0: Keep it locked on Adaba FM.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: Ogo ni fọlọrun loke oro oruko mi ni Afisatu Amake lati Kaduna Road ni ilu Sule Janibi mo dupe fọlọrun ori oke ogo nitori orere to gbese ninu aye mi nigba ti mo ti wo ni ijo Farim ni aye mi ti yato ti igbe aye mi si ti yato atemi ata awon mo mi awon mo mi ra le kan idi ope mi ni pe awon mi ra le kan si Ibadan lani lati bi odun merin si marun ṣùgbọ́n kò sí agbára láti ṣe àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí mo lọ sórí òkè ògo ní ìbàdàn tí mo bi omi orí òkè ògo tí mo lọ fi wọ́n alẹ̀ náà nínú oṣù tí mo fi omi náà wọ́n alẹ̀ tí mo fi wọ́n alẹ̀ tààrà nínú oṣù náà la bẹ̀rẹ̀ ilé náà mo wá dúpẹ́ ilé náà ti yọrí sáyọ̀ mo ti já sí ọpẹ́ ìdí ọpẹ́ mi rèé o mo dúpẹ́ o mo wá múra àti kó lọ ilé náà báyìí ohun táwọn ọmọ mi ṣe kò tí ì sí ìrànmí kan tó ṣe rí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ orí òkè ògo bàbá ẹ ṣe o àdúrà yóò mọ gbà o àdúrà tẹ ń gbà lé wa lórí tìyín náà ò ní sòrò ó ṣe o gbogbo ẹni bá dojú ibi kan yín ibi abínítọ̀ ń o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o.
1: ta ló máa ràn mí lọ́wọ́.
2: who is going to help me.
1: ibo lẹ wa.
2: where are you.
1: ẹ jáde sí mi.
2: appear unto me.
1: òní ni wednesday.
2: today is wednesday.
1: ọjọ́ àánú.
2: day of mercy.
1: ta ló máa ràn mí lọ́wọ́.
2: who will help me.
1: ẹ jáde.
2: please appear unto me.
1: àdúrà
2: ọjọ́. I pray.
1: I want all of us.
2: Those God has sent to you.
1: Call yourself. Please
2: pray number two. Garment of the wicked.
1: Used
2: to cover me.
1: That benefactor
2: cannot see me.
1: That I
2: don't receive mercy.
1: Fire.
2: Yeah.
1: Oh my fosoke.
2: You'll be jumping as you pray. You'll be shouting it.
1: Asoye fire.
2: Fire.
1: Tó ń lé ìrànlọ́wọ́.
2: Arrow chasing away hell.
1: Ah, ẹlẹ jáde lónìí.
2: Chase them out of me.
1: Òdìlọ́jọ́ àánú.
2: Remember to raise your
1: blessing. Mo fẹ́ rí àánú
2: gbà. I want to receive mercy.
1: Ọfà tó ń bẹ lára.
2: Arrow chasing away hell.
1: Tó ń lé ìrànlọ́wọ́.
2: Chasing help away from me.
1: Tó ń lé oore.
2: Chasing good things away.
1: Ẹlẹ jáde.
2: Chase them out.
1: National Stadium, Lagos.
2: That's where we are meeting.
1: My leader,
3: mo dúpẹ́ sáà emi mo fa mo soro lati ijo pari mi sagam sa mo dupe pe pe mi sa ni january te sise fun wa mi ti bi mo ri ile ti mo jo olodun fun nkan bi 22 years sa mo mo wa dupe pe olodun se ngba ti e fi ni ka sise oni apu ni january olorun se sa mo dupe o baba mi mo dupe daddy mi mo dupe o baba mi authority mi mo dupe sa mo dupe o mo dupe sa pe ku e se sa mo dupe gidi gidi gan mi mi tu mo dupe o baba mi mo dupe sa mo wo wo yin aye mi sa mo dupe o daddy mi mo dupe sa mo ni e sa lati january ti e ti sise yen fun wa te sise yen fun mi ti mo ti ri period lati january emi le pada ri period mo sa mo dupe sa o daddy mi mo dupe o e ku ise oluwa sa o olorun asagbara lo tun daddy mi o e se nibi eni fomo sise iranse eni fi iyawo sise iranse e se sa daddy mi mo dupe ipe mi o
4: ọjọ́ kẹta ẹ̀ lẹ́nìkan kọ́ fún mi wọ́n mi.
5: Ṣé wọ́n gé bẹ́ẹ̀ nílò.
4: Gé 2002.
1: Ọ̀gá fòkè.
4: Your brother Joko.
1: Ọmọ kẹ́.
4: You be shot.
1: Ẹ̀yin òmìnira yẹ fi mi lẹ̀.
4: You just leave me alone.
1: Ogun lé wa.
4: Hasan Batu.
1: Ti jẹ wọn orí
4: lọ. Àwọn ọmọdé ti fẹ́.
1: Jáde.
4: Go.
1: Jáde. Olúwa ló wí bẹ́ẹ̀. Jésù ló sọ bẹ́ẹ̀. Má yà dáadáa.
4: Jáde.
1: Ogun ti jẹ wọn orí wọn lọ́wọ́ lé wa.
4: Jáde.
1: Má jáde o. Má jáde o. Má jáde o. Má jáde o.
5: Orí orúkọ mi ni Deborah Makinwa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé ọdún yìí ni mo wọ 78 years. Àmọ́ ọmọ mi, orogún ṣe mí ọmọ mi yẹn. Mo wá àwọn mi rí wọn, obìnrin kan. Èyí tó jẹ́ àkọ́bí mi, ó kú. Ọmọ tó gbé lọ, wọn ò jẹ́ kí n rí. So eléyìí obìnrin yìí mi ò rí. Mo ṣe ń wá síbi tí mò ń gbọ́ rédíò lójoojúmọ́ sá. Mo sá ń gbàdúrà bàbá sọnù rédíò pé ìwọ tí ọmọ ẹ ò tó rí ọmọ ẹ tó já sá ọlọ́gbẹ́ ọkàn. Ọgbẹ́ ọkàn yẹn san lára ẹ lónìí o. Ọmọ ẹ wò bọ́mọ ẹ ṣe dé ọmọ ti ọmọ ẹ wá
6: sí ọdún rẹ. Mo ní kó tó ọjọ́ méje mo rántí mẹ́sẹ̀jì sá.
5: So bí ó ṣe di jẹrin bí mo ṣe rí ọmọ mi obìnrin yẹn ló bá pè mí.
6: Ọdún wo lẹ rí gbẹ̀yìn?
5: O ti fẹ́ tọdún mọ́kànlá.
6: Jesus. Gbogbo ntọ́ yẹ gbà mẹ́ lọ́wọ́.
7: Everything did not work from you. After 11 years. Ẹni ní mọ́.
6: Gbogbo tí èèyàn gbà lọ́wọ́.
7: Everything man has taken from you.
6: Ẹgbọ́n mi, ẹgbọ́n mi o.
7: Yẹ di fẹ́tí sẹ́mẹ̀.
6: A dẹ́ padà fún Ọlọ́run.
7: Restore.
6: Ẹ jẹ́ ń gbọ́ ẹ̀rọ kí lè gbà lọ́wọ́ mi gan.
7: What have you taken from me?
6: Mo gbà á padà.
7: I take that back. I take that back.
6: Sit down.
7: Mo gbà á padà.
5: So bó ṣe ló bá pè mí ló ní màá mi. Má ní ta nìyẹn? Ó lò ní. Níbo ló wà? Ó ní ohun ọmọ tó ń lò wọ dédé rí. Àṣé ọkọ ẹ̀ jáde fún ìbò mi gbọ́. Ó wọlé tí wọ́n fún fún ní appointment Lábújá ní oṣù méjì sẹ́yìn. Ló bá pè mí owó dàrán ẹ̀yà àárọ̀ jẹta. Mo bá rí káà yẹn funfun báyìí ní ẹ bá gbédé. Ta ní bú wà ní ọkọ̀ ló bá ní òun ló bá bọ́lẹ̀. Níbo ló ti wá? Mo kọ́kọ́ ṣubú ní òyì kọ́ mi. Àbókù ni.
6: Abiamọ.
5: Abaláyé ni.
6: Wọ́n ti pa àkọ́bí.
5: Mo ní wọ́n ti pa
6: nílá. Wọ́n tún lọ lẹ́ẹ̀kejì lọ.
5: Lọ́wọ́ á ní màá mi. Ẹ má wọ̀rí ló bá mú mi wọlé. Bó ṣe mú mi wọlé nìyẹn. Pàṣẹ ń sọ̀rọ̀ tó dìmọ̀ mi ti ń sunkún. Làwọn ọlọ́pàá yẹn bá rí tí wọ́n gbé lọ́mbàgbà kò ráìsì igi. Iṣu ńlá ńlá.
6: Jesus. Ọlọ́pàá ló tẹ̀lé wa.
5: Mo ní ṣé ẹdọ́nà àbí ayé mo wà bí. Mo ní àbí.
6: Olúwa
5: o. Àbí ọlọ́run authority. Ọlọ́run torí bàbá mọ bàbá dáadáa. Nígbà mi ò bímọ ọdún mẹ́ta ọ̀dọ́ wọn ni mo ti bí nígbà tí wọ́n bá wà láyé. Mo ní agbára ìsìn bẹ lára wa ọmọ bàbá o. Ṣé ẹsẹ̀ ló tún wá kó ó tún wá bá mi? Mo lọ́ bọ́yá rọ ni mo á fọwọ́ kàn lára báyìí ó lé mi ní màá mi. N ò mọ ibi tẹ́ ẹ wà ni mo ní tí mo bí ọtọ́ fi mí sílẹ̀ ọmọ bí mo wọ́n lòun ò rí mi mọ̀. Ó lọ ó lọ rọ pé mo ti kú.
6: Gbogbo tó gbéwò ẹ.
7: Every thing blessed in you.
6: Fi aláàánú òfin rí ọ.
7: Bíbélì bá tọ́jú pè sí you.
6: Iná jóná.
7: Fire consume them.
6: Ogun ni.
5: Ogun ni àsọmọ mi ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kò rí mi.
6: Ó kọjá lẹ́gbẹ̀ẹ́ yín. Ó lọ wò rí yín.
5: Wọ́n ní oró ńgbà tó wá dé. Lẹ́nu kan wá fún nígbà tó wá ń bọ̀ tó tún yabẹ yẹn. Níbi ọ̀nà Buhari wa yẹn. Ló wá ní máa bọ̀. Ló wá pè lónìí ó mọ̀ pé bàbá tó wà lẹ́yìn kò lè bàbá yín àti bàbá yín àti ìyàwó ẹ̀ torí ìyàwó méje ló fẹ́ lé mi. Ó láwọn làwọn ṣe ogun tán lọ́ọ́ mú aṣọ mi tí wọ́n fi ṣe pé kí ọmọ mi ọmọ bá rí mi kí ọmọ bá.
6: Gbogbo yẹn dìde.
7: Everybody rest your feet.
6: Kí ni wọ́n lò lé mi lórí?
7: What have you used over me?
6: Tí olóore ò fi rí mi.
7: Dàbí ìbẹ̀rẹ̀ bá tọ́nà tó sí
6: mi. Iná máa jó.
7: Fire consume it. Fire consume it. Iná jó, iná jó, iná jó.
6: Gbogbo tí wọ́n fi sà sí
7: mi. Anything that you do enchant me.
6: Iná máa bàjẹ́.
7: Consume by fire. Fire, fire,
6: fire.
7: Ẹ̀mí mímọ́ gbogbo tó fi sàṣẹ́ mi tó lórí òfin rí mi tálà ní òfin rí mi. Iná jó, iná jó, iná jó.
6: Fire, fire,
7: iná jó, iná jó, iná jó, iná jó, iná jó, iná jó. Amen.
6: Sit down.
7: Ẹ jókòó.
6: Ẹ̀rí mama is special ni o.
5: Ogun yẹn wá lè mọ́ mi débi pé gbogbo bí n bá dé wọ́n máa ń kórìíra mi. Ẹrù burúkú ayé ò ní dìlé lórí o. Orogún ò ní ba ti yín já o.
8: Tonja no.
9: What you call mercy, sir?
8: Maje mulo mantele.
9: It follows covenant.
8: Now, enyale ria anuba.
9: What may obtain mercy?
8: Oje komu kode lo.
9: To if to.
8: But anuwa.
9: But the special mercy.
8: Oje tira dira.
9: That is generational.
8: Iyalo man cost
9: you ninka. That's the one that will cost you something.
8: Oh no, long.
9: It costs God.
8: Latifi Jesu se ubo.
9: To his sacrifice of Jesus.
8: Kole ba jepe yogba oka wala.
9: To save our soul.
8: Sorry, bito bagba duwa anude.
9: There's every problem of mercy of
8: Jesus. Bank
9: take something from you.
8: Ojoin yeni won koruko esi ara won to liberate generation.
9: That day your name is among those that liberate generations.
8: Nika tati Solomon igba ororo.
9: As that Solomon was anointed.
8: O se bi babe o lo pepe
9: ubo. He said that his father went to altar sacrifice.
8: Ojo Wednesday bayi.
9: Every Wednesday like this.
8: Ni mo ma ko lo si pepe ubo.
9: I do take us to altar sacrifice.
8: Ma gbo o.
9: Yes.
8: Sori pepe ubo yi.
9: The altar sacrifice.
8: O ni awon obi abi amo tin duro fun awon omo.
9: His grandparents stand in gap for their children.
8: Ni awon obirin tin duro fun ko pe oko mi gbodo jiya.
9: Where women stand in gap for their husband not to suffer.
8: Ibe loko ti ma duro fun yawo e pe ko gbodo ra ru.
9: Where husband stand for the wife for her not to suffer.
8: Every Wednesday bayi.
9: Ojo Wednesday bayi.
8: Ele to wa ti sopo ma akoko tan gbore ma je.
9: The prayer to under attach with the time and collect.
8: Ore ma je mu e kan lo sun yen.
9: That covenant that will give one
8: day. Si da lori eto yi.
9: That will give on this program.
8: Olo liberate your poko no ni
9: abi. He's not liberated so many from poverty. Tama
8: so fun nipa imi o si.
9: He tell you about lack of poverty.
8: Ore eye mi gan ni.
9: I understand you so much.
8: I ni ato si yen.
9: Lack of poverty.
8: Landlord do temi ati
9: joni. They used to be my former landlord.
8: Olorun ja mi gba lowo e.
9: God deliver me from
8: it. Lojo ti mo ma pepe tan ti rubu
9: ani. The day I knew the altar where he give for.
8: Iwe Matthew yen wipe.
9: Not of Matthew 5.
8: 5:7.
9: In Matthew 5:7.
8: Oni awon alaanu nikan.
9: The mercy.
8: Ni o ri anu
9: gba. Shall obtain mercy.
8: Sori ni akoko ojo ibi mi.
9: At this time of prophet's birth.
8: Mo mama n fi emi sona.
9: Deliberately is a word.
8: Bere lowo Olorun.
9: Asking from the Lord.
8: Ki lo fe fawon eyan
9: re. What do you have for your people?
8: O de ni ki n so fun
9: e. I fear to tell you.
8: Pe ko lo Psalm 122.
9: Use Psalm 122.
8: Psalm 122.
9: Psalm 122.
8: Psalm 121.
9: Psalm 121.
8: Ati Psalm 4.
9: And Psalm 4.
8: Psalm 122.
9: Psalm 122.
8: Psalm 121.
9: Psalm 121.
8: Psalm 4.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dà tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajoko ti igboni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

Lọlábadé, ọ̀rọ̀ mi tún pé sísá mi. Àwọn ọ̀gá ti dúró dé mi tí wọ́n ti ń pàdé. Wọ́n ń retí ẹ̀. Ọmọdé yìí pẹ́ tó báyìí. Ejì ọba ara pẹ́ tó báyìí. Kí wọ́n ló lè ṣe? Wọ́n dẹsẹ̀ dúró. Nígbà tí wọ́n ó rèé jí ọba ara lọ́ọ̀kan ti ń bọ̀, wọ́n ba lórí ẹsìn funfun báláì. Òun náà wọṣọ funfun báláì. Adé funfun báláì tẹ̀ lórí. Sanya aṣọ ọba wa ń dún yẹranyẹran. Ojú tí wọ́n ó ta kan tí wọ́n ó rí báyìí. Ní à ń ké ejì ọba ara kọ́ yìí. Ní à ń bi léè pé ejì ọba ara lòun bá dohun yẹ̀rẹ̀. Ní à bá pàǹdà, ní à sọ dohun yẹ̀rẹ̀. Lẹ́nu mi ló pẹ́ sí i.

0: lọ́ba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen máa lọ̀gá o, àwọn làgbà.
1: Kọ̀kọ́ ni tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Àwọn bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pen,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: àgógó àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
1: Oye ẹsẹ̀ rà lẹ́yọ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sí dọ́sí pálípàlí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
1: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
0: opposite Stadium Junction gangan Lakunrẹ́.
1: Telephone 081-6531-6655.
0: Oye ìpín kí n gbọ́.
1: Evergreen.
2: Saint Matthias.

0: pọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ní ìfẹ́ oní pig.
1: Reach for your peak.
2: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
5: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*4#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone 0916-000-3434-0803-258-1864. Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
1: Adé orí gbogbo ilé.
2: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Adabe FM ni wọ́n wá. Number 1 lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ti n gbe
1: ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wi pe e dakun e ba n be oko mi e si ba n so pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin e si mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọ́run ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 abá mixture la fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tọ́ ọ bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta àna sẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 abá mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 abá mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
2: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
1: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abá mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.
4: Lọ́lọ́ wà ní omi àlọ́.
5: Ó wà ní omi àlọ́.
4: Àlejò ní omi àlọ́.
5: Ó wà ní omi àlọ́.
6: After me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo,

0: Keep it locked on Adaba FM.
1: Àwọn máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: Ògbólógbòdé tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ìdálẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀ lómíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́ ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọ ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 070-60-60-6419 Àlàáfíà ara wo ní bí fi àbíà ojú.
4: Here you go there.
5: Mom, you didn't add milk.
4: No need to. Taste it and see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: Is it creamy?
5: Yes.
4: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
5: I love it, mommy?
6: Give your kids Milo 3-in-1. Milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
7: Milo!

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sumi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
1: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ jọ ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pelu re ajo nadak fun te gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ijawa ija osi always guide me
2: where did you buy it Yes,
3: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé ẹ kó kalẹ̀
4: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yẹn gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine ó gbowó fún mi màá tún máa sanwó lọ ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti bèrè

0: Ijọ àdúrà gbígbà
1: rẹ wíwí
0: lẹ́rù ọmọ mẹ̀ṣẹ̀ àtàgbà yòrò yẹn bẹ̀rẹ̀ láogo mẹ́sìn alẹ́ ọgọ́st 7 lókè àlejò sí òsì Èkìtì kàṣọdún lẹ́pẹ̀lẹ́ kùtù kẹ́ mọ́ sójà kẹ́ mọ́ mọ́ sóta o ojúmọ́ ọgọ́st 8 gan lójúmọ́ mọ́ eré mọ́ lọ́balẹ̀ ṣáájú ọ̀balẹ̀ ṣẹ́ mọ́mọ́ kẹ́tẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá ti lọ.

0: Nkan jankan
1: lọba lọba ti kẹtẹ yan ijigbẹlẹkẹ kaakiri orilẹede agbaye o
0: apapọ yan ọdọ ẹmẹṣẹ tulu osi ekiti liwi
1: mọdumọdi
0: lagbara baba o
1: aṣẹ wa.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: Bọ́dún
1: Káyọ̀dé
0: Wájú Gbajà oní eré ojú òpó ẹ̀rọ kálujára oní ìṣẹ́jú ìdákúrekú léyìí tí ó ṣe ìgbéyàwó kòpẹ́kòpẹ́ yìí pẹ́là ń lọ́mọ̀ tí kétò bí ẹni lẹ̀kọ́ ọkọ̀ mú lọ́wọ́ wípé gbogbo owó dọ́là léyìí tí wọ́n ná fún lásìkò ìwà tó ń ṣe ìgbéyàwó pẹ̀lú Jarvis Ayédèrún gbogbo rẹ̀ po Bẹ́là, òun ló mọ̀ sọ ọ̀rọ̀ yìí nínú fúnra móhùnmáwòrán wá kan níbi tó ti ń ṣàlàyé pé gbogbo owó tí ó jẹ́ torílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ná fún un ó ní ojúlówó ni gbogbo wọn pátá o nígbà tí ó wá tí arákùnrin ọ̀hún kẹnu bọ̀rọ̀ ó ní gbogbo owó dọ́là tí wọ́n ná fún un pátápátá òun ni ó jẹ́ pé ayédèrú ni o bóò gan ló ṣe mọ̀ ó ní kété tí wọ́n parí ìgbéyàwó nínú òun dùn pẹ̀lú ìlú àtọrin ilé òun sá lọ sí ilé ìfowópamọ́ pé owó ti dé òbítíbitì owó ṣìkìṣìkì máa mi àfìgbà tóun dé ilé ìfowópamọ́ tóun wá rí pé gbogbo owó dọ́là tí wọ́n ná fún un pátápátá ayédèrú ni o àfi owó orílẹ̀-èdè nàìjíríà tán ná fún un nìkan òun ló jẹ́ ojúlówó ẹ wo tẹ bá fẹ́ kàyékù ẹ lọ sínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé ẹgbẹ́ àwọn dókítà tí ń gba ìmọ̀kúmọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mọ̀ tí ń gbèrò báyìí láti jami kúrò lórí ìyanṣẹ́lódì èyí tí wọ́n ti gùn lé o lẹ́yìn ìpàdé oníwákàtí mẹ́ta gbáko èyí tí ẹni tí ń ṣe olórí àwọn òṣìṣẹ́ sí ààrẹ ilẹ̀ yìí ìyẹn Fẹ́mi Gbajàbíàmílà tó bá wọn ṣe nílé iṣẹ́ ààrẹ ní ìrọ̀lẹ́ àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun nígbà tó ń bá àwọn aṣojú kọ̀ròyìn sọ̀rọ̀ Dr. Muhammad Sulaiman tí ṣe ààrẹ ẹgbẹ́ àwọn dókítà yìí ti ń gba ìmọ̀kú ìmọ̀ náà onílẹ́yìn ìgbà tí wọ́n jọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n sọ pé àwọn ò jami kúrò lórí ìyanṣẹ́lódì wọn o látàrí bó ṣe jẹ́ pé wọ́n yanṣẹ́lódì ọ̀hún lórí àìsàn àwọn owó èyí tó tọ́ sí wọn ọ̀pọ̀lọpọ̀ lára àwọn mínísítà tí ń ṣiṣẹ́ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn èèyàn kànìkànì nínú ìṣèjọba ni wọ́n bẹ níbi ìpàdé èyí tí wọ́n ṣe ọ̀hún bó tiẹ̀ jẹ́ pé ààrẹ ẹgbẹ́ àwọn dókítà ti ń gba ìmọ̀kú ìmọ̀ náà kò tí ì sọ pàtó àsìkò gan tí ìyanṣẹ́lódì náà yóò bẹ̀rẹ̀ o ṣùgbọ́n nǹkan tó sọ ni pé òun yóò padà sílé o òun yóò lọ sọ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn tó kù nǹkan gan tí àwọn àti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí jọ fẹnu kò sí kó tó di pé wọn yóò mọ ìgbà gan pàtó léyìí tí wọn yóò jami kúrò lórí ìyanṣẹ́lódì náà ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch. Káyọ̀dé
0: ó kéré tán àwọn mẹ́sàn-án ló ti jóná kọjá dídámọ̀ nígbà tí àwọn mẹ́jọ mìíràn fara pa yànnà yànnà nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lẹ́bàá abúlé Zàngóró léyìí tó wà ní pópónà Bauchi sí Màdúgbòrè tó jẹ́ pópónà Másọ̀sẹ̀ àjọ ẹ̀ṣọ́ ojú pópónà fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú ìròyìn àkọ́kọ́ lè tan tari síta ní àjọ ìṣẹ́gun láti ọwọ́ adarí àjọ ẹ̀ṣọ́ ojú pópónà ẹkùn ti Bauchi ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ ìjàmbá ọkọ̀ náà ló wáyé nìkan aago 11 kọjá 20 ìṣẹ́jú ní alẹ́ ní ọjọ́ ajé léyìí tó sì jẹ́ wípé lẹ́yìn ìṣẹ́jú 5 tó ṣẹlẹ̀ ló tẹ àjọ ẹ̀ṣọ́ ojú pópó lọ́wọ́ gẹ́gẹ́ bí ìkan lára àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó náà tó ti níràwọ̀ lápá léyìí tí wọ́n ń porúkọ rẹ̀ ní Sulaiman Adamu Toro òun ló sọ wípé àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó náà débi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́yìn ìṣẹ́jú 15 tí wọ́n fi tó wọn létí o tó sì jẹ́ wípé aago 12 òrùku 20 ìṣẹ́jú náà débi ìṣẹ̀lẹ̀ náà ó wá ṣàlàyé pé ìjàmbá ọ̀hún òun ló kan ọkọ̀ bọ́ọ̀sì tó jẹ́ ọkọ̀ akérò Toyota tí nọ́mbà rẹ̀ jẹ́ DRZ133LJ àti ọkọ̀ akóyọyọ Mandisu kan léyìí tí ó ru yanrìn sórí ṣùgbọ́n tí ò ní nọ́mbà ẹ lọ kàyókù ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí ní kẹ́ ẹ̀ náwó sí.
2: Up National Progress. Àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Branch Central Unit ló ń fọn rírí sétí tónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ẹ wá gbọ́ èyí tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́kúta àbí Ìbàdàn by car gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ní iléṣà gáràjì ní ìlú Àkúrẹ́ ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí iléṣà gáràjì kò tán síbẹ̀ o tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí iléṣà gáràjì. Bọ́mrin Òjò Àjàyé Aṣeré Èṣù Àjàpadà B Branch 1, Comrade Oluwatayo Samuel, Omoga Ajapada Branch 2, Central Unit Chairman, ni Comrade Ezekiel Ayo Olatunji Olonwa, Comrade Oni Fomilayo Alaule, Comrade Olusegun Ogutoyibo Osoro, Comrade Shedu Lamidi, Fun Alaye Tabi Ibere, 0803-416-3492, Tabi 0803-462-6592.
3: Aina Awa International College ile iwe aladani igbalode olojojumo atonilegbe jeli and boarding school nibe ni won tin se awon omo jina fojo la to dara nipase eko to yekoro awon yara ikeko won bu aya awon oluko won tumuna doko ero ayara bi asawa fa awon omo won to fi won yara imo science iyen science laboratory aye gani wole ti wa nlo lowo nile iwe yi o sikila si girama kekere kini ati keji to fi mo girama agba kini keji JSS 12 and SS 12 Enyu bi atalagba to e mu awon omo yin wa si Aina Awa International College to wa ni kilometer 10 Akure Owo Express Road Adojuko Possibility Church Ilu Abo Akure North nipinle Ondo 10000 naira pere lowo form igbaniwole falaye si e pe telephone 0905112337 abike 0912176 7532 Aina Awa International College won se omo jina o pegede ni Nigeria Ria, o tu dolu bori kari aye.
4: Eku dede woyo eyin temi ni ilu Akure emi ayafemi alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure ta bori wo obirin to ti wa ni ile oko lojo to ti pe ti oro mo pe ranse ma bo lodo femi alagbo tabi wo to ti ni kan ri to si nwa si ni ma bo lodo femi alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi on le ni ma bo lodo femi alagbo tabi wo ti nkan rin kiri lagu ara re ma bo lodo femi alagbo tabi wo ti ara nta bi eni pe won data si elara ma bo lodo femi alagbo tabi wo ti nkan rin kaakiri agu ara re ma bo lodo femi alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo ma bo lodo femi alagbo asiri ti mo fi wa nile femi alagbo disin ma bo ke a fi fun ni number wa re 0706532684 3 la kan si 0706532684 3 aiso ni fi ara wa se ibugbe o ami o digba
5: Communications tun bo na ara yo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odon won ni ko ma bo ma fowo to laagun ko to ri tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa rojulowo laptop to fi ni lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to banfe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani sunday die tun wa oya iwo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906123333 tabi 0803353400 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira
6: olojo ibi ko bayi oko ku
7: Eniba jẹ́ òtíṣẹ́ Ọlọ́run tòótọ́. Gbogbo ìgbésẹ̀ rẹ̀ ló máa tààgì mọ́ iṣẹ́ Olúwa. Torí ẹ̀ ní Divine Mercy Church of God. Ti wá gbé àkàṣe ètò àdúrà pàtàkì.

0: eternity. Will you be ready?
1: In the Akurieto on the 16th to 19th of August. In the Wasu at Awa Dura Kanka Kanka Bamba Bamba Kumba Kumba Yuma Bale Bio Warojo. The DMCG New Auditorium. New Taleri Okioro Akoko. 6 a.m. to 8 a.m. The morning session. 4 p.m. to 6 p.m. in the evening session. Look on Tuesday 28th to Gujoshu. One Thanksgiving anniversary day. Lati 10 a.m. Pastor Filippo Adeyemo. Now we'll just show Lolo Pataki Lombo. Now we'll be Evangelism Motayo Layeka.
0: Evangelist Divine Mercy.
1: Pastor Abraham Affair.
0: Pastor Jubalugu.
1: Pastor Lawale Ojo.
0: Apostle Epi Obacheki.
1: Apostle Afolabi Ezeke.
0: Prophet Udu Olorun Femi.
1: Bless in our DMC Gimas Choir. Your Fury and Bipitumbe.
0: To
1: Prophet A and Prophetess Emi Adeyemo.
0: Oh, Arubu Ojo.
1: Maduro Soru Utawidjo Moloki Uka Seoya.
0: Oh, Magara Saye Lu Sirige Uda Oro.
1: Happy celebration.
2: Daddy Junior Joe Jensen, ma Jimmy Kale, gbogbo e na ojuseju meji lo.
3: Ah, mommy Junior, ma yeye mi. Mo ti yato si ti tele.
2: Fimi le jare.
4: Bigota abakasu lo tun se ko.
2: Ye, ma pa mi jare je nse ya awon omo mi.
3: Nbo lo nsa lo.
2: Runo Daddy Junior ogbon wo lo da.
3: Emi na ko, isowo bigota babakasu ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin. Ajabi idani.
2: Eh.
3: Be ni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati je kokunrin o ma woke. Finu ka bi o se Bokele, kai, Bigo Kababa Capsule, Iru Konsho, and Lau Dokuta, Ileshe, Ayo Aba Health Limited, Lo Popo, Fanwalk on any car, Ele Rira, New Chemist at the Pharmacy, Kuakure Alaye, Epe, 0803-860-6858, Lekosi, 0803-860-6858.
5: Biadun
6: Are Bola Ahmed Tinubu lo mo ti fowo si bayi pe ki won se alekuti awon omo ogo orilede yi yo ma gba o koda awon je ko di mimo pe alekuti yo de ba wo osu ti won yo ma gba na yo bere lati nkan bi ida ogbo si ida ogorin gege bi won se so won ni awon to je pe won yo janfani ninu nkan ti won so yi ni won je nkan bi otalelugba odin mewa egberun awon omo ogun ni orilede yi to si je pe bere lati ojo kini osu kesan odun ti a wa yi gan ni eto na yo bere gege bo se wi eni ti se olubanidamo pataki si are bola ahmed tinubu lori oro iroyin ati ogbo enu yen bayo onanuga o ma so la na ode yi pe se ri kini ohun lo je pe won yo se ni pele o won ni pele meta bayi ni won yo se to je pe awon tin be ni pele yi to je pe oye won kereju ni won yo janfani eyi ti o poju ninu re o gege bi won se so won ni ninu eto tutu eyi ti won se yi enikeni to ba ti wa ti oye re koja kone brigadier general major general lieutenant general ati general lo je pe ida ogbon lawon yo ma gba nti won o lo si je pe awon to ba ti bere lati kone wa si sale bayi ni awon yo ma gba nkan bi ida 50 se wa de awon mi to je pe oye won kere papa julo lawon to je nkan bi staff sergeant ni awon yo ma gba ida 80 owo osu eyi to je pe won gba tele ti yo fi je alekuna e wo fun ekurere gbogbo bo se je e ko ja lo sinu iwe iroyin punch ke lo ka
5: Gadun
6: Kayode
5: ile ise olopa nipinle kebi lo ti fi kile o fi gba awon afurasi meji ti won topase won mo bi won se ji awon omo ologun orile ti won se jade kuro ni oriko keko leyi ti won je meta niye gege bo se so won ni awon won yi ni won ki mole ni popona anka bukuyum ni ipinle safara nigba ti ile ise olopa won so wipe awon afurasi na ni won ramu lasiko igba ti won se ise akanse nipa ifunfile ati ise iwadi ni ojo kini osu kejo odun ti a wa nu re yi pelu iroyin to greek to te won lowo agbedunso ile ise olopa ti ipinle kebi ohun csp nafiu abubakar ohun lo je be to daruko awon afurasi ohun gege bi abubakar malam abubakar le to lati abule garam gagam ne ba gega ni joba ibile anka ni pele safara pelu usman muhammadu to wa lati ajera nilu ilore to jo lulu ipinle kwara gege bi olopa se so iwadi ti won se saju lo fi hun pe ikan lara awon afurasi ohun ni o se alaye lekun rere o nipa bi won se ki awon omo ologun meta to se jade ni oriko ikeko na ti o ki won mole ti won si gbe won sa lo ni osu keje odun ti a wa nu re yi ni popuna kwanama yasisi gurusu nipinle sanfara hun abaka wa so wipe kini e lo sinu we royin punch atan we royin mi tu jade loni ke kayuku nbe
6: Gómìnà ìpínlẹ̀ Kaduna ìyẹn Ìbásan ni lọ́mọ̀ ti sọ láàánú òde yìí pé ṣé eré ètò ìdìbò sí ipò ààrẹ ọdún 2027 ni oníkóhun ó mọ́tàn yẹn o òní láì tiẹ̀ tí ìdìbò ọ̀hún òní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wọlé o òní nítorí pé òun ní ìdánilójú àti ìgboyà láti sọ fún gbogbo àwọn èèyàn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ní ìbò tó jẹ́ pé yóò mọ lọ sí nǹkan bíi ìdá márùn dín ní ọgọ́rùn-ún ìbò ní apá àríwá orílẹ̀-èdè yìí lè tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọn yóò dì fún oníṣẹ́ rí ìlú Kaduna àti ìpínlẹ̀ Kaduna ni olóhùn fẹ́ jẹ́ kó di mímọ̀ fún yín pé ó gan ni olú ìlú apá àríwá o oní tó sì jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni gbogbo wọn ni wọ́n ń ṣe àtìlẹyìn fún pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe lórí ìṣèjọba yóò lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n di ìbò rẹ̀ fún o oní torí pé àfi tá a bá máa tara wa jẹ oní tá a bá rí ọwọ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ń ṣe iṣẹ́ lórí ìṣèjọba yìí àfẹni tó bá máa pẹ̀ gan àjànàkú ni ó sọ pé mo rí nǹkan fìrí o oní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nítorí náà ní ti apá àríwá o kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ fọkànbalẹ̀ nítorí pé yóò rí ìbò tó pọ̀ gan-an gidi ní apá àríwá orílẹ̀-èdè yìí lásìkò tí wọ́n bá fẹ́ ṣe ètò ìdìbò náà ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
7: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta tawọn eleye yo gbọkale fun quality stationery materials, bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic notes. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries mbe, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Lawo jawa se cheap be. Oko si mbe nkale, lati bayin kawon eru te bara. Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebi osu si fun anfani yin. Telephone 0816-531-6655. Tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
8: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
9: Ẹ tọ́ pé ìyàwó láyé.
10: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
8: Ẹ ní tòótọ́.
10: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
8: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK ẹ̀ wà.
11: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
8: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
10: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Assumpta,

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo rọ́gbọ́ àdìkú tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣesòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n ń fa ìrìnà ìrìlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Prophet Dr. Alfred Chitu Abuise Jesu Furara ẹ̀. Ìlú àwọn àfàdúrà jagun tó ti mọ omi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá dìsàgí pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Fisikale mẹdikale mẹntale financiale and spirituale. Òwúrọ̀ ọjọ́ Thursday yìí tún ni o. God bless you as you come. Ìyá wa pàtàkì kan ti lọ nílẹ̀ yóò di gbére. Màmá wa Madam Esther Ọlátúnjíwáre ní Ayoko mà ló lọ sí ìrìn àjò mímọ́ o. Ó rajà tán ó sì tajà tán ó jíṣẹ́ olódùmọ̀rẹ̀ kó tó wá padà sọ́dọ̀ ọba tó rán. On the 28th of March 2026 yìí ló wá juwọ́ sí gbogbo tọmọtẹ́bí rẹ̀ kó dìgbà. Tuesday ọjọ́ kẹfà oṣù 6th of August by 4 PM in the Christian Wake ní Wari compound. Òdegbèrè ìgbàkà ọ̀kà àkókò. Ọjọ́ Friday 7 by 9 AM ní Foreigner Service ní the African Church ọ̀kà àkókò province. Ìyẹn Christ Cathedral ìgbàkà ọ̀kà. Lẹ́yìn èyí sì ni reception yóò wá lọ balẹ̀ kasabua. Ní Christ Primary School. Màmá wa Ẹsẹ̀ Ọlátúnjíwáre. Ní Ayoko. Ẹni tó lo 105 years. Ọmọ àbẹjọyọ̀ ọmọ alágógó àjílù gbinigbini ní ṣọ́ọ̀ṣì. Ẹ bá mi kì í.
1: Ọmọ Ayoko lérè ṣọjà. Ọmọ Alégúngún kan ní Kànyọ́gbà. Ọmọ Amúkẹ́kẹ́ tábìrin rẹ̀. Iye mi ò kọ̀nà gbogbo.
0: Ọdún rẹ̀ bùbú àárẹ̀ ibẹ̀ lolúkayọ̀dé. Lóríka fọrin rẹ̀ lórúkọ gbogbo ọmọ àtẹ́bí pé wọ́n ló dàárọ̀ abiyamọ àtàtà.

0: Ọlọ́dún
1: Káyọ̀dé.
0: Arábìnrin kan ni wọ́n ti dóòláyò látọwọ́ àwọn apẹja ìbílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ní ó bẹ́ látòrí afárá kátà ìdúmọ̀tà tí ó sì bẹ́ẹ̀ tó bẹ́ sọ́sà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìṣẹ̀lẹ̀ ọ̀nà ló ṣẹlẹ̀ lọ́sàn-án ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí fúnra mọ́ọ̀rùn wálé ti ẹnìkan tó lojú òpó ẹ̀rọ ayélujára X tí ó fi sójú òpó rẹ̀ ni Shooks Eric nínú fúnra mọ́ọ̀rùn wọn arábìnrin náà ni wọ́n rí tí ó jókòó sórí ọkọ̀ ojú omi onígi kan lẹ́yìn ìgbà tí wọ́n yọ ọ́ nínú odò náà tán nígbà tí apẹja kan tó sì ṣe bẹ́ẹ̀ tí ó ń tu ọkọ̀ ń lọ sí Èbúté o lẹ́yìn ìgbà tí arábìnrin ọ̀hún tó bẹ́ sódò látòrí afárá náà arábìnrin ọ̀hún ni wọ́n rí wípé ó dúró ó jókòó sí orí ọkọ̀ ojú omi náà lẹ́yìn ìgbà tí wọ́n dóòlà rẹ̀ tán tó sì ń gbọ́n pìpìpì níbẹ̀ gbogbo àwọn tó ń lọ tó ń bọ̀ iná kóra wọn jọ sí orí afárá náà o nígbà tí kálukú sì ń sọ ohun tí ó wù wọ́n nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ló ń bèèrè ìbéèrè wípé arábìnrin kí ló fà á tó fi lè díjú kó finúfídọ̀ kó sì bẹ́ sọ́sà báyìí nígbà tí obìnrin kan tó ń sọ èdè Yorùbá léyìí tó sì ń sọ wípé kí ló lérò débi tí o fi ṣe bẹ́ẹ̀ tó lọ bẹ́ sódò arákùnrin kan òun ni wọ́n gbọ́ tóun náà tó sọ̀rọ̀ lábẹ́lẹ̀ oní láéláé ní ètí ẹ̀ lè gbẹ̀mí ara mi o kò sí ní tí mo lérò débẹ̀ láéláé nígbà tí ẹlòmíì tún fèsì ó ní mo mọ̀ gbàdúrà kírun nǹkan báyìí kó dé bá o nítorí pé ẹnìkan òun ló mọ̀ o ẹ wo tẹ bá fẹ́ kàyókù ìwé ìròyìn punch daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí ìníkẹ lọ mú.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: pẹ̀lú bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tó sì jẹ́ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí léyìí tó yẹ kí wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ tí wọ́n sọ pé wọ́n wà ní ààyè ìsinmi báyìí ìní ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ èyí tó ń rí sí ọ̀rọ̀ ìròyìn àti ìpolongo nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ìyẹn sẹ́nitọ́ Yemí Adáramódù ló sọ lánàá tó sọ pé ẹ wo káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ o nítorí sẹ́ẹ̀rí ààyè ìsinmi èyí tí wọ́n lọ fún ni.

0: ṣe pàtàkì yìí o.
1: Nípa ọ̀rọ̀ ilé epo tó wà ní Ẹlẹ́yọwó Airport Junction.
0: Àkúrẹ́ ọ̀wọ̀ Express Road.
1: Former Emirates Filling Station.
0: Àwọn ń fi àsìkò yìí sọ fún gbogbo ènìyàn wípé.
1: Ilé epo yìí ti yí padà.
0: Ó sì ti di ti gidi afẹ́m tipẹ́tipẹ́ o.
1: Tí wọ́n sì ti ń ṣiṣẹ́ lọ ń bẹ̀.
0: Kódà tí wọ́n ti ṣàtúnṣe sí taste ara wọn.
1: Authentic document sì ti wà lọ́wọ́ ẹ̀ látọ̀dọ̀ olórí ẹbí Adélabú tó níbẹ̀.
0: Wàyí o.
1: Mr. Kiduro Gidafẹ́
0: ló ní ibẹ̀ báyìí o.
1: Orúkọ rẹ̀ náà lẹ́sìn máa rí ń bẹ̀.
0: Bí ẹnìkankan bá wá mú ẹnikẹ́ni wá bẹ̀.
1: Wípé wọ́n fẹ́ tà á.
0: Irọ́ mà ni o, ẹ má máa dárú ẹni bẹ́ẹ̀ lóhùn o, kẹ́ ẹ má bàa fowó yín ṣòfò.
1: Torí bí ìgbà tí wọ́n kàn fẹ́ lù yín ní jìbìtì ní sà.
0: Wọ́n ti tà á tipẹ́tipẹ́ ó sì ti wà ní àkóso ọwọ́ ẹni tó rà á.
1: Bí ẹ bá wá ní ohunkóhun láti sọ nípa ẹ̀.
0: Ẹ lọ sí kóòtù láti fi òfin gbé.
1: Torí òfin orílẹ̀-èdè yìí.
0: Kò fàyè gbà á pé kẹ́nikẹ́ni ó kàn déédé lọ máa rìn kọ́lọ́kọ́ lọ.
1: Tàbí ṣe àṣemáṣe lórí property ẹlòmíì rárá.
0: Tó
1: Tayo Adélabú tó jẹ́ olórí ẹbí Adélabú.
0: Ìní olùkéde.
1: Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó purọ́ fún yín pé wọ́n fẹ́ ta ilé epo yìí o.
0: Ẹbí Adélabú kì í fi eku kan rẹ ọmọ méjì rárá.
1: Káyè má forí ọkà ọmú.
0: Shine your eyes lajú ẹ.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: tọwọ́ ẹ̀ kan lásán àrí kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Magistar tá a ṣe látara ẹ̀ wa sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Magistar yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

pọ̀lú wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí

0: bí òwe bí òwe lálùlọ agídígbọ ọlọgbọn níjọ ọmọràn ní mọ. ọràn tó jẹ mọ́wọ́ ẹgbàádọ̀bálẹ̀ kò má tán.
1: ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá wọn.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
0: àwọn yorùbá bọ̀ wọ́n ní àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ yóò wà kẹta sáré.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
1: ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá tó rán wọn
0: ní ṣe. òjòrú kò wẹ́ ní rere pa bí kò pàjẹ́ àpọ̀lẹ̀ àbí kò pa dọ́kọ́dọ́kọ́.

0: Lakers.
1: Nínú ọ̀rọ̀ wọn Yorùbá, wọ́n ní gítà àfìgbà kan bẹ́lulẹ̀ rí, a máa gbani lọ́wọ́ òjì. Àgbàrá òjò kò lóhun onílé wò, onílé ni ò ní gbà fún.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ.
3: Agbẹ́lú sílẹ̀, àtúfẹ́ ló ń ṣe bọ́.
1: Bí ayé bá ń yẹ ni àdàbí dán, bí bàbá ń gba ni àdàbí ògùn lójú ọmọ aráyé pidápidá, òun ni gbogbo olóríire.

0: Iba Olorun Oba Deda. Iba Olorun Oba Koko Oba Igbeyin. Bo se ba Olorun Oba to pa ma Oba to han. Oba fun we akenwe owewe akebi ala orun oba to ma. Mo ki Olorun bo ki o. Iwa nikan ni ma sin odo re nikan ni ti ma wa ran lowo Olorun. Mo wa ki gbogbo eyin te gbo mi patapo. Pe ku dede woyi. Bo ki yin pe ka bo sori eto ko oro toni. Ile ise radio adaba 88.9 FM Akure le tin gbo wa o. Ododo oro ti gun ni bi ego ma ke sasa ko loro gbo to loro ba gbo kini baba nla loro o se Adeyemi la wa lo kin pe kabo sori eto koro toni. Eye ti o dori kodo bi ade enu o sege. Agutan re to lohun o foju diwo agbo toju tenu eni o ku fe je o. Ọba wa da si ọlọrẹ o mo rẹ. Ẹ ri bi sẹyin bo soro nipa eto ẹkọ.
1: Ọlọrẹ o
0: mo soro pe ka weto ka weka ẹkọ ti awọn ọmọ wo ko ti o wulo lawujọ. Tori awujọ ti yi pada orilede Nigeria ti yi pada wa agbaye ti yi pada bakana. Ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ láyé àtijọ́ tí ó wúlò tọ́mọ ó tètè ríṣẹ́. Bẹ́ẹ̀ bá kọ́ láyé òde òní ọmọ yóò pẹ́ nílé o. Torí ẹ̀kọ́ àwọn tá ń pèsè jáde láwọn ilé ẹ̀kọ́ wọ́n pọ̀ ju irinṣẹ́ tó wà nílẹ̀ lọ.

awon eko to ye ka ma ko nisin ni eko ta fi le yanju soro tin be lawujo wa ta fi sawo ja fi sawo awo kini kan ti o je awon eyan wa ni ata le yanju iru awon eko be lo ye ka ma ko nisin o da ka lo lewe o a so pe ko da be Eko soa o da pupo Eko ni gbani lowo oya ni gbani lowo osi sugbon re eko ta ko ni ka wo Ni pataki laye ode oni Eko se owo se pataki Awon eko ta fi le yanju soro tin be lawujo se pataki Baba le eko facility abi alole eko gbogbo nse eje ka ma ru awon eko ta ko nbe ti o wulo fa wujo wa ti o si wulo fa wa na awon ilana eto eko lawon ile eko giga wa gbogbo o ye ko latunse o laye atijo to ma ba jade nile eko gbogbo nse ye polytechnic awon eyan ma dun won lati gba won sise ni tori pe won mo ise na sugbon ijo ori be ma laye ode oni nde awon ma wa mura sawo eko na je won jade ni eka eko be ti won le bawujo mu gbogbo awon ile eko won eyan gbudo tun eka eko kokiro klo mo won ki won tun se awon eka eko ti won se ki won tun se lona to je pe yo fuwulo fawujo wa Eza wo. Nigba ti awon omo wa ti won ba lo bi ogun odun nile iwe. Lori eba ti lo ati ba le ni lo si waju. Lori ati ba le je eyan lawujo. Fo di bi ogun adun lo si lewe e wa ran ti o pe ki so mo odun kan ki so mo osu mefa ni o bere lewe o la yo de oni tojun kan wa bo ma ba ti pe mo odun meji ati fi si lewe ni isin la ye ati jo mo gbodo po odun mefa ko to lo lewe wa sa wo omo yo lodun mefa lewe alako bere yo lodun mefa lewe girama yo lodun mefa ni le eko facility abi ko lodun merin ta won asu ti won ba su won ti won gbo yanse lodi lodun merin so lodun mefa won ti pari Eka eko yowu ti won ba ko e wa chiro e papo. So ba jodun mefa ni won lo nle eko facility. O ti dodun mokandilogun ti won lo. Nile iwe. To ba si jodun merin ni won lo. Pelu pe won se service yo do odun metadilogun. Ja wa siro re omo ti padun marun abi ko ti padun meta abi ko do merin ko to bere primary 1 e wa siro odun merin abi odun marun modun mokandilogun yo ti do ma 24 years odun merin le logun nigba ti o fi jade Beko ba ya patapata ka ni pe nigba to ti gba odun marun ti jade primary school. Te ba ri opolopo awon eyan ri pe omo ti pe o ti le logun odun nigba ti o fi jade ile eko facility. Omo to opolo e ba pe sasasa le ti ri ti o ti jade lodun mejidinlogun odun mokandinlogun. Kì í ṣayé òde òní ta ni ẹni tí ó wọ yunifásitì gbúdọ̀ pọ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún ní ẹ̀sìn
Egba ta omo odun mewa omo odun mokanla wo university nu. E wa wo nigba to ba lo 24 years nile iwe. Pelu ojo e ojo ori e. To wa joko sile fo odun meedogun abo odun mewa. Ni o ti pe 34 years. Awon to si fe gba won sise ni isin won ma so pe omo 20 to 27 abi 29 oni to ba ti le 30 won e saba gba sise mo ni isin iye ni pe yo wa jobless tori omo to ba ti le 30 years ni isin agidi le firi to fi rise awon to si tun gba sise yo tun ma be experience o ti gbọdọ lo experience odun merin odun marun se le baba re ni o ti experience ni gbogbo kan wonyi lo ye ke eyin obi o ro to re eyin obi mo n ba soro alaye ni o ni je ka ye wo wo eleru ni kokan fe kan to ba gbe o eyin obi lokunrin lobinrin eronu daada be ba fe fomo yin sile iwe Eje ko wo eka eko ti o ko ti o wulo immediately to ba ti jade nle eko university ti o le da sara re sile abi ti o le create nkan ti o wulo fa wujo ta wa wujo o ma lo nigba to n bo fi jade emo yo odun to ti waste to ba wa jade tan aya lohun de wahala yo wa de ati rise yo di soro nkan to ye kiru awon omo be ma ro ni pe kini nkan ta le se ti o wulo fa wujo ki se pe ka joko sile lo se pataki ta ba leko wa ta ni education wa ta ni degree wa dani ko se iwo nbe ta ba lo kose ta ba ko nigba ta wa primary school ta ko nigba ta wa secondary school ta won obi wa mo pe ta ba ti jade ilewe kan fi wa senu ise ta tu ko nigba ta wa university ta ba jade te ko tin kan ti o je ka ko nkan to ba wu wa dipo ta fi joko le ta fi ma run pa ta joko le ta ma se toge awon tin be ninu ijoba ta joko le ta di adaluru ki lo de ta lo wa se kanko abi kẹyin ohun bi ta n ba sọrọ yii nigba tawọn ọmọ yin ti wa ile iwe alakọbẹrẹ ile iwe girama ile ẹkọ fasiti kẹti encourage wọn kan lọ kẹkọọ iṣẹwọ ṣugbọn tori pe a ti ni imọ ti o bojumu nipa eto ẹkọ ipe ẹkọ satifiketi ni ta ti ni satifiketi a diyan lawujọ ko ri bẹẹ mọ o láyé àtijọ́ tẹ̀yàn bá jáde ìwé mẹ́wàá secondary school iṣẹ́ tí ó ṣe yóò ti wà ń lẹ̀dẹ́ o látijọ́ nu o kí ni population wa ń gbà náà kí ni population wa ń gbà yìí ilé ẹ̀kọ́ mélòó tó jẹ́ university ló wà ń gbà náà ilé ẹ̀kọ́ university mélòó láti ní báyìí iye àwọn ọmọ mélòó ni ti ń lọ university ńgbà náà iye àwọn ọmọ wo ni lọ báyìí ó yẹ ká ro eléyìí o certificate kan ni yie o ka ni dani oda ṣugbọn e je ka ni nkan to je pe a ma fi daṣẹ le awa naa o di olugbani siṣẹ a ni jẹni ti n waṣẹ mọ ẹ sá wo gan melo lo wa nu awọn ti n ṣiṣẹ ijọba to di multimillionaire ti o ba jale oṣiṣẹ ọba melo lo di millionaire ti o ba jẹ ko jale torí bó ń gbowó tó pọ̀ bó ti wù kó pọ̀ tó bùkátà iná ò pọ̀ ẹni tẹ́ ẹ bá rí tó dóṣìṣẹ́ ọba tó bẹ̀rẹ̀ ilé láàrin oṣù kan oṣù méje oṣù mẹ́ta tó ti parí ẹ̀ o lè ní bẹ́ẹ̀ ni o lè ní torí ó ṣòro ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ọba tẹ́ ẹ bá rí tó kọ́lé ẹ rí pé ọdún kan ọdún méje ó sì wà lẹ́nu ẹ̀ bó bá ti kọ débì kan yóò tún sinmi yóò tún gba lóònù yóò tún ṣe débì kan yóò kàn yóò tún ṣe débì kan yóò kó síbẹ̀ yóò fi aṣọ lásán bojú wíńdò nígbà tó bá yá yóò ṣe wíńdò yóò ṣe ilẹ̀kùn díẹ̀díẹ̀díẹ̀ yóò parí ẹ̀ òṣìṣẹ́ ọba tó ń gbowó nù tí ìjàlè
loan lo opopopo won fi n kole ko so sise oba to le kole lai je po gba loan bi oba si jale but awon to sise owo iya kan foju di won ni owo ti won mu wole ju to sise oba lo sugbon tori pe ati foju tembelu won ati fenu kabuku won en to se driver abu en to se mechanic afoju abuku en to se kini ka ro pe ko to ko da lawujo o da kaka we sugba awon onise owo yi nkan ti won da se opolopo ise oba o le se nkan ta se lode oni ni pe ka ko awon omo bi wo se party dawo ki se bi wo se se yanju problem tin be lawujo wa ki se bi wo se de eyan fun ra won se obi to je pe kilo o lo ra paper exam paper fa won ma abi o lo bribe awon lecturer ko ba le pass se awon obi en foju ojo la to da for ma abi awon ma awon obi ti won for ma si miracle center se ru awon won yi ni won fojo la daada for ma asha le certificate sha iwe eri iwe eri kan ba ni omo mi graduate bi o kan te se nkan ti o se len to ba graduate ta to je yin len to ma bo se ri opolopo awon te nwo ni ta do po jo ni se won e je ka wo eni tin ba yan fada sile electrician e je ka wo won be ba kole olopo imoye million naira electrician ti o ni certificate ni oni o ma ba yin finance egbe fa won to lo ni certificate to se electrical electronics abi electrical engineer keni kan ba yin fana won so na sile yin na ni sugba awon ti o mo kankan iwo duro seyin won ni awon ti certificate mo awon to ma wo won bi won se se ni owo ti o si bill nigba ti o ba pari ise ojo kan soso oke imoye owo thousands ni o bere pe owo ise ohun e ri pe ba se lo lewe na lo ye ka ma kose owo si awon to kose owo tan tun sise ijoba tan se gbogbo e ri pe asiri won ma nbo awujo wa o si fe mo ye certificate to ni o be ni bo se le sise si ni wo se pe o en to se building ni university ti o ma ba se gbe block leri ara won biriki la tin be legbe titi ni o pe ti o ba se o yo ma woran ni o pelu certificate e ẹsẹ wo ń gbà tẹni tó bá kẹkọọ jáde lẹẹkan fásitì ká ní kó gba 100,000 lóṣù 100,000 ló ń gbà lóṣù ó ti jáde lẹẹkan fásitì ó ti lo 22 years àbí 20 years lẹẹkan fásitì wá jáde nígbà tí ó gbowó tọmọkọ fún lówó wọn fún ní 100,000 lọ́dún yóò jẹ́ bíi 1.2 million ní lọ́dún ẹ wá wọ ẹni tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ títì tó jẹ́ electrician tó ń ṣẹlẹ̀gbẹ̀ títì bó bá máa gbowó bẹ́yà ó ń ṣiṣẹ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àbí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ lẹ́ẹ̀kan yóò gba 40,000 ó kéré jù lówó iṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo gbé iṣẹ́ fún bíríkìlà kan nígbà tí ó bíìlì ó lóun fẹ́ gba 90,000 iṣẹ́ tí ò ju ọjọ́ kan àbọ̀ ọjọ́ méjì lọ ẹ wá fi wé ẹni tó ń gba 100,000 lóṣù ẹ wòye tó gbà ẹ wá wòye tí wọ́n gbà níparí oṣù ká ní pé ó ríṣẹ́ ẹyọkànlọ́sẹ̀ ẹ wá wòye tí ó gbà pẹ̀lú ẹni tó jẹ́ pé ó lóun lọ sílé ẹ̀kọ́ fásitì kò sì lè ṣiṣẹ́ wọ́n fún ní 100,000 lóṣù lẹ́nu iṣẹ́ ìjọba ẹ wá wọ ẹni tí ó lówó jòónú wọn ẹ wá wọ ẹni tẹ́ gbé bùkátà yín lọ bá nínú wọn kódà ẹ ní gbé bùkátà yín lọ bá ẹni tó ń kọ́ṣẹ́ tó ń ṣiṣẹ́ yẹn tó ń ṣiṣẹ́ tó ń gba 90,000 ẹ lọ gbé bùkátà yín bẹ́ẹ̀ tó gba 100,000 lóṣù ni. ẹ jẹ́ ká wọ ẹ̀ka ẹ̀kọ́ táwọn ọmọ wa kọ́ wọ́n bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká máa kọ́ṣẹ́ wọ́ pẹ̀lú ẹ̀. wàhálà ti ń bẹ níbẹ̀ ni pé lójoojúmọ́ lọ́dọọdún là ń pèsè mílíọ̀nù àwọn akẹ́kọ̀ọ́ jáde fún iṣẹ́ tí ò sí. a dẹ̀ rò pé ìjọba nìkan ló lè máa pèsè iṣẹ́ ìjọba kọ́ o àwọn ilẹ̀ òyìnbó ìlú òyìnbó tẹ̀ ń lọ tẹ̀ ń rí wọ̀nyẹn àwọn iṣẹ́ tó wọ̀ ń bẹ́ẹ̀ iṣẹ́ àdáni ló pọ̀ jù o.
tori te ba se ta won je joba wa ka ba wa dawe le ise sile joba un dale ise le ba won mo tin na ba dale ise le tan gbeyan meji meta awon na o tu kuro ninu awon ti o ri ise se bo se ri nlo ebo nu o then awon shabuku ta lo nse lo ebo opolopo wa o le se Nigeria nbi be ni eni to je medical doctor to lo fo abon lo ebo se le ni ko lo fo abon ni buka ni bi ko lo se koda kan ni won ma fun lowo to po a ri pe abuku ni e wo opolopo se nbe Nigeria iru awon ise ti won se lo ebo ni kilo de teyin na oronu ke dale Nigeria a toju arugbo nbe nbe kilo de ta wa na o le dale a tun le se fawon ti o raye lati tun le se o wa nbe kilo de ta wa na o le dale lorisirisi lorisirisi be lopolopo ise ti nbe le te lo nse lo ebo ni te le se nbi be ba ronu de be ni o sugbon gba ta ba pese millions millions awon awon keko jade lodun ngba ti won wa ba rise awa ma ya wa lenu pe ah odun melo le nikan ti rise ni ijoba e ba wa wa kan se o si o ijoba e ba wa kan se si ijoba nkan ti ijoba nse nikan pese aye to to enabling environment kan pese e ka wo eyan ma dasele ka wa na tun ma kan ka tun ma gba eyan na sise nkan ti ijoba nse nu o sugbon awon eyan wa lorile de Nigeria o ma won believe pe gbogbo eni to ba ti jade ijoba lo gburo gba ase

0: ẹ káàárọ̀ orúkọ yín o.
1: Ẹ sà, ẹ ṣe o bàbá, a dára fún yín o.
0: Àmì o, orúkọ yín.
1: Àwọn ọmọ ti yín náà á da àwọn aṣòrire o.
0: Àmì, àmì.
1: Ọ̀rọ̀ gidi lẹ bá wa sọ láàárọ̀ yìí.
0: Ẹ ti dárúkọ yín fún mi.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwa òbí ohun tó yẹ ká ṣe la ò ṣe. Àtìgbà táwọn ọmọ wa ti wà ní kékeré ló ti yẹ ká ṣàkíyèsí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mìíràn láti kékeré yẹn láti yan nǹkan tán fẹ́ yàn. Irú iṣẹ́ tán fẹ́ ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa òbí ọ̀pọ̀lọpọ̀ fọkàn sí irú àwọn tó fọkàn sí wọn jèrè ẹ̀ nísìnyí. Ọmọ mìíràn a máa kó igi jọ á ní òun ránṣọ ní kékeré ó ti yẹ ká mọ̀ pé irú ọmọ yẹn iṣẹ́ tó nífẹ̀ẹ́ sí nìyẹn. Tó bá ṣe ń kàwé ká fi sírú ìdí iṣẹ́ yẹn irú àwọn ọmọ yẹn ló ń gbádùn lémi. Àwọn ọmọ kan wà láyìíká mi tó jẹ́ pé mo pe àwọn òbí wọn tí mo stọ́dì wọn lè ní àwọn ọmọ yẹn ti ń pe owó rán níṣẹ́. Tó àwa òbí la ṣiṣẹ́ yẹn tọ́mọ máa kọ́ṣẹ́ kò kàwé pẹ̀lú ẹ̀ náà kì í ṣèwọ̀ bẹ̀tì iṣẹ́ ọwọ́ ló ṣe kókó ìyẹn gangan ló ṣe kókó. Bàbá a dára fún yín ọkàn yín
0: àbalẹ̀ o. Ẹ ti dárúkọ yín fún mi o.
1: Mrs. Ogunfunmi ní wà láti ìlú Ọ̀rẹ́.
0: Mrs. Ogunfunmi ní wà mọ̀gọ́ yẹ ṣe o. Zero eight one six two five one nine nine nine one. Hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀ o.
2: Ọláǹrẹ̀wájú Stephen láti ìsirà kúkú.
0: Ọláǹrẹ̀wájú àgbọ̀ yín o.
2: Ẹ ṣé o. Àmọ̀ràn tẹ́ gbà fún wa ọlọ́run jẹ́ káwọn òbí mi gbọ́. Àwọn ọmọ ìsìn àwọn mi ò fẹ́ gbọ́ wọn ṣùgbọ́n tí òbí bá múra òbí yẹn á gbádùn ẹ̀ lọ́jọ́ ọ̀la. Ṣé àdúgbò àwọn ti yín àwọ̀ àyànjú
0: o. Àmì o, Ọláǹrẹ̀wájú Stephen láti fi ra àkókò ẹṣẹ o. 08162519991 08. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ o.
3: Kingo Boys ló sọ̀rọ̀ láti ìlú Ọ̀rẹ́.
0: Kingo Boys à ń gbọ́ yín o.
3: Yọ̀dà fún yín o, Aláàjì.
0: Ẹ ṣe o.
3: Olúwúrúwúrú là ń rán fún Adìkí. Mo rò pé ẹ̀yin Ọlọ́run ló dùn mọ́lẹ̀ yíyan yín gẹ́gẹ́ áńgẹ́lì àsìkò yìí láti máa gbà wá níyànjú. Ó wá kù sọ́wọ́ àwa òbí gẹ́gẹ́ bí obìnrin yẹn ṣe sọ. Ká fojú sí gbogbo nǹkan tẹ́ ti sọ yìí.
0: Ẹ ṣe o, King of Boys látọ̀ rẹ̀ ṣe o. 08162519991. Hello.
4: Aláàjì ẹ kú iṣẹ́ olúwa sà.
0: Ẹ ṣe orúkọ yín o.
4: Ọlá ní ilé olúwa gbé mi ga AK níyẹ̀ṣọ́ ọba àwọn kọ́là látàkúrẹ́.
0: A gbọ́ yín o.
4: Ẹ dábí fún ọba ẹjọ́ gbọ́ lọ̀rọ̀ tẹ mú wá láàárọ̀ yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí náà wọ́n ń tiraka wọ́n ń gbìyànjú. Ìjọba náà níṣẹ́ láti ṣe láti ẹ̀lẹ́ encourage. Tó bá jẹ́ pé ọlá mídíà táwọn ọmọ wa ti ń dọ́gbọ́n ṣe plan tó fi dọ́gbọ́n ṣe àwọn díẹ̀ díẹ̀. Tẹ bá wo bíjọba gan ṣe ń rọ̀ ní economy Nàìjíríà yìí. Àwọn gan ò ṣe lọ́nà tó máa fi wúyàn lórí. Tá a bá sọ pé kí gbogbo nílùú òyìnbó náà tá à ń sọ gbogbo èèyàn náà kọ́ ló lọ kọ́ṣẹ́ ọwọ́. Gbogbo wọn lè ṣe bíríkìlà, gbogbo wọn lè ṣe kápẹ́ńtà, gbogbo wọn lè sọ àgbàdo. Gbogbo wọn lè ṣe da cleaner tí gbogbo wa bá ṣe da cleaner. Ta ló bá bàbá wa kọ́lé. Ṣùgbọ́n àwọn ìjọba máa ń gbé àwọn kọ́kọ́ lẹ̀ ṣe máa ń jẹ́ kí nǹkan rọrùn. Bí àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n nílò iná. Ṣé iná dúró dáadáa Nàìjíríà? Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n nílò láti máa travel láti lọ máa kó ọjà tó bá jẹ́ pé wébì tó wà lẹ́nujọ́ mẹ́ta táwọn tí ò bá lè travel ń lò. Ṣé àwọn facilities láti lè jẹ́ kí ìrìn àjò kó yáyàn sí ìjọba pèsè ẹ̀? Ìlú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ìlú wà ńlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ti ṣe ìjọba tó iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì lérí tí gbogbo iná bá lọ kọ́ sọ́wọ́ gbogbo èyí tẹ bá ṣiṣẹ́ tẹ ń gbowó oṣù ẹ̀yìn náà lọ resign kẹ́yìn náà wá darapọ̀ mọ́ wa kẹ́lẹ̀ mọ́ bó ṣe rí gbòòrò ó dàbọ̀.
0: Owó ń bẹ lọ́wọ́ yín àwọn náà fẹ́ràn owó bẹ́ẹ̀ Ọláníyè ló agbèǹga láti Àkúrẹ́ ẹ̀ṣẹ́ o. 0816 hello.
5: Báwọ̀ṣí tó kọ́ fáàmù láti ilé ìfira ni o.
0: Báwọ̀ṣí à ń gbọ́ yín o.
5: Ẹ kò ṣe ẹ̀kọ́ ètò sàlájì.
0: Ẹ ṣeun.
5: Àwọn bàbá kí a máa tó dé ìjọba ìjọba kò ìsì bẹ́ẹ̀ o ìjọba kí ló sọ ìjọba ń gbìyànjú o pàápàá jùlọ àwọn ọmọ wa gan tó wà ń ta ayé ìsìn báyìí wọn ò rẹ́dí láti kọ́ṣẹ́ o tó èyí tí mo kò fẹ́ sọ níjọba ìjọba gan nígbà tí hàndù àwọn èèyàn wa tó wà ń ta wọ̀nyí tó èèyàn mi bá a bá dé jọ́ṣọ̀ bẹ́ẹ̀ wàá rí wọn jọ́ṣọ̀ wàá rí wọn gáàjì tó bá dẹ̀ máa rí wọn gáàjì kó máa mọ nǹkan tó dá òun wà báyìí tó olóòótọ́ ìjọba nípa ti ẹ̀ àwọn àbí gan nípa tiwa tó orílẹ̀-èdè wa yóò níbàjẹ́ o.
0: Àmì ẹ ṣeun. Ẹ ṣeun. Báwọ̀ṣí tó kọ̀ fáàmù ẹ ṣe ìjọba ní ipa tiẹ̀ àwa náà nípa tiwa oníkálukú ló gbúdọ̀ ṣe tiẹ̀
6: ẹ ma bùjẹ́ látàárọ̀.
7: Ẹ ṣeun orúkọ yín.
6: Ẹni wà lára gbọ́ lọ́nà jẹ́ ọ̀nà ìbàjọ́ bẹ́sẹ̀ ní ìdàrú. Bẹ́ẹ̀ ló kọ́ láti ìtàgò lábẹ́ ìjà ni.
7: À ń gbọ́ yín o.
6: Ọlọ́run máa fún gbogbo àṣírí ikọ̀ jí. Lóòótọ́ tabaníká wo iṣẹ́ ọwọ́ ikọ̀ tó dáa ni. Gbèmí àwa bẹ̀ ìjọba àwọn tó bá ti kọ́ṣẹ́ ọwọ́ kó máa ro wọn lágbára dáadáa tó bá jẹ́ bẹ̀ gàṣẹ́. Orí bẹ̀ wúni àwọn ọmọ yẹn wá lè máa dùn pé àìdẹ́ka lọ kọ́ṣẹ́ pé ọjọ́ kí náà ná àwọn ìjọba ló máa rẹ́ni lágbára tó máa fi méèkì ẹ̀. Kí ni wọ́n bá tún kọ́ṣẹ́ ọ̀gá ó lè fojú kan tó fún mi lówó àbí kan tó fún mi nìkankan tó ṣe dáa. Ṣùgbọ́n ẹ jẹ́ kí àwọn àwọn tá ẹ wà lẹ́nu bẹ̀ yìí ẹ jẹ́ kan ṣòwò yòrí fún wa tẹ́ pé ní wa máa dùn táwa máa rí ẹ yẹ́sì ṣọwọ́ dáa o pẹ̀lú kọ́ Jésù ọlákọ́gbọ́n mo ṣe ìyàwó òbí náà ká tún máa dúkà àwọn ọmọ wa pàápàá àsìkò ìlú dúkà wà báyẹn ẹ tún bá lè lẹnu iṣẹ́ kó máa ṣe díẹ̀ díẹ̀ kí ilé ìwà bọ́ sí ilé ìwà bọ́ sí.
7: Ẹ ṣeun tó gẹ̀ láti tàbọ̀ lọ. Ẹ ṣe
6: ṣeun
7: 0816251991 0816251991.

0: 0816251991. Hello?
1: Hello?
0: Hello, orúkọ yín o. Hello.
1: Hi, Eka Sosa. Abeka Rosa, Alaji.
0: Ẹ̀rọ orúkọ yín.
1: Orúkọ mi ni Solomon BBC láti ìlú Ìpèsè Àkókó.
0: Solomon BBC, à ń gbọ́ yín o.
1: In fact, ọ̀rọ̀ tẹ́ ń sọ, ẹ kọ̀dà wo ní ìwàásù ni, ó ní tí ó bá ní etí kó gbọ́n tí èmi ń sọ fún àwọn ìjọ. Ṣé rí tẹ́lẹ̀ nígbà tí a wà ní skul, wọ́n ń pe kíní ẹni woodwork. Àwọn tó bá kọ́ṣẹ́ ọwọ́. Bóyá mechanic ni o, bóyá àwọn ìgbà ìwúrò ọ̀pọ̀ kó kíní wọ̀nyẹn wá. So táwọn bá ti jáde skul wá lè ní iṣẹ́ lọ́wọ́. But nísìnyí báyìí kò sí àwọn ọmọ tó rẹ̀ dàtí kọ́ṣẹ́. Because one, ìkíní tẹ bá lè gbòòrò bẹ́ẹ̀ bí nǹkan tí wọ́n sì sọ ní ìsìn. Tẹ bá ilẹ̀ tó mọ́ lára wa yẹn pé handset ti wá gbo nǹkan. Wọn ò fẹ́ mọ́ ẹnì tí mọ́ ọ̀nà handset náà ṣàǹdí pẹ̀lú. So ẹjọ́ iṣẹ́ fún wọn a máa dí àìní kúrò ní ìlú. Ẹ ṣe gan, orúkọ mi ni Solomon Babatunde BBC láti ní Ìpèsè Àkókó. Ẹ ṣe o, láwà pẹ̀lú ìwà rájì.
0: Ẹ ṣe o, 0816251991. Hello? Hello? Hello, orúkọ yín o. 0816251. Ẹ káàárọ̀ orúkọ yín o.
2: Aláàjì Ẹ̀gúnṣẹ́ o.
0: Ẹ ṣe orúkọ yín.
2: Orúkọ mi ni Wòlíì Dèmí Solomon. Ẹ̀mí ń bẹ láti ìlú Ọkà Kókó.
0: À ń gbọ́ yín o.
2: Kóòtù ṣàtúnròjì ọ̀rọ̀ nílùú Ọkà Kókó báyìí lọ́wọ́lọ́wọ́. Ṣé rí ọ̀rọ̀ tí ẹ sọ? Ẹ sọ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ẹ tó bá dẹ̀ létí mi. Ó gbọ́ ọ̀kà tẹ̀mí sọ fún ìjọ. Àwọn òbí náà ń gbìyànjú fún àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ náà ni kò gbọ́. Wọ́n jẹ́ kó rí wọn gan-an pé dáadáa. Iṣẹ́ ọkọ̀ yìí tí a ń sọ yìí, iṣẹ́ ọwọ́, iṣẹ́ oúnjẹ, iṣẹ́ tó dáa. Mo ráwọn tó jẹ́ pé ó lọ skul báyìí. Kálukú wọn ṣe kí ni, wọ́n tún padà sí iṣẹ́ ọwọ́. Wọ́n dẹ̀ lọ skul, ṣùgbọ́n tó bá dá padà wá jáde tán. Tó bá láti rí pé iṣẹ́ skul ò ṣe é ṣe, wọ́n dẹ̀ máa fi iṣẹ́ ọwọ́ gbéra. Ìgbà tó wá bẹ̀ ìjọba náà kọ́ ṣe kí ni, ohun tó bá ti tọ́ láti fi ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ ọwọ́, wọ́n lè máa nílò ìdàgbàsókè. Wọ́n bá wa ṣe lórúkọ Gbèsè Ọ̀nì Jábọ̀ o.
0: Ẹ ṣeun.
2: Èdè Dèmí Solomon.
0: Ẹ ṣeun. 0816251991. 0816251991.
3: Hello.
0: Hello, ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ sá.
0: Orúkọ yín o.
3: Ní kọ̀bí ní Elédùmarè lágbára ìjẹ́sí.
0: Àmì orúkọ yín.
3: Ẹ jọ ṣàṣẹ rí ọ̀rọ̀ tẹ sọ láàárọ̀
0: yìí. Ẹ dárúkọ yín.
3: Ó jẹ́ ọ̀rọ̀ tó kan nílé àti àlejò. Ẹ sọ̀rọ̀ nípa tẹ́kníkà. Ìyá àfin Bọ́lá ti tó láti wàárọ̀ ọkà. Ẹ sọ̀rọ̀ nípa tẹ́kníkà. Ẹ wò ó. Tẹ́ bá dé tẹ́kníkà mi ìgbà ẹ lè bá ọmọ mẹ́wàá àbí ju 50 bẹ̀. Kò dẹ̀ sí equipment tí ò sí bẹ̀. Ìgbà àgàgọ́ àti mímíkò wọ́n dá skill acquisition sílẹ̀. But immediately táwọn kan débẹ̀ yẹn, gbogbo skill acquisition ni àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn lára flower, àwọn lára gbogbo mẹ́ṣìn lọ bí ilẹ̀ bí ẹni. Tí wọ́n ní káwọn èèyàn máa kọ́ ibo ni gbogbo àwọn kinní wọ̀nyẹn wà. Kò sẹ́yìn tí wọ́n rí ní ṣètò àwọn èèyàn sí. But àwọn ọmọ ní fóònù ò jẹ́ kí wọ́n mọbi tí wọ́n ń lọ o. Ẹ ló ṣàtẹ́ bá kó àwọn kan sí ìgboro nísìnyí. Ibo lẹ ti gbọ́ pé àwọn ọmọ SS1 SS2 pé wọ́n ń kọ́lé. Tí ìyá wọn náà wọ́n wá kóra jọ wọ́n láwọn jẹ́ ìyá ìyàwó pé àwọn ń ṣe ìpàdé. Ṣé wọ́n àwọn ọmọ wọ̀nyẹn ni wọ́n lè sọ pé kó lọ kọ́ṣẹ́ sà. Irú tí yìí ló yẹ kí wọ́n yàn sí ìjọba. Kẹ bá wọn sọ̀rọ̀ òótọ́, kẹ bá gọ́vnà sọ, kẹ bá president sọ. Lóòótọ́ Tinubu ṣe ìwọ̀n èyí tó lè ṣe. Ọlọ́run àdé ti lẹ́yìn. Ẹ ṣe gan adúpẹ́ sá.
0: Ẹ ṣeun, ìyá àfi Bọ́lá ti tó láti ìwárọ̀ ọ̀ka. Ẹ ṣeun. 0816251991. Hello? 0816251991 ni nọ́mbà tẹ́ fi dá sí tó lé ní wọ́n bá ìṣẹ́jú mélòó tó kù yìí. Hello?
4: Ẹ máa pẹ́ tó.
0: Ẹ ṣe orúkọ yín.
4: Ẹ kú yálẹ̀ tata.
0: Ẹ ṣeun.
1: oruko temi ni Abimbola Afolabi Holiness Dasiore
0: anbo yo
1: oro te so laare oro gidi ni baba ti o ma Nigeria bana tin nkan bi odudi lejo si mefa former governor of state Rofa Aregbesola komo lo si school e te former ko se awon yen ni so ku so ni ma yen so lenu e ba ja wole ni to mo ibai ni isin isi owo se pataki baba e tin so re bai ni isin lenu awon kan ni owe senu bullet yo ami lo ti woro woni baba yen so lenu ba yo ba bo won ni o toro yo ma ya so ku so ni ma ri ko si o lowo lowo ta wa ni isin ko si o ni se ijoba kan to le so ko si owo babo so wo ko gbe ni so hun to le tin ni present yen ni ko si so wo le je o kole bricklayer ni o ko o se wa o ile won o kale carpenter ni o kan so gbogbo kiri e je ka je biyanju ko ma o ma si siwo te wo le kalaye isi owo oba ni o ka je ba no wa won foju neglect won ka won no din kankan to ma se tori gbogbo awon kan yo ma fi wu e se pe to
0: e se ma bi bola folabi 0816251999 0816251999 hello.
4: Hello.
0: Oruko yin o.
4: Mrs. Mosa lati ya.
0: Lati.
4: Owo.
0: Ma gbo yo Mrs. Mosa.
4: Yes. Nkan se mi confession ninu oro yi ni pe ngba ta wa kere. Ile daddy mi sumo ile baba wa Ajashi. Ni owo lo. So ye yin sir.
0: Bẹni.
4: Eh, ngba ta wa kere. Wọ́n bá wa Ajashi wọ́n dá iṣẹ́ lẹ̀ àwọn cabinet wọn gbà yẹn wọ́n dá iṣẹ́ lẹ̀ tó pọ̀ iṣẹ́ tí wọ́n dẹ̀ dá lẹ̀ gbà yẹn ó ṣe yẹn títí dèní kí ló wá ṣe ìjọba wa báyìí tí wọ́n lè dá iṣẹ́ lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ lẹ́kọ̀ọ́ ìyẹn nọmba wà nọmba tù ọmọ mi ti dàgbà wọn ti mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo wọn ti gazette wọn ṣiṣẹ́ wọn lè kọ́ṣẹ́ ọwọ́ náà wọ́n tún kọ́ṣẹ́ ọwọ́ náà wọ́n tún ṣiṣẹ́ ìjọ wọn tún kọ́ṣẹ́ ọwọ́ so nǹkan tẹ̀mí fẹ́ sọ wọ́n ní ọmọ àbúrò mi kan tí mo gbé síra tí mo wá fẹ́ pé kó kọ́ṣẹ́ yìí wá gbé lọ bá ẹnìkan ẹ̀sà ṣé ẹ mọ iye tó ṣáàyè mi ó ní kí n lọ mú 50,000 naira wá kí n wá fi rẹ́gísítà fún ṣé ọmọ tó ṣe fẹ́ kọ́ṣẹ́ are you with me sir.
0: Ló ń gbọ́ yín.
4: Yes sir, ó ní kí n lọ mú 50,000 mo wá sọ pé ṣé ibi ńgbà tí wọ́n bá sọ pé káwọn ọmọdé kọ́ṣẹ́ tí ọmọ fẹ́ kọ́ṣẹ́ báyìí ṣe wá lọ ń gbé price ńlá ṣé àwọn ọmọ yẹn tó máa wá bọ̀ níwà kan fíìmù àwọn tó jẹ́ pé a ṣe ń pẹ̀tì tá a ṣe ń bẹ̀pẹ́ lọ́kọ́ṣẹ́ gẹ́gẹ́ bí nǹkan tó wà nílẹ̀ for now tẹ́ ẹ tún débẹ̀ tẹ́ ní 50,000 naira lẹ́yìn 50,000 naira mo ní èlò ni wọ́n máa fi ṣe kinní ó ló máa tó 500,000 300,000 ló bá ti kọtán ẹ̀sà ṣé gbogbo ọ̀rọ̀ yẹn ṣó wà kárẹ́jì so ẹjọ́ aráàlú náà wà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ nǹkan tí mo tún fẹ́ sọ lẹ́lẹ́kẹta ni pé ẹjọ́ tí ìjọba wa bá lè ràn wá lọ́wọ́ wọ́n sẹ̀tì pààyàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mọ́mì wa yẹn sọ lẹ́ẹ̀kan báwọn kan wọ́n yọ̀ pé ọmọ wọn ti kọ́lé wọ́n ṣe ìyá yahoo kọ́ máa mú wọn kọ́ máa rẹ̀ sí wọn ọba ayé jẹ́ nìyẹn sà
0: ẹ̀yọ́
4: sà nǹkan tí mo ní mo fẹ́ sọ
0: ẹ̀ṣẹ́ o Mrs. Mosel àtọwọ̀ ẹ̀ṣẹ́ o. Hello.
5: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
5: Orúkọ mi Afa Adeyemi láti òkè Àgbè.
0: Afa Adeyanju.
5: Adeyemi.
0: Adeyemi à ń gbọ́ yín o.
5: Ẹ rí problem tó wà, ó ti wà ti pẹ́. Ọyẹ sì sà.
0: À ń gbọ́ yín.
5: Láyé Bọ́lá Èdè pẹ̀lú bàbá Jáde. Kò sí secondary school tí ò ní workshop. But nígbà táwọn mi-ín de wọ́n yí padà. Náà ó sì èmi wò pé gbogbo àwọn school kí wọ́n ní kiní fún ẹ̀ṣẹ́ ọwọ́ therefore àwọn even if year 1, year 2, year 3 kan jẹ́ kán mọ́ ìrìnlẹ̀ kó pọ̀ now láàrin ọdún kan kí wọ́n wá lọ wá guidance counselor ọmọ tó bá good ní electrician kan jẹ́ kó lọ ṣe ní technical tó bá good ní carpentry kó lọ sí technical therefore tó bá kó technical kó lọ poly tàbí university of technology kábàá ń sọ fẹ́ sí ẹgbà àtẹ́rẹ́ wa ni o then ẹlẹ́ẹ̀kejì òbí dé tó ń dákun òbí mi ń fojú ro ọmọ ẹlòmíì mi ní fẹ́ dárúkọ ọmọ lọ́ọ̀yà tó gbúdù ní carpentry àbẹ́ àdékọlọ ṣe lọ gọ́pọ̀ kan bá ń lẹ yorùbá yìí èmi mọ̀ dáadáa omo re oni ko yo kokko ni cho omo so binu be ke ke lokunrin o de ko omo yen sin ilu e bora to se won ton sin seri awata awon obi n ta won gan da kun be lo poju therefore to mo dupe se ta n be tiri sin awon kini kan wa mo se pe teyan ba joku yo ri awon plans yen sugbon won wa yen kede kan be se wa tiri express naija ne wa tiri won si ni
0: e se o
5: en ba lo kadu lo se loro omo yen arin e di loru o awon ka won obi na rete ya kan san gbaja because to ba ni masters nsin o le ri se 100,000 naira
0: e se won afade yemi la to
5: ke
0: e se won

0: tó bá súnmọ́ ni wọ́n kì í rí ẹlòmíì ò lè wá kwalẹ̀ nítorí ìṣòro ojú yìí ni ìṣòro ni kẹsẹ̀ ni ó máa wú bàǹbà ká fọwọ́ tẹ̀ kó jì wọnú kó tún jáde padà tàbí kó máa rẹni dẹdẹ látinú bàbá ń jánà bàbá kéré wà wà ládojúkọ continental guest house àkúrẹ́ 08164122777 àìsàn kò ní fara wa ṣe bùgbé o.
1: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai jai jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ arẹra ṣe ẹ̀kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pípì ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lùgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrẹ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀
0: 08164122777
1: bàbá kẹrẹ wa wà pé mi débẹ̀.
2: Frank Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n wọn kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications. Kò wá ojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo kọ̀ǹpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹpútà láptọ̀pù bag, digital mouse, kọ̀ǹpútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀ǹpútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ń bẹ lórí kọ̀ǹpútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀ǹpútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀ǹpútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀ǹpútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti rí rà.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: What?
6: Aww. My love, what did happen?
5: Before I marry you, the TV where you promised, the fridge, nko, where is it? Washing machine, nko. Will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding.
7: Relax, everybody.

0: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yá àbí.
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
0: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
2: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
3: Ẹkùn dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tì láǹfààní láti máa tẹ́tì sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
4: Ẹkùn dédé àsìkò yìí àyẹ̀yàn mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
3: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
4: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa chaajì laptop, chaajì fóònù tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
3: Làwọn tẹ́ ẹ̀ tún kó dé báyìí.
4: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
3: Èlò ni àwọn solar system yìí.
4: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
3: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, chaajì fóònù, chaajì laptop.
4: Bẹ́ẹ̀ni.
3: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
3: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
4: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
3: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
4: Bẹ́ẹ̀ni.
3: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
4: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
3: Láìṣe náà nẹ́pà.
4: Ara o.
3: Lọ́dọ̀ yín báyìí.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
3: Ẹni tó bá ní ìdí solar freezer.
4: Bẹ́ẹ̀ni.
3: Ó wà lọ́dọ̀ yín.
4: Ó wà nílé iṣẹ́ wa ni.
3: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín.
4: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Ado-Ekiti, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado-Ekiti. Ní ìlú Ọyẹ́ Ekiti, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ of Ọyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwa ò sí yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
3: Ẹ jẹ́ àtúnmúlẹ̀ kan sí.
4: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
3: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
5: Wẹ́pà!
3: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala. Kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóorun
5: o sanwo imole re korun o si tun je ki fan o fi ategun alaafia si wa ti molebi re lowo perete bere lati 200000 naira o le die soke ni gbe aye gbedemoketi bere ni le ise signal se nigeria limited babambari ibe ni pe e tun lanfani lati gba television tabi fan go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal se nigeria limited kanfani o to tenubepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba ajasin house oke ogowo to fi mo efrem plaza legbe polaris bank ikari akoko falaye epe 08101042804

0: My fault.
1: ADABA.
2: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
4: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
6: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfí lólé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wo di fi àfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 60 64 19 07 60 60 64 19.
5: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
6: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí pé ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé: 07 60 60 64 19. 07 60 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn. Àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀, tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le ja anfani egbogi mo wa kuro yi o ri pe lo Olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara Olorun wa no dupe fa Olorun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be Olorun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to Olorun o si ri pe Olorun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lo akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
5: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
6: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa kesi awon kan ta nje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agu ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni belomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun belomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tọlọrun ba ni ko gbẹju to le yọju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fọkan balẹ lagbara ọlọrun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo ọlọrun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: awon ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
4: agbori ise lo se je lo be se wo ko ni pa baba oke ogun ni ogulu gbọdẹ tó fi wí àtẹgbò ṣọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí baba oke ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
0: Oh, number one radio. Adaba FM 88.9 Akure.

lẹ́nu ṣe ẹ̀rí ọláwọ yín ọmọọba Peter Ethiopia ọ̀rẹ́ sorúkọ mi dákọ̀ọ́ bàrẹ̀ ẹ̀yìn ń bẹ́ gbọ́ níbí bó ti méyí ẹrẹ́ nagbá ọlọ́ọ̀ jésù mi ẹ̀rà yẹ ẹlẹ̀ ọlọ́run àbáwa àkàbáwa tó lórí ètò yìí mo rìnrìn mo tó bo èyí làjẹ mọ́ ẹ̀fọ́ bo yúbo èmi mo tó bo mẹ́ yúbo mo rìnrìn mo fojú mi rírun mo wá ka gbọ́ ìta ló dẹ̀ káàkiri ẹ̀nà mẹ́fọ̀fọ̀ ní méjì kánṣe ọ̀nọ́rẹ́bù bíi ọlálẹ́yẹ gbòròyè ọmọ bàbí pòòyè ó jájọ rẹ̀ ìhà kìí se ọ̀nọ́rẹ́bù morris àìrá orí pẹ́nàyé ọmọ bàbá orí pẹ́nàyé ó já rẹ̀ mo bá rẹ̀ à ń mú mi wọ iná ọkọ̀ péjì mi wọ ọkọ̀ à ń bà mí jọ̀rẹ́ kẹrin mo rẹ̀ o atọ́ka gbọ́ tèmi mo ń kọ yunifásitì mi ni mo lọ́wọ́ ọ̀dẹ́ gẹ́tì yóò gẹ́ ṣùgbọ́n mo rẹ̀ mi màrà gorí o bàbá táwọ́yè ajígbàdé orí kọrin kí bà rẹ̀ kọ́ àyájágbò àbúlẹ́búlẹ́ yóò gbòye máma yóò gbòye má rọwọ́ wa adẹ̀rìn mo mà tóbi ńlá o ọjà gómìnà wọn gbàgbọ́ lágbà kan fọ́ nígbà lára gómìnà rúwáfọ́ àmìsẹ̀ ń bè hàn ajúwe hàn mí ajúwe mo fẹ́ hàn mí ẹ̀rẹ́ orígho rẹ̀ mo wò dédé bẹ̀ mo tọ́ la wọ họ́ọ̀lù ìyá kọ́ ní òbí ńlá ṣèbí àfọ́ mákan ẹyí pèsè nǹkan ìgbà tẹ̀mí wà pápá kèmí àti àwọn olùkùn mi kan ní ọ̀nà òkìtì ipa wáyà gbọ́kọ̀dá àmì sọ̀nà mo bírọ̀ léṣe lébìnà àyè makọ̀rin yìí léṣe makọ̀rin à ń pọ̀ràn mí yìí ẹ bàbá àfọ̀ràn mí lákẹ́ tó yà gbọ́kọ̀dá ní bọ̀ọ̀bọ̀ mo tó bọ̀ọ̀bọ̀ ń bẹ̀ fọ́ lébìsì èyí náwọ́ mo tó ugbò ní òmùrò mákẹ̀tì àbí mákẹ̀tì ugbò ìtanásọ́nà létí tọ́pábẹ̀ mà àyàn àfọmakùnrin yìí lẹ́sì makùnrin yìí pàmò ìwà tó òbí ńlá a máa farabalẹ̀ gbọ́ mi tó gba ẹ̀yàn náà máa kàfọ́ ẹ̀yà báyìí lẹ́run yíya apá ẹ̀gọ́ dúdú a gbọ́ mi pé gbọ́ mi kápẹ́ ń kí mo ń ṣe yìí àrífẹ́ omi lọ tààrà àádọ́pá fún àyè ń gbé omi ń ṣe ní èsì ẹyẹ lẹ́nu ṣe yìí omi sọ pé ẹ̀yà bẹ́ẹ̀ lẹ́wọ̀n yìí yà apá ẹ̀gọ́dúdú ọmọ ọmọ mi làyàn mo máa tóbi ńlá o torí mo láfojú mi wò ó torí pàápàá mo fẹ́ ká gbàgbọ́ pé makùnrin yẹn ṣe nǹkan léṣe makùnrin yìí honorable doctor lucky orí mi sàn ayédàtiwa mo wá bí ọ̀nà ọwọ́ mẹ́wàá ẹ̀ràn àgbà mo tó bẹ̀ èyí kẹ̀sù sẹ́fẹ̀dà ayéṣe òun ayéṣe mi ṣe bíi ni honorable morris àìrá ọmọ bàmí orí pẹ́nàyé òkò ìhòòrí ó tó wá gba gọ́fùnà àlejò lọ́jà rẹ̀ lẹ́ bàbá
yo ma si o lo ka ko e ma mo na fule ba e ni o ajeja ka fe so si o ra dara yi igba ti wa yi suba ke e ma buru o ya ka foji sema suba ke te be to ohun aya yo fi gboso jo erin ya fo mo du se o yerowa kuoko ba Michael se o ya nbe

0: ẹ máa gbọ́ báyìí ni a pè ní gbàngbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number 2186 Iriakari Estate 2 Orítàn Bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀ bàbá wa prophet olúwàgbémidìde israel nasiri aka ẹni ń wọ́lọ́run yìí wá àyàn lolúwa yóò máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ mo gbàgbọ́ wípé ẹ ó jẹ alábùkún fún jọjọ bí ẹ ti ń bá wa ká lọ lórí ètò náà.
1: Ògo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run àyànfẹ́ àti gbogbo ọmọ ọlọ́run kárí ibi gbogbo tí ẹ ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní.

tí ń gbọ́ ètò yìí lọ́sẹ̀ẹ̀sẹ̀. Mo gbàdúrà ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ètò yìí yóò jẹ́ alábùkún fún orílẹ̀-èdè wa Nàìjíríà, yóò jẹ́ alábùkún fún

Ẹ̀tọ́ ń bọ̀, mo gbàdúrà fún wa. Ẹ̀rí titun, ògo titun, ọlá titun, ayọ̀ titun, ìgbéga titun, ìbùkún titun, lóore titun, ìgbóhùn látọ̀run wá ní titun, lórúkọ Jésù. Olúwa yóò kó àjọ rẹ̀ fún wa. Àmì wípé a ń tẹ̀lé ètò yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní rere, Olúwa yóò yọ̀ǹda fún wa. A tèmi àti ẹ̀yin, a ò ní parí ìrìnàjò wa sínú ẹ̀sìn, a ò ní parí ìrìnàjò wa sínú asán, a ò ní parí ìrìnàjò wa sí àbámà, a sì ní parí ìrìnàjò wa sí ọ̀run àpáìdì. Ní orúkọ Jésù Kristì, Olúwa wa, together we shall make eternity out of Kristì Kátóríkù. Thank you, God bless you all. Kí a tún gbọ́ ìkan nínú ìrírí mi, àti kí a tún gbàdúrà méje àwọn àyànfẹ́, àti kí a tún gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní kúkú lórí ètò yìí. Ẹ jẹ́ ń pe àkíyèsí wa sí àwọn kan 2-3. Number 1, mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní ọ̀nà kan àti ọ̀nà ìkejì tí ẹ ṣe ọdún ọjọ́ ìbí fún mi, àti èyí tí ẹ wá sí ìpàdé dasí Olúwa Ọlọ́run àti Báńgbé tí ó kọjá. Ẹ mọ́ gbàgbé tí oṣù yìí wípé 21, 22, 23 lóṣooṣù ní orí òkè wa tí Ọlọ́run jogún fún iṣẹ́ rẹ̀. CAC Greatest God Chapel, Akure Branch ní F2186, Irakare Institute, Oríta Ọ̀bẹ̀lẹ́, Akure. Ẹ mọ́ gbàgbé tí oṣù tí a ń bá lọ yìí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín ní ọ̀nà kan àti ní èkejì tí ẹ gbà dìde ìrànlọ́wọ́, èkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún wa. Ẹ ṣe gan, mo máa ń lóore. Lórúkọ Jésù, ayé kò ní ni wá lára, ayérayé kò sì ní bọ́ lọ́wọ́ wa. Ẹ ṣe o, mo dúpẹ́ o, ẹ ṣe gan, mo dúpẹ́, mo máa lóore. Bákan náà, fún gbogbo àwa olólùfẹ́ ètò yìí, ẹ má gbàgbé wípé ní agbára Ọlọ́run, àjọ̀dún Vision and Visionaire Congress yóò wá sáyé ní ọ̀sẹ̀ ìkejì ní oṣù kẹwàá ní ọdún èyí tí Ọlọ́run fi pè wá sí iṣẹ́ ìránṣẹ́. Mo pè wá sínú àjọ̀dún náà, àti pé mo pe ọkàn wa sí àkíyèsí sílẹ̀. Mo fi àkókò sọ fún wa, ní gbogbo ìgbà tí a bá ti ń bá ètò lọ, ẹgbẹ́ omi wa síwájú, fọ́tò wa síwájú, àwòrán wa, orúkọ wa, àti prayer point wa. Mo gbàdúrà gbogbo tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wa, iṣẹ́ agbára kó ṣe lórí ẹ̀, ká sì sọ ẹ̀rí ní òpin. Ohun gbogbo Jésù Olúwa wa, àmín.

0: Abba Dolu wa da soro aye da besi olori buruku pada do lori re o da saye hana o pelegan lenu mo fun be gele lo setan ti se ninu aye ni ba gbagbo ninu agbara ti pa to luwa fi da soro aye ni ba mo eyi ni Christ Apostolic Church Greatest God Chapel ori oke da si oluwa lorun ti pa re ka to wa ni F2186 Iria Kari Estate 2 orita obele lelu akura fi npe gbogbo eniyan si bi ipade adura da si oluwa lorun ti pa re ka leyi ti o waye fun ni ojo meta gbako bere lati ojo kokanlelogun si ojo ketalelogun osu lago meje sago mesan ro ojojumo akori eto lape ni pa elegan mi lenu mo nibi to lorun yo ti ma lo iranse re prophet oluwa gbe mi dide israel nursery aka
1: eni wo lohun iwa yan
0: atoko awon iranse olorun alaye ni yo wa ni kale lati ma fadua gbogbo aye onipo dipo ni Christ Apostolic Church Greatest God Chapel
1: ori oke da si oluwa lorun ti pa re ka
0: mun re alaye tabi ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà
1: 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 Jésù ń pè ọ́ àfi ìṣòre ni.
2: Ẹgbẹ́ ìrírí mi àti àdúrà níbi àwọn àyànfẹ́ ní ọdún kan sẹ́yìn mo ní ọmọ wòlíì kan tí ó dẹ̀ bá mi gbàdúrà dáadáa tí a jọ rìn dáadáa tí mo dẹ̀ gba ẹ̀rí rẹ̀ jẹ́ nípa ti ènìyàn àti ti wòlíì tó dẹ̀ ṣe dáadáa bí mo bá wọlé bí mo bá jáde àjọ lọ ní ọjọ́ yìí agbéra nílùú Mòwe nínú mọ́tò oló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ kan mi tí a bá ti ń lọ fọ́tò ní everything ibi tá a ti gbé ata ti ń lọ lórun mo lọ sí ìṣọ́run ní ẹ̀kọ́ ta wa ní àjà bí a ti ń lọ okùn déẹ̀ka débẹ́gà o lè dá sí wa àwọn lè dá lọ́nà òun ló wà níwájú bí o lè ṣe bẹ̀rẹ̀ sí sa ní àdánìyẹn onídírẹ́và tó ń gbé wa lọ tí a jọ ń lọ ó gbìyànjú dírẹ́và mo náà ìkaninláwọ̀ ẹ̀dà ó gbìyànjú asa escape olè yẹn ibi tí a dẹ̀ wá nú àwẹ̀ ńlá ohun tó wá bà mí lẹ́rù ni pé ara mi gbà mo rò pé àdá kan ni àbí bá ṣe yẹn borúgbà tá a kọjá tán tí mo wá bẹ̀rẹ̀ sí gbà láti wo ìfarapa ọ̀tá pé kíní onídàáde ó ní àdá yẹn ò lè wọlé ó ní bá gbébọn náà kò lè wọlé mọ ní bá gbébọn ò lè wọlé kílò onídàáde èmi nìkan kọ́ ni mo máa wà mo máa múra mi jẹ mo máa múra mi ti pẹ́ èmi àti ẹnì ilé ti jọ ń gbé àjọ ń gbé inú ọgbà àjọ ń gbé inú àdúrà àjọ gbogbogbò orí òkè èmi ò dẹ̀ mà mi ò dẹ̀ bí a tẹ̀ sọ fún mi náà mi ò lè gbàgbọ́ ju ọjọ́ yẹn lọ ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi kárí ayé kí ni mo fẹ́ mú jáde ní àkókò yìí ènìyàn sọ̀rọ̀ ẹ̀ mà púpọ̀ àfi tí ọlọ́run bá fi hàn wá àti pé tí o fún ara ẹ bá sọ ara rẹ̀ fún wa ó tí mo fẹ́ mú jáde rè é ọ̀pọ̀lọpọ̀ àdúrà la ṣe gbà tí ò gbà á mi ò sì mọ̀ wípé èmi nìkan kọ́ ni mò ń rìn pé ó ní irú ìbọ̀dì ni mò ń kó rìn ẹ pé orúkọ jésù ọlọ́run gbà mí lọ́wọ́ ẹni tí èmi àti ẹ jọ ń rìn tí mi ò dá mọ̀ ogun ẹni tí èmi àti ẹ jọ ń rìn tá a jọ ń gbé tá a jọ ń jẹ tí mi ò dá mọ̀ olúwa gbà mí lọ́wọ́ ẹ àdúrà kejì ẹ pé orúkọ jésù olúwa ẹni tí mo dàrájò pọ̀ mọ́ tó jẹ́ kí ogun mi ó má ní ọjọ́ tí yóò ṣẹ̀ gbogbo ẹni tí mo dàrájò ayé mi pọ̀ mọ́ tó ogun mi fi kọ̀ tí yóò ṣẹ̀ olúwa fàánú pín èmi àti ẹ̀ àdúrà kẹta àṣírí tí mi ò mà nípa ẹni tí a jọ ń ìrìnàjò ayé tó sì kó bẹ́ẹ̀ ìrìnàjò ayé tèmi olúwa tó fún mi kó tú mi lẹ̀ àdúrà ẹ̀kẹrin ẹ sọ fún ọba àwọn ọba olúwa má jẹ kéèyàn lè pín ìmọ̀ àtúwọ́ níyà má jẹ èèyàn lè pín ìmọ̀ àtúwọ́ níyà àdúrà àkárùn olúwa ràn mí lọ́wọ́ dé ìkóríta tí màá fi dá ènìyàn mà tí màá fi dá ìsùn mà tí màá dẹ̀ fi dá ìwọ ọba àwọn ọba mà tí màá dẹ̀ fi dá òtítọ́ mà omiín la gbọ́dọ̀ dá mà láyé o a gbọ́dọ̀ dá òtítọ́ mà a gbọ́dọ̀ dá ènìyàn mà a gbọ́dọ̀ dá ìsùn mà a dẹ̀ gbọ́dọ̀ dá òtítọ́ mà a kárùn a gbọ́dọ̀ dá ara wa mà àdúrà kárùn ẹ pé orúkọ jésù olúwa gbà mí mo ti wà nínú ayé àdìtú má jẹ ogun àdìtú ènìyàn borí mi àdúrà kẹfà ẹ pé orúkọ jésù olúwa mi ò mọ bí ayé lọ má jẹ kí ayé ó fi ayé yé mi olúwa mi ò mọ ayé o ma je ki eniyan o fi aye ma je afi ye mi ma je eniyan o fi eniyan han mi ma je afi aye han mi gbogbo eni ba fe fi aye han mi oluwa ba mi fi orun se ogun e adura kefa e pe oruko jesu oluwa gba mi o ma je ki ogun eniyan le gbaye lowo mi ma je o le gbaye aye lowo mi ma je le gbara lowo mi ma de jo ogun eniyan gbe mi gbin lodun yin ma jo ogun eyan bori mi adura keje oluwa saanu mi de ikorita ti ibi ti gbogbo aye n pari e si ti mi o ni ba won pari e sibe ti ma fi pa irin ajo mi sinu ogo si odo iwo lo ma je pa irin ajo mi sodo eniyan ma je pari e sinu aye ma je pari e sinu iboje je pari irin ajo mi sinu ogo je pari irin ajo mi sinu aye je pari irin ajo mi si odo eni ayeraye mo gbadura fun gbogbo eyan omo olorun lekan se e ora anu gba o ori ofe lati da eniyan ma lati da esun ma lati da ara wa ma lati da aye ma lati da etama lati da otoma lati da warawa ma oluwa yo yanda fun wa loruko jesu christi oluwa wa amen
0: nigba to oluwa da soro aye dabesi olori buruku pada do lori re o da saye hana o pelegan lenu mo fun be gele lo setan ti se ninu aye eni ba gbagbo ninu agbara ti pa to oluwa fi da soro aye eni ba mo eyi ni Christ Apostolic Church Greatest God Chapel ori oke da si oluwa lorun ipa re ka to wa ni F2186 Iria Kari Estate 2 orita obele lelu akura fi npe gbogbo eniyan si bi ipade adura da si oluwa lorun ipa re ka leyi ti o waye fun ido ojo meta gbako bere lati ojo lelogun si ojo keta lelogun osu lago meje sago mesa ro ojojumo akori eto lape ni pa elegan mi lenu mo nibi to lorun yo ti ma lo iranse re prophet oluwa gbe mi dide israel nursery aka eni wo lorun iwaya atopo awon iranse olorun alaye ni yo wa ni kale lati ma fadua gbogbo aye onipo jipo ni Christ Apostolic Church Greatest God Chapel ori oke da si oluwa lorun ipa re ka munre alaye tabi ire lowo fe bi adua 0803-803-0562 tabi 0803-459-7312 bosi je 0812-703-5866 yesu npe o akinsore ni
2: egbo oro olorun siwa ni ti oni eje ka wo iwe orin dafidi 16 verses 4 orin dafidi 16:4 orin dafidi ori ikerindinlogun ese kerin ibanuje awon tin sare to olorun ni aleyin lo po ebo ohun mimu eje won ni emi ki o ta sile be ni emi ki o da oruko won ni enu mi olorun lo gba enu dafidi soro ni ibi ti awaye akole wa so mi so wipe pinya pelu olorun kekeke pinya pelu olorun kekeke move away from God small God pinya pelu olorun kekeke pinya pelu ni iru olorun yato si olorun oga ogo nikan soso pinya pelu gbogbo awon olorun kekeke wonyi nitori pe ko le si olafani yo pada di abama fun wa ni orile ede Nigeria epinya pelu olorun kekeke ipinlo Ondo State eja pinya pelu olorun kekeke ile Yoruba o te gbo mi eja pinya pelu awon olorun kekeke eyin ranso olorun eyin baba wa eyin afa wa eyin agbagba wa ti en gbo wa eja pinya pelu olorun kekeke e wa wo lati gba ti a tin sin olorun kekeke e wo orile ede bo se lo ko salafia ninu idile ko salafia lorile ede ko salafia ni idile ko salafia ninu ijo ko salafia laye kata gbogbo e wo bi gbogbo kan se ri looto eyin opolopo lero pe olorun kekeke da sugbon opin olorun kekeke abama ati itiju ekun ati idamu ni eja wo bi to sele lorile ede bayi eja wo to sele ninu ijo eja wo to sele laarin wa eja pinya pelu olorun kekeke ko le ran wa mo ti egbo ninu iwe mimo ni iwe 1 Samuel 17 mo gbo pe okunrin kan wa nbe to ni olorun kekeke ninu 1 Samuel 17:43 1 Samuel 17 17:43 wípé Filistina wí fún Dáfídì pé èmi há sí Ajábí tí wọ́n fi mú ọ̀pá tọ̀mí wá Filistina náà sì fi Dáfídì rẹ nípa àwọn ọlọ́run rẹ̀. Ẹ rí pé kì í sọ ọlọ́run kan ló ní ó ní ọlọ́run púpọ̀, ẹyin tí ẹ̀ ń gbọ́ mi kárí ibi gbogbo ọlọ́run mélòó ló ní. Ṣé kì í sótún ju ọlọ́run ọ̀gá ọ̀gboyè ọba ńlá tó fọba jẹ arígbọjọ ọ̀kan lánàá ọ̀kan lónìí ọba tí a wá nù rẹ títí tí àárẹ àìsòdodo ọkàn gidi gbéra rẹ níjà alápá rebirebi ọba tá a gbàgbé síwájú tá lọ bá lẹyìn ọba tó ń rẹrìn tí gbogbo ayé rò pé ó ń bínú ọba tó ń bínú tí gbogbo ayé rò pé yọ ọba tó ń dúró dalágbára ní ọjọ àbámà akọmọtòsì kàlẹyìn. Ẹ jẹ́ ká gbà sínú ayé wa sórílẹ̀-èdè wa sí ìpínlẹ̀ wa sí ìran wa sí ìgbéyàwó wa sí ìrìnàjò ayé wa. Ẹ jẹ́ bíbélì sọ pé ẹ tọwò kí ẹ wò péré nínú olúwa. A ti fi ọlọ́run alààyè sílẹ̀, a wá ń kó àwọn ọlọ́run kéékèèké jẹ. Ẹ wo ibi tó bá wa dé lórílẹ̀-èdè, ẹ wo ibi tó bá wa dé nínú ìjọ, ẹ wo ibi tó bá wa dé nínú ẹgbẹ́ kìsẹ́nì. Mo fi àkókò yìí rọ̀ wá ọlọ́run owó, ọlọ́run òkìkí, ọlọ́run orúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ọlọ́run tí à ń gbé pamọ́ sínú cupboard, ọlọ́run ẹ̀yìn ìkúnlẹ̀ ọ̀gẹ̀dẹ̀, ọlọ́run sí ènìlọ́rùn, ọlọ́run òrùka. Ayé máa ṣàwárí ẹ̀ lọ́jọ́ kan. Rest and kill. Yìí ń bá ń salíbi Mahaili gúgú agájá yíbi Mahaili múndásá mi àìndáyáyé bíkáì yìí mi ní ọ̀dáyáyá bí a salíhú. Ẹ jẹ́ péyà pẹ̀lú àwọn ọlọ́run kéékèèké wọ̀nyí kò lè ràn wá lọ́wọ́ o. Ibi tó bá wa dé náà la wà yí o. Rescue. Ibi ó bá wa dé náà la wà yí. Ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ péyà pẹ̀lú àwọn ọlọ́run kéékèèké. Ìyá ń jẹ wá bí a bá fẹ́ kí ọba àwọn bá pa wá ẹ jẹ́ padà sí ọ̀dọ̀ ọlọ́run ọ̀gá ago ọlọ́run aláàyè ọba ńlá ti fọba jẹ. Àwọn ìmọ̀ràn tí mo ní fún wa ní ti ọ̀sẹ̀ yìí ni ẹ.
0: Nígbà tó Olúwa dá sọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó Olúwa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iriakari Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkàn lélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje ṣaago mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́. Àkòrí ètò la pè ní pa ẹlẹ́gàn mi lẹ́nu mọ́ níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbé mi dìde Israel Nursery aka ẹni ń wọ́lọ́run yìí wà yàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká pẹ̀lú rẹ̀ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ àfihìsore ni.
2: Mo dẹ̀ tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí. Mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ sọjọ́ ẹ̀bí fún mi ní oṣù yìí àti ìpàdé bangbe ẹ̀ka mi ti oṣù yìí. Ìpàdé yóò tún wá sáyé ní oṣù December ní àdírẹ́sì wa ní oríta Bẹ̀lẹ́. Ẹ má sì gbàgbé ní ọ̀sẹ̀ kejì ní oṣù kẹwàá ọdún yìí ní ọ̀sẹ̀ Vision and Visionary Congress èyí tí Olúwa pè mí sínú iṣẹ́ rẹ̀ nínú ìjọ Apostle ti Kristi. Ẹ fàdúrà ràn mí lọ́wọ́ lẹ́ẹ̀kasí. Mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní orúkọ Jésù bí a ti ń sọjọ́ ẹ̀bí tayé ọjọ́ ẹ̀bí ayérayé Olúwa yóò yọ̀ǹda fún wa. Ẹ ṣe. Mo dúpẹ́ mo gbàdúrà fún omi wa, òróró wa, orúkọ wa, prayer point wa, ohun gbogbo tí ó jẹ́ ẹ̀dọ̀ ọkàn wa, iṣẹ́ agbára kó ṣe àmì Olúwa ló tẹ́lẹ̀ Olúwa kó fihàn kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀. Lórúkọ Jésù ẹ̀rí a ó máa sọ, a ó dẹ̀ pè mí fún ẹ̀rí tó ní agbára. Ẹ jẹ́ ká pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀, ká pínyà pẹ̀lú Ọlọ́run kéékèèké, ká pínyà pẹ̀lú ohun ayé, ká pínyà pẹ̀lú ara, ká pínyà pẹ̀lú àwọn èèyàn búburú, ká wá ayérayé dípò ayé lọ. Thank you. God bless you all.
3: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ni Bàǹgbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State Ate Eka Ijonwa ni number F2 186 Iriakari Estate 2 Orita Obele ni ilu Akure si onipowo re Baba wa ti Oluwa ti lo fun wa lori eto na fun toni ni Prophet Oluwa Gbemidi de Israel Nasiri aka Eni Wolon Iwa Yan Anigba ko wipe e ti di alabo fun fun nipa eto ti oni Boba wa ri be e pade wa ni dede akoko kan na lose to nbo lori radio te tin gbo wa yi wa yi o bi awon eto isin ile ijosin wa si lo ni yi lolu ile ijosin wa to wa ni Mowe ni ipinle Ogun every sunday ni holy ghost hour laarin ago meje si mesan owuro gbogbo ojo thursday ni pade adura faanuda si laarin ago meje si mesan owuro every second saturday of the month ni saturday iyanu laarin ago mefa si mesan owuro to ba wa di thursday keje ososu ni pade adura oluwa gbeja abiyamo ta ma nse bere laago meje si mesan owuro ati isoru bere laago mewa ale si meta owu gbogbo ale ojo isimi sunday ni isoru asale iranlowo bere laago mokanla ale si meje oru ati isoru asale awon oba night of kings ni gbogbo ojo to ba peyin osu bere laago mokanla ale si meje oru ipade adura ta fi sori ojo ibi birthday ayajo ojo ta bi baba wa woli oluwa gbemidi de israel nasiri saye prophetic night ma waye laago mokanla oru monday ti se ojo keta osu kejo si daji ojo kerin gbogbo eyi awi ni greatest god chapel number 4 God's Grace Estate, Yakoyo Bus Stop, Asimolowo Mowe Ogun State. Wa yi ni eka wa ipinle Ondo ni gbogbo ojo kokanlelogun ojo kejilelogun ati ojo ketalelogun osoosu bere lati osu keje odun ta wa yi lo ni ipade adura da si oluwa lorun ipa re ka laarin ago meje si meso owuro be ni quarterly program wa ta pe ni bangbe kan mi laarin ago meje la osan si merin irole This is CNC Greatest Dot Chapel, number F2186, Iriakari Estate 2, Orita Obele, Akure Ondo State. Lati ma tesiwaju pelu wa ninu awon eto wa gbogbo lori radio ni gbogbo ojo Tuesday e ma pade wa ni alalaye 96.5 FM Akure laarin ago meje abo si mejo ale Adaba 88.9 FM Akure lati ma nseto ni gbogbo ojo Wednesday laarin ago meta abo si merin role to ba wa di Friday laarin ago marun abo si mefa role awawa 94.1 FM okiti pupa ni ke ti ma darapo mo wa ati laago meje abo si mejo ale friday yi kan na ni fresh 102.9 fm akure laarin ago meje abo si mejo ale bakan na ni ke ma darapo mo wa ni fresh 106.1 fm akure ni gbogbo ojo isimi laarin ago mesan si mesan abo ale bi olorun ba fi si yin lokan lati darapo mo wa nipa siso nigbowo tabi kun wa lowo itesiwaju eto yi ati ise oluwa e pelu wa nipa fifi owo iranwo yin sowo sinu asan yi fcmb account number 5884931010 lekan si fcmb 5884931010 account name TAC Greatest God Chapel. Lati darapo mo wa lori ero ayelujara nipa ti awon ipe ile ijosin wa ba nlo lowo. E le ma ri wa wo nipase oju opo yi. Israel Nasiri Oluwa Gbemidi de lori Facebook, TikTok, Instagram ati be. Won alaye imaran tabi ede adura. E pe baba wa Prophet Israel Nasiri Oluwa Gbemidi de sori eyite yi ninu awon number ero ibanisoro wa yi. 0803-803-0562 tabi 0803-459-7312 lẹ́ẹ̀kan sí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 0812-703-5866 Ijọ ọsẹ to n bọ ta o pade lori akọtun eto yi iwa laaye Ọlọrun o ma ba gbogbo wa gbe o.

0: tí ó dùn bí dodo ìkirè 88.9 àdàbà.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
3: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Orúkọ ṣoṣo ló lè jẹ́
3: mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lo.
4: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbó ló ń kí yín o. Ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà. Ẹ rí ibi tó kọ Fẹ́mi Alágbó sí, ibẹ̀ la wà. Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wọ́n máa bọ̀ kò sí ònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn, máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí, máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi, máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orú eléyìí ò dáa fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kí inú obìnrin dùn tí ò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apáàlú ṣe múnú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló ń jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ ṣe kí ni, ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kí ni yóò ṣe é ṣe, kí ló dé, kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba? Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Ṣá máa bọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe lágbára rẹ, tó ń fún ọ ní ìfòyà, tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀, kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde ní para ẹni problem wọn o, àti gbéra. Ẹranrun mi àwọ ẹ̀yìn mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó ní pàṣẹ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park, ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
5: Àwọn kan á ní pé ìkọrùn lágọ̀ọ́ra wọn, àwọn kan á ní pé ìkọrùn já wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn ń gbóná látinú wá. Má ṣe bẹ̀rù nípa Ìṣẹ́lẹ̀dùmarè, máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
0: Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi aya Fẹ́mi Alágbó ló ń kí yín, tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́, tó o réyàn pè ránṣẹ́, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó. Tàbí ìwo tí o lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sí, máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ̀ kọ̀ mi ní iléeṣẹ́, à ń retí yín.
4: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bẹ́ẹ̀ yín obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbó kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbó. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Hausa, níbo nílẹ̀ Hausa, mo ní síje mẹ́ta ní Yola, ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugu state ni le Ibo asukore te eyin temi ke na wa jafani fe mi alagbo adupe lowo eyin te wa loko te ni pe ah fe mi alagbo ase o ogun te fun wa o n ba wa lara mu olohun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pase lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma ni di fi afia o ami o.
6: Mo ngbadun adaba.
7: Ẹjẹ́ká fetísí ìkéde pàtàkì yìí o. Nípa ọ̀rọ̀ ilé epo tó wà ní Ẹlẹ́yọwó Airport Junction, Àkúrẹ́ Ọ̀wọ̀ Express Road, former Emirate Filling Station. Àwọn fi àsìkò yìí sọ fún gbogbo ènìyàn wípé ilé epo yìí ti yí padà. Ó sì ti di ti gidi FM tipẹ́tipẹ́ o. Tí wọ́n sì ti ń ṣiṣẹ́ lọ ń bẹ̀. Kódà tí wọ́n ti ṣàtúnṣe sí téèstì ara wọn. Authentic document sì ti wà lọ́wọ́ ẹ̀ látọ̀dọ̀ olórí ẹbí Adélabú tó níbẹ̀. Wàyí o, Mr. Bẹ́ẹ̀ bí ẹnìkankan bá wá mú ẹnikẹ́ni wá bẹ̀ wípé wọ́n fẹ́ tà á. Irọ́ mà ni o, ẹ má mà dárú ẹni bẹ́ẹ̀ lóhùn o, kẹ́ ẹ má bà á fowó yín ṣòfò. Torí bí ìgbà tí wọ́n kàn fẹ́ lò yín ní jìbìtì ní sà, wọ́n ti tà á tipẹ́tipẹ́, ó sì ti wà ní àkóso ọwọ́ ẹni tó rà á. Bí ẹ bá wá ní ohunkóhun láti sọ nípa ẹ, ẹ lọ sí kóòtù láti fi òfin gbé. Torí òfin orílẹ̀-èdè yìí kò fàyè gbà á pé kẹ́nikẹ́ni ó kàn déédé lọ máa rìn kọ́lọkọ̀lọ́ tàbí ṣe àṣemáṣe lórí property ẹlòmíì rárá. Tó Tayo Adélabú tó jẹ́ olórí ẹbí Adélabú, ìní olùkéde, ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó purọ́ fún yín pé wọ́n fẹ́ ta ilé epo yìí o. Ẹbí Adélabú kì í ṣe ikú kan rẹ ọmọ méjì rárá. Káyè má forí ọkà ọmú. Shine your eyes lajú ẹ.
8: Eyé mi o, eyé ure. Emi ti ka o omo luka.
9: Ka to re ni o digbo. Ka to refo o dodon. Ka to ro ni bi si Mrs. Emily Bejide.
10: Igbekale.
9: Eyé jero of Igbaroke Kingdom. Odorun eji. Eyé jero ko jade laye lijo kokan le logun osu kokanla. Odun kokoja. Ade agbe okure jade lijo kefa osu kejo odun ka. Lati Mercy Hospital ilu Akure. Libe lati agbe ye asi ile number 8 Aye Gbaju Street Igbaroke. Asale oligbagbo. Aye lule yera bakan na jo keje osu kejo odun dada se isi keyin ko ninu ile bakan na leyin re la mu erukeru iyepe fun yepe agbe ye a lo si iboji yasin ayeye we je we mu aye CAC primary school owode street ilu igbara oke kare o omo sasere olohun oni olare oni ugbodidu onado oni agbedesu ale ko ki o si omo re omo omo re
10: senior
9: aiship sapaye ayo isijola omo eleku a o agba ejuwa omo aji muda sokunrin only ka kede loruko ohun ati oruko kete
11: pada ma lo sibe yen o. Marketing office at Abe FM ni won wa number 1 lawa ile gogoro to wa legbe A division police station Oba Adeshida Road nilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041

0: Auntie, you are enjoying, oh? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
1: Jesty Fizz? I never leave home without it.
2: That's right. Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water. Stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wọ́pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
6: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
9: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó ń bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
11: 0707-484-3351.
12: Kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
13: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
12: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
14: Mọ́mí mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
12: Orúkọ ṣoṣo ló lè jẹ́
14: Mamadan ni.
12: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró Mamadan ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadan wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadan lónìí.
15: Where did you buy it?
16: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa já gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDK. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé.
17: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ni CDK. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tán bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwọn káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbáyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni má dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún mọ sanwó lọ ṣe bẹ́ẹ̀ ti má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ san owó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí má ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fífò nọmbà yín sí ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ ẹ mọ fi owó yín sí ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
16: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
10: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
16: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
10: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
11: CDK there for you. Oh, number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure.
15: إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته هذا هو كيف الله وبا أتراهي كيف هو نبي محمد صلى الله عليه وآله وسلم الله وبا تي أتو قدرة إنو الله إنو أنور جو تنو كامو أبادي لوني lórí ètò yín ètò wa ètò alihidaya eléyìí tí ó ń dé sí etí gbọ yín látòrí ìkànnì àdàbà 88.9 fm tó kalẹ̀ sílùú ìlàrámọ̀kì ní Àkúrẹ́ olóyè mẹ́kọ̀ ni ọmọ yáyé abu aiman alásálí ó tún ti wà wáyìí ní agodo láti mọ tukọ̀ ètò yín ètò wa ọ̀hún abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo ilé ìta tí ń wí láti àtẹ̀yìnwá ọlọ́wọ́n bá alékálákó gbà lọ́wọ́ wa o ọlọ́wọ́n bá alékálákó jọ kó fi sínú mizanu àsánẹ́tẹ̀ nìkankan wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ yamọ̀nà yafáhùn mọ́lù wàlàbánún ìlàmọ̀nà àtọ̀lọ́hà nìkọ́lù bíi sẹ́lẹ̀ ẹ̀yìn olùgbọ́ nínú ilé a wà lórí agbọ́nrin mọ́jà àna sábàbà kófùrù ìbáni ádámọ́ pàtẹ́ríkì him jìnnáhùn wà gòlówó fi sọ́ọ̀lìhìn ojúpọ̀nà tó ń sọ̀rọ̀ nípa wípé in tún ṣe pàápàá ìdí pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bani adam ọmọ ànábì adam wọ́n fi ya kẹfẹ́rí nípa ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni àyìnbó àṣejù wọn sísàkání àwọn ayò ọlọ́run aseju won isaka ni awon eyan fe olorun ba eleyi o na ni oro ti a tin sobo lati bi ijoko meta seyin wa pelu ogo olorun ba subhanahu wa taala abe tutun yi o na ni atunwa ti a tun ti mo se itesiwaju awon alaye eleyi ti a nso adake lori oro anabi wa muhammad sallallahu alaihi wasallam ile to ana akosile ti da fa bukhari ati muslim pe anabi sallallahu alaihi wasallam so yi pe la taturuni kama atratin nasara ibnu maryam inma ana abdu faqulu abdullahi wa rasuluhu anabi sallallahu alaihi wasallam anabi ni la taturuni emoyin mi layibo kama atratin nasara ibnu maryam egebi awon nasara egebi won se yin isa omo maryam ti won yin ni ayipa ti won yin layibo ti won yin ni aye koja ala anabi sallallahu alaihi wasallam so wipe inna ma ana abidun imi te ri o eru so olorun ba ni mi o faqulu abdullahi wa rasuluhu in te ma so o na ni wipe o anabi o ko je nkan kan lodo olorun ba o ju eru so olorun ba lo wa rasuluhu ati ojise olorun ba subhanahu wa ta'ala eleyi o na ni eje won ti anabi wa muhammad sallallahu alaihi wasallam to fun awa aluma wipe aleyin o ale pon ole o ṣugbọn gbogbo apọle atẹyin ta ba se fohun ko gbọdọ ju gbedeke ibi bayi lọ nitori pe ẹyin olugba ninu ile ale hukuku ile ta pe ni iwọ awọn afaani salasa ale hukuku salasa iwọ mẹta naa ni o al awwal ikọ iwọ alakọkọ ile to je alakọkọ ninu iwọ o naa ni hakunlọhi hakunlilahi la yushriku bi ise o naa ni iwọ ti olorun ọba subhanahu wa taala o naa ni pe kini o la mushriku bihi shay'an a gbudọ ba olorun ọba aleke ọlawa orogun a gbudọ ba wa egbera ninu awọn ijọsin wa la malaku mukarrabu yala onitohun o je malaika kan to sumọ lọni o wala nabiyyu mursalu tabi o je anabi kan ti a zulẹ ti e gbe sẹran wa huwa man yaqtasu bihi min rububiyyati wal uluhiyyati wal asmahi was sifati afani iwo alakoko to je ojuse akoko ona ni ojuse to rile fun olorun ba subhanahu wa taala ona ni haqqul lillah ona ni ojuse to olorun iwo olorun eto ti olorun ba subhanahu wa taala eto re na ni pe kini o anuthbita lahul wahdaniyya ona ni ki a firile fun olorun ba subhanahu wa taala pe ikan soso olorun ba o pe meji ko pe meta ko ju be lo ikan soso ni olorun o na lo si ni bukata si ati gba ijosin lowo wa tori pe na ojoko wa to saju ati fi ko ida lele ipe kullu man la yakhluqu la yu'badu gbogbo enikeni ti o ba ti ni regun wipe emi ni mo da o emi ni mo seda re onitohun bo ti wule ko tobi ko kanka to ko herimo to ko kanka to ko to be lati gba ijosin lowo wa eni to ni eto lati gba ijosin lowo wa o na ni olorun ba subhanahu wa ta'ala al khaliq ti o da wa al mudabbiru ti gbogbo alamo ri isemi aye wa ti o seyin re olorun ba yi awon eto to rinle si o na ni a so fun aye o na ni a pe ni ikan ninu awon okuku salasa al haqqul awwal o na ni haqqul lillah o na ni eto ati iwo ti o rinle fun olorun ba subhanahu wa ta'ala la yushraku fihi ghayruhu to je pe iwo olorun ba yi a gbudọ pa nkan mi ipo pelu olorun ba ninu awon eto iwo ti olorun ba aleke ola ni yala eni ta fe papo pelu olorun ba eni o malakun mukarrabu o je malaika kan to sumo lo ni o awon nabiyyu mursalu aboja anabi kan ti a wule ti ranse ni o wa huwa man yaqtasu bihi min rububiyya afani iwo yi o na ni awon iwo olorun ba to je pe pipe re oran re lo je labi agbonrin rububiyya gbigba afọlọrun tan yanyan didari gbogbo alamori sodo olorun ba tan yanyan nipa pe oun lo da wa oun lo rọrun oun lo ran boji bakan naa oun naa ni o seto gbogbo alamori gbogbo aye patapata jíjẹ ni o mímu ni o níná ni o lílo ni o gbogbo ilé pátápátá ó bọ́ sábẹ́ rububiyya olorun obìnrin lóyún ó fẹ́ bímọ ni o ta ló dì ta ni ó tu gbogbo ilé pátápátá o bo se abe rububiyatul ilahiya o bo se abe rububiya olorun oba subhanahu wa ta'ala pe oni re wa oni dari alamo ria gbogbo le ta so ipata njo tolorun ba ri pe lati da aye ko si enikankan to le so wi pe ah ohun na ni sha ni bo olorun se da sanmo ohun na ni sha ni bo olorun se da ile ohun na ni sha ni bo olorun se da awon omo niyan ohun na ni sha ni bo olorun ba ri pe lati da janu tabi ohun le ti e ni ipe ni bo olorun ba ri pe la bo se so enikan do lowo ni bo olorun ba ri pe la bo se so enikan di alaini ohun ni pe nbe ko si enikeni ti o le pape mo ru nkan bayi lati jo ti olorun ba ri pe lati da sanma atile titi ti aye osi ti fi ni jaye mo ko si enikeni ti o le tun pe aperu mo iru nkan bayi ato si olorun ba subhanahu wa ta'ala wa huwa aidan inu nkan ti atugburomo ni abe eleyi ohun na ni aluluhiya ohun na ni ithbatul ilahiyati lillahi rabbil alamin wa huwa alibada ohun na ni kino ijosin fun olorun ba subhanahu wa ta'ala agudo firile ipe olorun ba subhanahu wa ta'ala nuthbitu lahu alilahiyata afun efun olorun ba subhanahu wa ta'ala pe o nikan ni olorun ba alikara to le gba ijosin lowo wa o nikan ni olorun ba alikara to le gba ijosin lowo wa ko si elomii ti o leto lati gba ijosin lowo wa ju olorun ba subhanahu wa ta'ala lopolopo gba a ma n se mo ipe awon larubawa saju ki anabi sallallahu alaihi wasallam ko to de saju ki islam o to de o da awon larubawa se bi awon larubawa naa mo so omo won ni abdullahi tori ke baba to bi anabi sallallahu alaihi wasallam abdullahi loruko re ki si se musulumi why tef wa so yi pe awon eni yi won do olorun ba bo arara o a so be o a so pe won da olorun ba bo won mo pe olorun ba wa o won gbagbo pe olorun ba lo da sanmo won gbagbo pe olorun ba lo da ile won ni gbagbo pe olorun ba lo da omi o lo da odo o lo da gbogbo nkan ti nbe laye atanranko ateyan gbogbo awon nkan won yi won ni gbagbo nu re o won ni gbagbo pe olorun ba alikola oni fun anije oni fun ani mimu oni pese gbogbo alamo ri fun gbogbo ohun ta ba ni bukata si pata owo olorun ba lo wa ṣugbọn awon afọ oni mo imo nipa imo olorun ba alikola lokan won je ko yi wa wi pe ti a ba wo gbogbo nkan ti awon osebo kureshi awon nkan ti won so yi saju kana bi o to de won awon nkan won yi won ni ko tayo rububiyatu ilahiya ko tayo rububiya ta nso yi na wi pe olorun ba subhanahu wa ta'ala oni fun alonje oni fun alomi oni nbo wa oni nto wa oni re wa oni fun alo oni so de losi oni so de loro en ti wo mo olorun ni fun agan olorun lo se be gbogbo awon nkan won yi ko tayo rububiya olorun ba eleyi lo fa ti je pe abu talib nigba ti won fe wo kaaba nigba ti won so fun abu talib pe awon kan mo nbo o mo fe wa wo kaaba o mo fe wa wole olorun ki lo so njo na o ni la harabu ayamiha ah e je won wo olorun ba to ni kaaba a wa wo boya olorun ba ale kola to ni kaaba yen be ayo mo wo kaaba ni ran kan lo wo o ni la harabu ayamiha kaaba yen o ni olorun ba to se kini o to mojuto itumọ rẹ naa ni pe asbata lillahi rububiyata o fi rinlẹ fun olorun ba alekola pe rububiya olorun ba nkan to rinlẹ ni eleyi naa o bọ si agbọnrin wipe awọn kefiri awọn ọsẹbọ mọka awọn ọsẹbọ ilẹ larubawa wọn sọ ọmọ wọn ni abdullahi itumọ rẹ naa ni pe wọn se isbat wipe rububiya rẹ n bẹ fun olorun o wọn jiyan rẹ paaka butule kun mọ kódà wọn se ikaaru rẹ ṣugbọn bi ti wọn ti gbe gbagi ibi tó ti wọ́ fún wọn kọ́nà mọ́jọ wọ́ fún wa òun náà ni kọ̀díyàtù ìlàhìyà ọ̀rọ̀ ìjọsìn ibẹ̀ ni wọ́n ti gbé dági wípé ká mọ̀ sí kankan àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ó tako làákàyè wọn ọlọ́run ọba tí wọ́n ń sìn tó jáwọn ìlà àwọn àálíà tó jáwọn ọlọ́run ọba kéékèèké tí àwọn kùrẹ́ṣí tí wọ́n jọ́sìn fún ṣáájú kí ànábì ò tó dé òun ká wọ́n jẹ́ 360 tabaka wọn ní 1 2 3 4 5 6 ní 1 2 3 360 ni wọn in tó wá tako làákàyè wọn ni pé ìgbà tí ànábì sálàsálà wá dé ọwọ́ wò pé àwọn tó yẹ pé ọlọ́run ọba tá à ń sìn 360 ni wọn ìwọ́n wá dé òun ní gbogbo 360 yẹn àbà òun ní ká pa wọ́n tì ká mọ̀ sí wọn ká mọ̀ sí just only one deity ká mọ̀ sí ọlọ́run ọba ẹyọ kan péré hadha shayru ijab eléyìí tó gbé wá yìí ó tako làákàyè eléyìí tó gbé wá yìí ó sì mọ̀ eléyìí tó gbé wá àwọn onígbà lọ́wọ́rẹ́ ìrànlọ́wọ́ sálásálà nígbà wọ́n yarí wọ́n ti pọ́n wọ́n rárá sẹ́ àwọn òní ṣe torí pé nínú làákàyè wọn wọ́n wò pé bùkátà táwọn ní gan fún 360 ọlọ́run ọba yìí àwọn ọlọ́run ọba wọn yìí gan ò lè gbọ́
18: a de so fun ayi pe bo ti ye ko ri na niyan tori pe won le gbo 360 na mathematically a ri pe ko to wa tori pe 360 la o ninu imo mathematics won ni is angle at the circumference 360 ni te ba de ya circumference ye ka lele e ri pe 0 na ni te ba be segbe 1 e ri pe ko to 1 so definitely awon olorun oba 360 ye won le bi abukasa ti olorun oba eyo kan ta nso yi ilahu rabb allahu rabbul alamin olorun oba to ye pe ati ja ati gbugbu agba laaye to da koko loju a ri pe ibi ti awon laloba ti de dagi oro tawhid oro sisi olorun oba subhanahu wa taala sisi laso ibe ran ti de dagi won de dagi nibi rububiya won fese ri won fese rububiya won fi rinle eleyi o ni alaye ati iruju ta fe ka kuro ninu awon ti won mo lero wi pe awon laruba na saju kana bi to de won so mo ni abdullahi de ni won so mo ni abdullahi lododo sugbon allah yen na leta na la so pe ku si pe rububiya uluhiya ati asma wa sifat won pass ninu rububiya sugbon ninu ninu uluhiya won se kini o won gbe gbagi nibe abi lọrun ba subhanahu wa taala olorun ko jọ ko fa se ko nbe olorun ma je ka gbe gbagi bakan na eleketa o na al asmahu wa sifat ife se ni de wipe awon oruko ti olorun ba subhanahu wa taala to ba sora re olorun ba na lo ja oruko yen awon iroyin ti olorun ba alekola to ba fi kira re olorun ba na lo ni awon iroyin yen ona meji ni izada ko je wipe olorun ba ni o so fun alquran pe o ko ti mo nje ni iroyin yi iroyin mi ni ipe kan lo ipe keji ohun ni ki anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam kan so fun wa pe olorun ba alekola nje bayi inu oruko olorun ba alekola o nje bayi inu oriki to ba ti yato si ona mejeji yen ewo a gbudo pe olorun ba ni oruko ti o ba pe ra re imo mubashara aw ghayr mubashara izada ko je pe directly or indirectly lapejuwe awon eyan kan won mo so pe oluwa oba abeti lukara bi ajere eri wipe nkan ti won fe fe se re rile na ri pe olorun oba na ni gbo teru ti gbo tomo a mo pe nkan ti won fe achieve na niyan sugbon keli mo wipe ka royin le pe abeti lukara bi ajere iroyin yen min sifati nafs inu awon iroyin abujeku ni ko de to kafirin le fun olorun oba subhanahu wa taala nitori pe ajere loda awon yoruba ajere ni ikoko kekere kan to je pe won fi ara re se wa so pe won fi ara nkan itumo re ni pe won fi iho si ara re to lu patapata sira won ajere yen yo kere bayi iho ti nbe lara re o le to 15 o depend ni bo ba se tobi si iho yen o ni won lu sara ikoko yen tan bi pe ni ajere pe o ni iho o ni passage to po awa so pe olorun oba abeti lukara bi ajere se mo ka ajere nisin makhluq ni amọ ni wọn fi ṣe in ti a da ni ajere awọn eyan lo se kini o awọn eyan ni wọn create ẹ pe a wa fi olorun ba weru nkan bayẹn ati din ẹtọ to yẹ ka gbe fun olorun ba subhanahu wa taala ẹtọ to yẹ ka gbe fun ati din ẹtọ yẹn ati dinku a ri pe le yo tabaru min sifati nas inu awọn iroyin abujẹku ohun lo jẹ to ba ri bẹẹ a lanfani lati fi rinlẹ fun olorun ba subhanahu wa taala tabi ka tẹ tun sọ asọgbọnu ka ni olúwa ọba adẹ́dá ó ní ọba awọ kẹ̀mbẹ̀rẹ́ bíi ìjà gbogbo àwọn ìròyìn kìí ṣe àwọn ìròyìn tó bá mu tá a lè mọ ìfilẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa taala lódodo ó lè jẹ́ pé àníyàn wa lórí àwọn orúkọ yìí lórí àwọn ìròyìn ó lè jáde yẹn tó dáa kò sẹ́ni kankan tó jiyàn pé àníyàn lè dáa lórí tó bá jáde lẹ́nu wa sísàkáni ọlọ́run ṣùgbọ́n ṣẹ̀dá islam wa sọ fún wa pé àti ti ń jáde lẹ́nu àti tó wà lákọọ́lẹ̀ àti ti ń bẹnu ọkàn mẹ́tẹ̀ẹ̀ta ó gbúdọ̀ dọ́gba tí ọba ti dọ́gba àti gbé gbági torítorí náà gbogbo orú àwọn òròyìn báyìí ọba abetí bí ajere kìnìún ẹ̀yà júdà tí wọ kẹ̀m̀bẹ̀ lọ síbi ìjà ó wà títa ni tálẹ́gbẹ́ rẹ ló tó dá ta ló tó tí ó wá jẹ pé ọlọ́run ọba àlékọlá yóò bùkátà kó wọlé kó lọ wọ sòkòtò kẹ̀m̀bẹ̀ nílá kó ìjọba kò fẹ́ wọ̀ lọ síbi tó ti fẹ́ bá àwọn èèyàn jà gbogbo orú àwọn ìròyìn báyìí ká jìnà sí kìnìún ẹ̀yà júdà gbogbo orú àwọn kan wọ̀nyí kìnìún makhluq ọlọ́run ọba ló dá kìnìún ẹranko abìjà tọ́lọ̀ ọba dání kẹ́ ẹ wá mọ́ fi wí ọlọ́run àbà ẹ ti kọyán ọlọ́run kéré ìtọ́lọ̀ ọba ò jẹ́ ẹ ti fi rinlẹ̀ fún inú pẹ́ fi ilẹ̀ fún yẹn ẹ̀ tún fà bùkù kan sàkáni ọlọ́run gbogbo orú àwọn nǹkan tá à ń sàlàyé yìí òun náà ni ẹ̀sìn wa ló fọwọ́ bà tó fi jẹ́ pé islam ẹ̀sìn tó dálé dáko ni so lágbára ẹlẹ́ẹ̀kẹta yìí a ní rububiya olùyíyá asmọ́ wasfa abẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí òun náà ni àlàyé tá à ń ṣe wípé gbogbo tọ́lọ́ọ̀ bá sọ pé èmi ni mò ń jẹ́ báyìí ká gbà kó ní ń jẹ́ bẹ́ẹ̀ kódà kílà ká ìwà kó takò gbogbo tí ànábì sálà sálà sọ pé ọlọ́run o inú orúkọ tí ń jẹ́ ò ní o a gbúdọ̀ gbà bẹ́ẹ̀ kódà kó mọ́ ribi jókòó sí nínú ọpọlọ wa nítorí pé ṣẹ̀dá islam wa kò bọ́pọlọ dé páàkà bó tilẹ̀ kó mọ́ àwọn nǹkan mìíràn jẹ́ pé tá a bá gbé sínú ọpọlọ wa ó lè mọ́ lọ ṣùgbọ́n tá a bá gbé sínú ọpọlọ ẹ̀sìn yóò kọjá yóò sì lọ láyà tàlàfíà káfọ́ alápèjúwe nínú àpèjúwe ni wípé nínú ṣẹ̀dá islam wa tí a bá sàlùwàlá ìgbàláyè wà fún ọ láti wọ ìbọsẹ̀ aláwọ̀ tàbí aláṣọ táwọn olóyìnbó ń pè ní socks tá a bá wọ socks yìí tí àlùwàlá wa bá já bùkátà ò béèrè fún wípé kí a sọ wípé a fẹ́ bọ́ socks yẹn padà tá a bá fẹ́ tún àlùwàlá ṣe tá a bá ti sàlùwàlá dé bí ẹsẹ̀ kódà ní da omi sí socks yẹn lára a kàn fún mi pa ọwọ́ wa a sì fi wọ orí ìbọ̀sẹ̀ yẹn ni a fi pa orí ẹ̀ tó bá jẹ́ wípé ẹ̀sìn wa ó lọ pẹ̀lú ọpọlọ 200% ni a sọ wípé ìsàlẹ̀ socks tí a fi tẹlẹ̀ yẹn tá a fi ń tẹ bàtà yẹn ibẹ̀ ló yẹ ká gbé ká fi ọwọ́ wọ́ ṣẹ̀dá islam sọ pé ká mọ̀ fi ọwọ́ wọ́ ìsàlẹ̀ òkè oníkíni òní ká fi ọwọ́ wọ́ ẹ rí i pé ká bá gbé sínú ọpọlọ ọpọlọ sọ fún wa pé ìsàlẹ̀ ká fi ọwọ́ bọ̀ ṣẹ̀dá islam sọ pé rárá ká mọ̀ fi ọwọ́ sàlẹ̀ òkè ní kí a fi ọwọ́ wọ́ ìyẹn ló fà á tó fi jẹ́ pé àfa àlì ọlọ́run ọba àríkọlá kó ba ẹni wọn wọ́n sọ ọ̀rọ̀ wọn tó gbajúmọ̀ wípé láwùkánà dínú bìráyì làkánà asfalalikúfì àwùlà mílẹ̀lmọ́sí ní àlà ìbá jẹ́ wípé kí a fún mi pa ìsàlẹ̀ stọ́kì nígbà tá a wọ̀ tán tó àlọ́lájá tá a fẹ́ tọ́lá láṣe ìbá jẹ́ ká fi omi pa ìsàlẹ̀ yẹn olólọ́lájú ká fi omi pa orí lọ ṣùgbọ́n ìdàkejì ní ṣẹ̀dá islam ló gbé wa ẹ̀rí káwọn nǹkan wọ̀nyí tá a bá wò ó nu ọpọlọ ó lè má lọ 200% bọ́n nú ẹ̀sìn ó lọ 1,000,000% ń sọ àtàbí nínú àwọn nǹkan míì tó yẹ pé ó tún lọ nínú ẹ̀sìn tó yẹ pé ó lè má lọ nínú ọpọlọ ó sì lè má lọ nínú ìṣesí àwọn ìran àwọn èèyàn kan pàtó lápèjúwe kéèyàn níyàwó kọ́lọ̀ ọba àdékọ́ lákòjọ àtọ́kọ àti àwọn kọ́lọ̀ jápẹ́ fúnra wa ìyàwó pẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ fá ó bọ́ sálì kàámọ̀ ọlọ́run mú sọ́dọ̀ ó jáde láyé ó fà wọ́n mọ́ lẹ̀ nínú ṣẹ̀dá ìsìláàmù wa ọkọ ìyàwó yẹn ó lè fẹ́ àbúrò ìyàwó rẹ̀ ìyẹn wọlé nínú ṣẹ̀dá wa ó lè fẹ́ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ débi pé yóò fẹ́ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àbúrò rẹ̀ tàbí àǹtí rẹ̀ tó kù yóò fẹ́ ní sùlọ́kà bó ti fẹ́yìn ni ẹ̀ náà

0: ina apejuru ta fe mu wa lati fi je ko le fun aye pe igba mi wa ti nkan o lo nu esin ti nkan ko ni se ti aye pe inu esin o lo inu opolo ko ni se kini o ko ni lo lo bi je aye pe ega bi muslimi naj'alu an-nusus aslan wa naj'alu al-aqla far'an inu esin wa a ma fi eri a ma fi se foundation a ma fi text a ma fi se foundation pe ki l'olorun so ki l'ana bi so o la ma se la ma gbe ipile ofin esin wa la ma gbe lori wa naj'alu al-aqla far'an a wa ma fi opolo o ma je yo ma base lori ipile ti delil ba so fun wa eleyi o ni nkan ti a le se ta fi ri ona lo ta si mi ni fi ara pa inu rori inu oro inu isesi inu akida abelohun ba subhanahu wa taala olohun kojo ko fa se onge dada eleyi o na ni haku alakoko eyin lugba ninu le haku elekeji o na ni hakun khasun lirrusul o na ni iwo ati eto eleyi to rinle fun awon anabi olohun ba wa huwa i'anatuhum wa tawqirihi wa tabjilihi o na ni ikun won lowo ise esin dile anabi olohun yo pe awon eyan pe to eyin te je sabe o eyin te je oluwanse olohun ba lowo ekun mi lowo lori ise bayi ekun mi lowo lori ise bayi awon eyan o ko awon anabi olohun ba lowo lo bi je pe gbogbo awon anabi olohun ba to ti wa saye pata ko se nikankan ti o ni oluranlowo ninu awon eyan to olohun ba ko ti won ti won kun won lowo orinle ninu hadith afa abdullah ibn mas'ud ti imam ahmad gba ninu sunan wa o so wipe anabi sallallahu alaihi wasallam anabi ni nazara allah fi qulubil ibad olohun ba ni kola o wu emi awon eyan faraa anna atahara qalbi qalba muhammadi o wa ri pe emi to moju o ni emi anabi pastor fawu bi risalati olohun ba ni kola o wa sa anabi sa o gbese ojise re o gbese iranse re o gbe lo lo ninu re o tun ye o tun wa wu emi awon eyan lekan si o wa ri pe emi to tun ma tele emi awon anabi olohun o na ni emi awon sabe o tun ye won ni olurọlọwọ ti won ran esin re lọwọ o tun yan fun won o tun yan fun anabi inu awon sabe awon to ja ana banabi si fe omo won awon na fe omo anabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo anabi olohun atolo ba tun pata ko se nikankan ti o ni anso ko se nikankan ti o ni hawariyun ko se nikankan ti o ni sahaba sahabe na ni anso awon na ni awon hawariyun ile to rile fun anabi wa isa èyí tó nílẹ̀ fáwọn ẹgbàá mùsùlùmí àńpè wọn ní àwọn sọ̀hábà gbogbo pátápátá àwáàlù náà ni gbogbo wọn jẹ́ fún sí ọlọ́run àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìwọ̀ tí àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ní ni tí ṣẹ̀dá islam wa tó fi rinlẹ̀ fún wa tó sì rinlẹ̀ fún àwọn náà ṣẹ̀dá islam gbé wa ó ṣàlàyé fún wa a sì fi rinlẹ̀ fún àwọn òjíṣẹ́ ọlọ́run eléyìí òun náà ni ìwọ̀ ẹlẹ́ẹ̀kejì ìwọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni hakum mustarakum òun ni ìwọ̀ tó yẹ wípé àtọlọ́run àtànábì òun ni wọ́n jọjọ pín pẹ̀lú ògọlọ́run tó bá di ìjókòó tó ń bọ̀ a tún máa ṣàlàyé lórí ìtẹ̀síwájú nípa hakum mustarak òun náà ni kí ni alimánu bilahi wa rusulihi a rí pé alimánu bilahi ìwọ̀ ọlọ́run ni wa rusulihi tànábì ni méjèèjì wá kàn báyìí papọ̀ òun làwọn afáàn pè ní hukuku mustaraka bẹ́ẹ̀ni lọ́ọ̀yì wa rusulihi àwọn ìwọ̀ tó yẹ wípé ó jẹ́ àjọṣepọ̀ ńbẹ́ńbẹ́ láàrin ọlọ́run àti tànábì bó ṣe wá wà ó wá ní ẹjẹ́ wọn ó ní ààlà ó sì ní gbèdéke pẹpẹ tí yorùbá sọ́ra èyí lè di kèfé rí látara rẹ̀ àwọn àlàyé tó ràn mí lè pẹ̀lú ògùn ọlọ́run tó bá di jọ́mẹ́jọ tí a tún mọ̀ pàdé lórí ètò yín ètò wa ètò alìhídáyà a mọ̀ tún ṣe àlàyé ẹ̀ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ilé ìtawí bímọ́nìyí wà fọ́dìlìyí wà kọ́rọ̀mì ó fi sunu mizanu asanata ẹni kọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ nítorí jọ́mọ̀jọ́ tá a tún mọ̀ pàdé lórí ètò yín ètò wa èmi ọmọ ìyá yín abu ahmed alasali ló ń kí wa pé nìkan òun náà bìlẹ̀ asali wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.
1: iléeṣẹ́ tó ṣe ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
2: Dem say monkey smart na because e train near, but now monkey will jump pass eye dey quick see.
3: Don't call me auntie.
2: This big brother Naija season 11 go hot pass pressing iron. Now only the biggest moves go make eye see you. Everybody come show themselves.
4: Yes sir. Now 247 drama for big brother Naija season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything.

0: Ah, auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, unkwabi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
1: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
2: Correct. Jesse fees, na the new natural kankwe bubble bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside one cup of water, mix am, drink am, na carry go be that. Jesse fees, cool le mind as you dey hustle dey go. Jesse fees. Now from the house of Gestate. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they market Gesti fees.
3: Ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dose fi dùn tí o lè gbàdé rárá.
4: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
5: Ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
3: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
6: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
3: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
7: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
3: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
7: Mamadon ni.
3: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadon ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadon wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadon lónìí.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Ṣé ń gbádùn àdàbà?
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Ó ń gbádùn àdàbà.

tó atókè yẹn níbi owó tẹ ẹ ti ń láǹfààní láti tún mọ gbọ wa lákòókò tá a wà yìí nìkànnì tá a wà yìí àtúntí dé gẹ́gẹ́ bí ìṣe wà nù àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn muslim cooperative wọ́n tún ti wà ní ilé agbára pẹ̀lú wa lónìí ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dá òun náà ló kọ tẹ́mì jẹ́ o gẹ́gẹ́ bí ẹsẹ̀ ti mọ̀ wípé òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ fólókò wọ́n ti gbilẹ̀ káàkiri ilẹ̀ nàìjíríà àwọn tọ̀sún sọ bẹ́ẹ̀ wípé ìtẹ́lọ́rùn ni àwọn tèkìtì gan làwọn ò ní gbà ìtẹ́lọ́rùn làwọn ń bá lọ àwọn tòǹdó náà ti wá ń pè wípé ẹ dákun ẹ

0: jẹ́ ká.
1: Àwọn tó jẹ́ aṣojú alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Wọ́n ti wá wà nílé agbára pẹ̀lú wa lónìí.
0: Ó wọlé níta mojú wa bọ achievement rẹ̀ dàpọ̀ wá
1: wí. Kí n tó ṣe àfihàn wọn, ẹ̀jẹ̀ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀ rẹ̀.
2: Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀ oríire ti dé ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ò lélẹ̀ inú ti balẹ̀ kà sípínlẹ̀ Ondo. Ẹgbẹ́ tó ń bàṣírí gbogbo mùtúmù wà.
3: Bàṣírí mi, bàṣírí mi.
2: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn. Ẹ̀yin ìyálọ́jà àti bàbálájẹ. Tẹ fẹ́ jẹ́ kòkòwò yóò gbòòrò sí. Ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Fẹ́ rọkọ̀ kẹ̀kẹ́ mọ́ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òòjọ́ tẹ́sì máa san padà díẹ̀díẹ̀ láì lélẹ̀ nu láti máa fi rọ́wọ́ tìgbà pò mú lọ sẹ́nu. Ìrọ̀rùn lọ́ba dé ẹ̀kan sí ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn. Tẹ̀ láǹfààní láti fẹ́ darapọ̀ kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ nọ́mbà yìí 0911833300 tàbí 0807329 2800. Ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative alájẹṣẹ́kù ti ń bàṣírí ẹ̀dá ni wọ́n.
1: Ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn.
0: Ẹ máa fojú kéré ọmọ tó bá ní.
1: Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àwọn tó jẹ́ aṣojú alájẹṣẹ́kù Muslim Cooperative wọn ti wà nílé agbára. Ẹ bá ń káwọn ara lè.
4: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.
1: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
4: Mo ki gbogbo ijọmọ ni apata pe alaafia Ọlọrun ko mo ba ẹni kankan wa.
1: Amin.
4: Orúkọ mi ni Malam Kozim Toyib Olayinka láti ilé-iṣẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Ẹgbẹ́ tó ń ṣètò ìyánilówó láì lélẹ̀.
1: Ẹgbẹ́ tó ń ṣètò ìyánilówó láì lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà láti ń gbọ́ òun yín nípínlẹ̀ Ọ̀ṣun ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àti ìpínlẹ̀ Èkìtì gan. Wọ́n á ní pé àwọn ará ìpínlẹ̀ Ondo wa ni ẹ dákun. Ìtẹ́lọ́rùn tí wọ́n ń sọ yìí pé àwọn ti gbọ́ yín ẹ gbé wá sí ìpínlẹ̀ Ondo náà.
4: Ṣé náà la fi wá rí báyìí. Bẹ́ẹ̀ni alhamdulillah kò kí ń ṣe àwa náà Ọlọ́run ni látara ẹ dákun ẹ báwa náà gbẹ́tẹ̀ lọ́rùn wa.
1: Àwọn kan tí ẹ sọ wípé ẹ kàn fẹ́ fi tọ́ wọn lẹ́nu gbà tẹ kọ́kọ́ wá ni.

0: pe ah ah egbe akoko ni Itelorun Muslim Cooperative ki le fi wa ja akoko nge
1: awon ti won so be won si so Olorun ni oba akoko ninu eto Olorun ati eto obo la yo se dun gbe Itelorun ni number 1 ta ba nso nipa alajeseku soro nipa yes soro nipa members anso nipa anfani eleyi to le yoyan ku nu osi patapata yanyan ẹwọn tó máa ń sọ nípa alájẹsẹkù wọn ni àwọn kan wà tó lélẹ àwọn kan wà tí kò lélẹ nínú àwọn tí kò tún lélẹ náà lẹsùn tí máa rí eléyìí tó tún dáa ju ara wọn lọ so tá a bá ń sọrọ nípa alájẹsẹkù eléyìí tí ò lélẹ tó tún wá kún fáńpà ni tó pọ nù ìní tẹlọrun fi jẹ nàmbà wà nǹkan lọdà kó jọ kó mọ sí wàá lọnà láéláé.
0: Wọ́n ẹ sọ wípé àǹfààní tó kún sínú Itelorun Muslim Cooperative.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn kan sì wà tó jẹ́ wípé ẹgbẹ́ kan wà tó jẹ́ pé wọ́n sọ pé ẹgbẹ́ yìí ẹgbẹ́ alájẹsẹ́kù náà ni o.
1: Iná làwọn ṣe.
0: Wọ́n tún máa ń fèlé díẹ̀ díẹ̀ sí a sì ń sọ pé kò lélẹ̀ nù.
1: Ṣé náà ìṣerú ẹ̀ o. Ọ̀tọ̀ ni kí èèyàn mọ̀ ní ara àwọn tán lánìyàn ìsìnlú ara àwọn tán lánìyàn ìjẹlú so àfojúsùn kálukú papọ̀ eléyìí táwa torí ẹ dátẹ lọ́hùn kalẹ̀ ni pé awo nígbà kan wọ́n sọ pé sogún dogójì ni owó èlé ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé tọba ya tẹ bá lọ bẹ àwọn bàbá mi tán gbọ́ mi nílé àtàwọn ìyá mi tí ọjọ́ orí wọn ti wọ bóyá bíi 80 to 100 so wọ́n bẹ̀rẹ̀ owó èlé láti ibi ká san 20,000 ká yá 20,000 ká fi san 40,000 ibi tán ti bẹ̀rẹ̀ owó èlé náà ìgbà tó ṣe sà díẹ̀ wọ́n wà sọ pé tẹ nígbà tó ṣe sà díẹ̀ tọ́jọ́ tún súnmọ́ wọ́n tún wá tún gbé wá ó tún yíṣì díẹ̀ pé a kẹ yá 20,000 kẹ fi san 35,000 ìgbà tó wá yá àwọn cooperative kan náà wá jáde pé àlàáfẹ́ kọ́ parun ojú ọ̀nà mi táwọn náà tún wá ń gbé gbà ni pé tó bá gbọ́wọ́ kan tó ò ṣe kíní kan tó tún ó san iye kan báyìí lórí ẹ̀ àwọn òmùpá wọn ti ń wọnú èlé látara pé wọn ni mọ̀ nípa nǹkan tí wọ́n ń ṣe yẹn mo sọ fún yín kéèyàn mọ̀ nípa òfin ọlọ́run tó ṣe kókó ni pé ìtọ́lọ́run fẹ́ lélẹ́yìí ìtọ́lọ́run fẹ́ lélẹ́ eyín ìtẹ́lọ́run mójú tó àwọn yẹn la wá fẹ́ try láti correct gbogbo bí tán ti ṣubú ìtẹ́lọ́run tún gbogbo àwọn àyè yẹn ṣe tẹ́lẹ̀ kí tẹ́ bá dáwọn olú báyìí wọ́n ní àwọn olèṣe cooperative mi mọ́ àwọn olèṣe kínní kan tán bá tún tọ̀tẹ̀ lọ́rùn wò wọ́n tún wá padà mọ́ sàdúà ni kódà àwọn tí wọ́n bá wọn bẹ̀rẹ̀ ńjọ́ tán bá bẹ̀rẹ̀ wọ́n padà darapọ̀ mọ́ wọn látara àǹfààní tí ń bẹ́ ń bẹ́ àtàwọn àtúnṣe tí ó ti wà ń bẹ̀. So tá a bá ń sọ kéèyàn mọ́ gbowó èlé mọ́ bó o lẹ ti fẹ́ yọ tánú kó mọ̀ gbowó èlé mọ́ nínú àwọn àǹfààní eléyìí tá à ń sọ kó kún bẹ́ẹ̀ ẹni kí n sọ mẹ́ta àbí.
0: Ẹmi àtikọ́tẹ̀ tó di pé à ń sọ̀rọ̀ pé àǹfààní ẹ mọ́ tí ì sọ mẹ́ta yìí torí mo mọ̀ pé àǹfààní yìí ṣe mẹ́ta
1: ọkọjà bẹ́ẹ̀ ọkọjà bẹ́ẹ̀.
0: Ṣùgbọ́n à ń sọ wípé Itelorun Itelorun Muslim Cooperative kí wàá lẹgbẹ́ tẹ̀yìn fi yàtọ̀ sáwọn tí.
1: Ogun ìtẹ́lọ́run mójú tó bó o ṣe ní dédé owó èlé mọ́ ló fa ogun àwọn àǹfààní eléyìí pẹ́ tán sọ pé wọ́n yà kalẹ̀ yẹn bó o lo o ṣe ní dédé owó èlé mọ́ ọdọ̀ àfẹ́kọ́ gbowó èlé mọ́ ẹlòmíì dẹ̀ ṣe kọ́pẹ́tù fún 2 years kí ló yẹ tó kúrò nbẹ amójútó àyìn yẹn ẹlòmíì ṣe kọ́pẹ́tù fún 5 years ó padà kúrò nbẹ kí ló yẹ tó kúrò nbẹ kò rówó ẹgbàá mọ́ amójútó àyìn yẹn náà. Kí ni máa ń fa tó yẹ pé a lè bára wa ká mọ̀ wò pé n tí ò lówó lọ́wọ́ bó o la sì lè manage owó ìtẹ́lọ́run mójútó àyìn olówó lọ́wọ́ bó o ṣe wà léhùn. Bẹ́ẹ̀ ni olówó lọ́wọ́ ṣùgbọ́n àwọn tó o bá dòwò pọ̀ náà ya alágbèédá lójú ọ̀dà àbí ẹni tí ò ní nǹkan kan. So gbogbo àárín yẹn ò ní ìtẹ́lọ́run mójútó kọ́ lóun dá kó jọ kó mọ́ sí wa lọ́nà láéláé.
0: Ẹ fẹ́ mẹ́nu bá àǹfààní mẹ́ta. Mo mọ̀ pé ojú mẹ́ta lọ. Ṣùgbọ́n àwọn tí ń gbọ́ wa lásìkò yìí. Tí wọ́n fẹ́ wò pé a fẹ́ darapọ̀ mọ́ Itelorun. Kí láǹfààní tí mo fẹ́ jẹ́ ńbẹ̀ tí ń bá darapọ̀ mọ́ ẹ kàn bá ń sọ díẹ̀ nù àǹfààní ọ̀hún.
1: Ara àǹfààní náà làwọn ara Àkúrẹ́ Sóǹdó náà la wà yìí. Ona ń gbọ́ tán ni ẹja wa ni dákun ẹwà yọ àwa náà kú ńbẹ́ àti ń wá bó o la ṣe bọ́ mẹ́ torí kò ní wúyàn kó mọ gbowó èlé torí ìnira tí ń bẹ́ ń bẹ́ kọjá kéré mi bàbá mi
0: ọlọ́run
1: mọ́ dá wa láàmú. Iṣẹ́ tí wọ́n gangan ṣe ká tó ń bò bí 80,000 ló padà fi san. 75,000 ẹ̀kọ́ bí 80,000 ni ó padà fi san. Iṣẹ́ tí wọ́n gangan ṣe ó jẹ́ gẹ́ni 10,000 lórí tó fi 50,000 ṣe. Ó dẹ̀ fẹ́ san 75,000. 15,000 ikú ìmọ̀ ni ó ti rí. Yóò padà ta nǹkan tí owó yẹn bá ní ṣọ́ọ̀bù. Yóò padà ta yóò wá fi san owó èlé. Ẹ̀dàkùn ibo ni wàá padà bá rẹ̀ báwọn. Nínú kòròpó ló ń padà bá rẹ̀.
0: Ṣùgbọ́n Yorùbá náà máa ń pòwe kan wípé Ọlọ́run mọ̀jẹ̀.

0: ajo nje ota eni nigba ti ore ba ko ti o ba gbonje le
1: ore o lo lojo bi
0: dan ni o se ni lo awon eyan o se ni ma lo bi pe ah kasa mo ri kasa ri kan je
1: ore ti wa de bayi ore iwo to ni ko ma je nje ota kini won se to bi je pe o onje ore ni won na fe je o le je nje ara ti e na baba mi ko ti yeyin
0: se ore wa ni itelorun de bayi lo ba de bayi fa
1: be ni itelorun ko bo lo se le tuwojo laarin osu perete to deni ti ayo mo bere lowo e era ko e fa wa na era ko e fo na ma na e mu ade bi ti won tin peja nti itelorun wa fun ni ye
0: oda na e wa nso wi pe e ti de si ipinle ondo
1: ati de bayi lo din di
0: bayi
1: be
0: ibo la fe foju sun ni ipinle ondo bayi lowo pe eyin ara ipinle ondo eyin bayi o ati gbe anfani ide itelorun ti de
1: akoko nu awon afojusun wa ta fi wa sondo nipa anfani tawon eyan bere ta ma so pe itelorun number 1 ta ma so pe itelorun number 1 kila won kan to mu je number 1 tele bambo mi akoko be ni pe egbe wa ni egbe alajese ku akoko ti ma seto pe ta ba ti da a pin ni to nya ni ni loku meta
0: apapin
1: po in lo bi apapin
0: lo bi apapin
1: po pe ale ra won mi na ta la won da won pin ni be ni orisis cooperative lo se be sugbon to n se to iya ni loku meta ko si bo mi te ti ri
0: eduro gbogbo alaje seku ta n gbo pe iye to ba ni nbe
1: iloko meji lo fi gba avani kan iloko meta n todo wa
0: iloko meta ni elorun
1: o gba iloko meji o gba iloko meta iwe eyan to je ni o to ka si mo be ti won mi so I want to understand me so avani okonu avani la keji ni pe o si su ko pe ti lo an so pe leyin 6 months lo to lanfani ati gba iloko meji itelorun ti ejo to ba ti bere bayi lo ti lanfani lati mo ya owo that's fine lati mo ya owo ijo to ba ti bere telon bayi pe mo da ko mo lo ni bayi lo ti leto lati mo ya owo o wa lowo tan ya to awon yen mo se agbon be un mo wo ya ijoba kan gbo fun e lo mo ya awon ara ilu
0: mi na fe bere pe ko mo je wi pe boya awon kan no wa pe ti o ba e so pe owo yi o ki so owo ele o gbowo ele lori e
1: be ni
0: bo le se wa nse
1: se o ke te ti ijoba gbo fun pe ka lo mo ya awon yen ni se yin gan e ni ja lo nbi
0: abo ina so mu
1: you know ya nbe so owo tan so lele e ba be so cooperative iwo na fe lo mo dawo si bi be ni a wa ni lojo akoko owo wa to keju ta le mu dani is 1200 naira se ri 1200 n to ba ye pa ni bi ti an ti pe gbo wa fun dani leko ile ta tori e wa to ye pa wa me awa me dogun la wa lati agbegbe kan na o wa ni o ye da 1200 yin won so wa po baun o di branch kan ni
0: yen
1: gba ta ba da wo yen lapejuwe awa me dogun yen wa da 50000 lojo yen o wa ni 50000 ta da yi o a ko lo ta ni o ya owo gbe lo gbe bo iyen ni bashiri
0: gbe lo gbe bo
1: gbe lo ko gbe bo so owo yen ka wa le a meji abon meta ni won nawo e ko ta je meji o di 25000
0: be ni
1: eneko awon yin o wa ya lo to ba wa dijo mejo won se kini won da pada owo yen la mama operate ko to pe 6 months ko to ya lo ko meji to wi pe a ri ninu research ta se ni pe are lo mi te pe won gba golo si lorun nitori 15000 tani won to wo la rin ja so awon owo yen le ra mo fi se mo fe se nkan
0: o le telomi mo bi kan
1: gan tan ti e kan ti mo ngba ta wa ni ke mo gbo ile mo awa ni ko duro 6 months se ko ni gbo bukata ki 6 months toto in to bi owo niye elekeji niye se ba mi de
0: about the monday
1: itelorun ni egbe alakoko ninu egbe alajese ku ti o nseto pe ka ya ni lowo ka se bashiri ti nse investment ni oso osu kini investment ninu investment wa won ni to ba ni 30000 to da ko ma fun 6 months to wa ni 30000 after ti won ye auditing ta sa audit account won ti won to wa ni 30000 be igbe lorun le gbe alakoko ti so pe a ma ra nkan 150000 fun ni asun won investment to je pe o ni ba won ronu pe o fe gba isi kini kan
0: owo to si wa ni to wa nu asun won ri o to nkan
1: be 30000 150000 se gbọ́n náà jìnnà sí àwọn ìtẹ̀lọ́rùn ó sì rà fún un látà àgbọ́jọ́ ẹgbẹ́ wa torí wọn fẹ́ kó gbogbo tó lè múyàn débi wílé ìtẹ̀lọ́rùn fẹ́ kó kó débẹ̀ mọ́.
0: àwa mọ̀ sán díẹ̀ díẹ̀
1: yóò mọ̀ sán wọ̀nyẹ̀ díẹ̀ díẹ̀ fóṣù mẹ́jọ. tí ẹ bá fẹ́. ọ̀kadà tó bá fẹ́ ra kan tó wọ̀ ti bóyá 5 million, 2 million, ẹ ó ti di pé wà ní 50% ẹlẹ́rù ni ó gbé níbi tí
0: tó
1: ti wúwo
0: ibi
1: tó ti wúwo ni ó ti gbé so ìtẹ́lọ́run wa bá fọyọ́ òkùnkùn yóò àmọ́ dáwọ́ yẹn padà díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ni
0: tí ò sì ní fi èlé sí pé ọ̀dà iye báyìí ló kún o
1: àbọ̀rọ̀
0: nǹkan 5 million tẹ́ ẹ̀ pẹ́ ní investment ni bí ẹ ń pè yàn ń ṣòwò ni.
1: Bẹ́ẹ̀ni owó ni ẹ iná mo fẹ́ sọ.
0: Ọ fẹ́ bá ń ṣòwò ni torí ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí lẹ́mọ̀ ra àwọn míì tán pé wọ́n ń ṣe investment ni ṣùgbọ́n wọ́n ti fowó mi lé owó yìí. Ẹ ṣàlàyé bẹ́ẹ̀ dáadáa.
1: Ẹ jẹ́ ǹjẹ́ nǹkan kan yà wọ́n ara lé nínú Kùránì alápọ̀lé nǹkan kan bẹ́ẹ̀ wọ́n sọ pé wàhálà lọ́wù lè béyàn wà àrọ́ mọ̀ rí bá àyògbà mi kí n mọ sọ kí ó ní wàhálà lọ́wù lè béyàn wà àrọ́ mọ̀ rí bá pé olúwa ṣe léèwọ̀ fún yín kẹ ẹ yáàyàn ní 20,000 kó o gba 10 naira lórí ẹ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ni tó o bá ṣe ò lé látùbọ̀ tán ẹni tó yanú ò lé ní ṣùgbọ́n àti oṣù bómi tẹ́lómi fẹ́ lọ lójú ó gba ká mú bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé ò dáa ṣùgbọ́n kó o wá ta nǹkan ní o ra nǹkan ní 10 naira o tà fún yàn ní 50 naira tẹ́ni yẹn bá ti rà wọ̀ fún nítẹ̀lọ́rùn owó lélẹ́hùn ṣe kó ṣe bísíǹnẹ̀sì ni yorùbá náà mo ti ń jẹ́rẹ́ àjẹjù àwọn náà fi tán ti rẹ́rẹ́ àjẹjù kò sí ti ń jẹ́rẹ́ àjẹjù nínú ẹ̀sìn tọ̀dọ̀ wa so tó o bá ti pa ẹni tán ni wọ́n ṣe ni pé mọ́ parọ́ pé original ni fake ni mọ́ dín agolo kù mọ́ gba agolo ń dì àwọn kan tó lè wá ṣe ní èèwọ̀ nìyẹn ṣùgbọ́n tó bá dagbọn pé ká ta nǹkan fún yàn ká fi owó lé n tó dáa ni ṣàkóso bísíǹnẹ̀sì nìyẹn so torí àwọn náà àwọn ọmọ ẹgbẹ́ náà ni wọ́n ń dá owó investment yẹn táwọn náà dẹ́fẹ̀ pín gẹ́ẹ̀nì lórí ẹ̀ lásìkò tí àsọpá ń pin.
0: Mo fẹ́ béèrè náà pé tó bá tún di pé bí ìparí ọdún àwọn alájẹṣẹ́kù tí mo wò pé ọ̀dà o a ti ṣe òwò a ti ṣe gbogbo ẹ o èrè tá a wá jẹrè o nọmba tún pín
1: fáwọn ọmọ ẹgbẹ́ ẹ mọ̀ fi wá kàn bí ẹ sáwọn alájẹṣẹ́kù ẹ̀ẹ̀kan lọ́dún làwọn yẹn ṣe investment oṣooṣù làwọn ṣe ẹ oṣooṣù ni investment wà ẹ méje mọ dákọ owó tá a fi ṣe investment lóṣù késo owó kékeré o so
0: kì í sọdún
1: ọdún kẹ oṣooṣù òun làá ṣe investment a wà ní tiktok náà so owó tí a fi ṣe òwò yẹn nígbà tó bá pé 2 years branch yẹn ìwọ tó ra nǹkan bẹ tó ní 30,000 bẹẹ tó ra nǹkan 120 ó pin nínú gain yẹn àwọn tí wọn bá fi 120 wọn yòókù kún owó tiẹ àwọn náà ṣe gain àwọn náà pin nínú gain yẹn
0: wọn tó pin bẹ
1: bá a ṣe ṣe nìyẹn.
0: Ọ̀dà tó àwọn tó jẹ́ aṣojú ìtẹ́lọ́run muslim cooperative alájẹṣẹ́kù àwọn náà ni wọ́n wà nílé agbára tí wọ́n ti ń yànnà náà
1: ọlọ́run ni wọ́n ń ràn wá látọ̀ fi
0: ṣìyẹn ọ̀dà ẹjẹ́ àdókè lọ́ọ̀nà a sì ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.
2: Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀ oríire ti dé ìtẹ́lọ́run muslim cooperative ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ò lélẹ̀ inú ti balẹ̀ kà sí ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ tó ń bà sírí gbogbo mùtúmù wà. Ìtẹ́lọ́run muslim cooperative òjò ti ń pagun wọn bọ̀ ọjọ́ ti pẹ́ bayobayo ò sí lọ́rọ̀ tiwọn ọjọ́ tẹ́ ẹ bá darapọ̀ náà lẹ́ láǹfààní àti gbowó tí ò lé lè nu ẹgbẹ́ bàṣírí leléyìí kódà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́lé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọkọ̀ kẹ̀kẹ́ mọ́ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òjọ́ tẹ́sì máa sán padà díẹ̀díẹ̀ láì lè lè nu láti máa fi rọ́wọ́ tìbà pò mú lọ sẹ́nu ìrọ̀rùn lọ́ba dé ẹ kàn sí ìtẹ́lọ́run muslim cooperative ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ láǹfààní láti fẹ́ darapọ̀ kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ tún rówó mú lọlé unique secondary school hall lẹ́yìn chelsea's emirates off Akure High School Road Akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé aago mẹ́ta ọ̀sán ni ó bẹ̀rẹ̀ ẹ tètè dé síbẹ̀ kò sí African time torí àwọn olùdarí ìtẹ́lọ́run muslim cooperative yóò ti wà ńkàlẹ̀ ẹ lè mọ pé àwọn nọ́mbà yìí 0911-833-3200 tàbí 0807-329-2800 ẹgbẹ́ ìtẹ́lọ́run muslim cooperative alájẹṣẹ́kù

0: to e ka mo pada lati oke lohun o na ni e ti gbo yi gege bi mo so pe awon asoju egbe alajeseku itelorun muslim cooperative won wa ni ile agbara pelu wa nam e ka ka wa wo bayi e ti wa si ipinle ondo awon wo ni won fe janfa ni itelorun muslim cooperative lo wota wa
1: ina ni awa fun danileko nipa egbe wa le salaye gbugbu e tan lo radio ati gbugbu awon tan wa fe darapo mo wa so ni ojo Thursday ose yi ni ago meta oni danileko won wa ye
0: nibo
1: ni unique secondary school all to wa ni no unique secondary school ibe lati se danileko yen
0: nilu
1: akure nbi bayi gbugbu awa ta ba nbe lagbegbe akure ka gbiyanju ka wa ebi awon so nkan pe to ba tin bo mo po fe lo segbe ni mo wa ni wa ko fe wa gbo alaye o fe lo si egbe ki la won kan to wa mu dani 1200 naira
0: 1200
1: naira ati gbogbo en to ba be ko na osorire 1200 naira
0: kini 1200 naira yi kini o tumo si
1: ninu oro mi mo ni ti e ba fe segbe eyin o dawo o mo da owo to fi gba iloku meta after 6 months oni 1000 naira e mo ka lo owo lele bẹẹni owo lele 1000 naira yen ni o je savings owo to mama safe to fe fi gba iloku meta after 6 months
0: tin ba wa ni ju 1000 naira lo nko
1: ba life ina en te ba keke mo wa yato mo keke alafese wo en tan ka lu ko da ototo ni
0: en to si fe ra moto yato se en to fe ra keke
1: oni ba je fun ya en to fe ro kada so to ba ti wa da owo yen bo ba se ni se oni 200 o sa le lo fe gba 1 million en ba ni 500 ni lo fe gba 1 million so iwo lo mo kini capacity re ati ki lo fe gba after 6 months iyen ti 1000 do fun ni e se wa ri 200 ibe iyen ni owo ojoko ni nkan naye bi ta wa ni se ko si nkan ofe a le ri olulo lofe ibi ta wa gan ofe lohun ti e
0: ko so fe o ko
1: so fe ni a so awon kan na le bi se gba awon kan ye ati won fun wa ni awon kan ta ma lo ni olu ta ti fe ma se kini so awon kan ti 200 iyen se ni e
0: ṣùgbọ́n yòókù ẹ̀yìn fara ṣe ni.
1: Ọlọ́run ni kò san wá lẹ́sàn kó dákun kó jọ. Àwa náà ń kálukú ló ní iṣẹ́ ọwọ́. Àwa náà ní iṣẹ́ ọwọ́. So kọ́lọ́run ṣe dáadáa fún wa.
0: Ó dàbí fún àwọn èèyàn wo ni ẹ fẹ́ kí wọ́n wá wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí.
1: Tó bá ti jọmọ nìyẹn. Tó bá ti jọmọ nìyẹn tọ́lọ́ ń dá.
0: Tó sì mí.
1: Tó sì mí máa bọ̀ pẹ̀lú 1200. Nta ni mo fi dán wa wo ni ogun a ni ma nígbà ká mo fogun dán wa wo to wa ti jẹ pé owó lójọ pa wa pọ̀ torí pé nǹkan kan àwọn yẹn mọ̀ sí mistake kan láyé tá a wà yìí tó dẹ̀ pé ọlọ́run ti ṣètò nǹkan rẹ̀ síbẹ̀ tọ́lọ́run bá fẹ́ ká mọ̀ ṣe nǹkan ẹyọ kan tó yẹ pé ẹ̀sìn kan ló wù ká mọ̀ ṣe ó ká pa kó pa wá láṣẹ bẹ́ẹ̀ ni tá a mọ̀ ṣe bẹ́ẹ̀ tá a ní gbájú mọ̀ nǹkan kan mi bó ṣe wù ó dá wa ká ṣe ń tó bá wù wá pẹ̀lú láàká yìí tó ṣe kí ni eléyìí tó fún wa so bẹ́ẹ̀ náà ni àwọn ìjọba wa náà wọ́n ti ṣe tó ti pé o lè wọ ilé ìfowópamọ́ nísìkò wa ni mo fẹ́ gbowó kìstẹ́nì
0: kò sí
1: mo fẹ́ gbowó mùsùlùmí tẹ̀ gbókù díẹ̀ kára kó wá lọ́jà nísìkò ni mo fẹ́ ra sọ kìstẹ́nì mo fẹ́ ra sọ mùsùlùmí ìyìnbá àwọ kọ́sítúùmù àwọn kìnìún ìṣó wù mí mọ́ wọ́ àbẹ́ ẹ̀kọ́ ni so kọ́lọ̀ ó ṣe dáadáa fún wa gbogbo ẹ̀ tó bá ti jọmọ nìyàn tó dẹ̀ tó náà dẹ̀ fẹ́ bọ́ nípa pa ń gbowó èlé tó dẹ̀ ń nífẹ̀ẹ́ sí bùkátà tó dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ̀yáwó tọ̀ kò sí wàhálà kó mọ̀ bọ̀ á ṣàlàyé pé wa fún ohun tí ò ta ko tọlọ́run náà ni à ń ṣe so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn.
0: ọ̀dà náà ẹ tún sọ wípé kì í ṣe àkúrẹ́ nìkan
1: bẹẹni
0: o náà ni àwọn èèyàn ti jàǹfààní ẹ
1: bẹẹni
0: ibo tún làwọn
1: àwọn èèyàn àwọn arọ̀wọ̀ tiẹ̀ ti fẹ́ẹ́ pè wá pa
0: àwọn
1: fẹ́ẹ́ pè wá pa àwọn kò wá dákúrẹ́ lọ àwa ni àfi dandan ká lọ sí ọ̀wọ̀ náà.
0: ẹ tún dọwọ báyìí
1: a dọwọ wọn ti arrange all lulẹ fún ara wọn ẹ dákúrẹ́ jọ ẹ gbọdọ mọ dọdọ wa lóṣù yìí níṣẹ àti last month 31 náà ti ń pè wá ẹ jọ ẹ wá gbà wá ẹ sàánà wá owó èlé làwọn fi ń ṣayé owó àtọ ọdà á yọjú sí yín ibi tá a fẹ́ lò lọ́wọ́ òní location wa lọ́wọ́ government primary school ọ̀wọ̀ tó wà ní ẹ̀gbẹ́ palasi ìjọ ni ìdánilẹ́kọ̀ọ́ ti bí ó wà wáyé ọjọ́ saturday laago mẹ́wàá láàárọ̀ òní ìdánilẹ́kọ̀ọ́ ń wáyé saturday ti ń bọ̀ yìí
0: òní ó wáyé
1: bẹ́ẹ̀ni láago mẹ́wàá.
0: ṣùgbọ́n ti àwọn ti àkúrẹ́.
1: tàwọn tàkúrẹ́ gbẹ tó bá súnmọ́ agbègbè àkúrẹ́ tó láǹfààní àti mọ́ bọ̀ lọ́jọ́ thursday láago mẹ́ta aago mẹ́ta ọ̀sán òní tàkúrẹ́ ó bẹ̀rẹ̀.
0: kí ló dé tẹ́ ẹ fi pin ti o se wipe e kan wo pe a mu akure wo pe gbogbo yin e ma bo o se tori owo oko ni abi bo
1: awo e fe fara niyan wallahi olohun ba to da wa ko da fun ka fa ni ra wa awo na wo mo tun wa be enikan je wa la to ni sin yo mo na go an kon yo mo to bi 4000 abi 3000
0: abi to be
1: yo to be eh eh yo to be
0: so pe o si fe mu wo die wa
1: ko be wa be e ma ja fa kini wa be nbe e ko ra yin jom bi be yen a ma wa bi be so ko ni da kan ka wa do na mo bo lo sugbo na so you didn't know I've ever had any Psalm 1200 dire dani
0: taban beri awon ipinle melo le ti wa
1: ah tin ba ni
0: awon eyan mo wo wi pe egbe itelorun eni bua si ipinle ondo ibo na tun wa so tun ne bon bo mi tan tun wa gan ni pin lo
1: last time ta wa awon ara be ni wan pe pe edo se telorun tun ti pe meji na meji jasa itelorun na ni
0: lana ti bi ni
1: eh an tun gbo lo radio so a wa ni edo state a wa ni ado
0: ni ekiti
1: bi bayi so a wa ni osun state a wa ni oyo state a wa ni lagos state a wa ni kwara state a wa ni bauchi state ta ti kofa 28 states that you cover by 28 ni te long ti de by awon state oku ta ti lo an beru awon ara bi send down to money point awon la n beru
0: o da na kini yonda number yin fa awon eyan bo yan fe pe yin
1: number office leleyi number ta fe kokoko pe number office ni te ba ni de ni enquiry te fe bere nipa egbe onile number ti e pe te fi bere boya ni nkan meji te fe bere lo office is 091 18 33 32 00 office line 1 here 091 18 33 32 00 number awon te mo pe tan jala moju to ondo ta wa yi so te mo pe njo yen tan le mo direct yin oni 080 73 29 28 00 080 73 29 28 00 number me to je number elekeji awon ti yan je oludari wa ni ondo mi bayi 090 42 49 79 38 090 42 49 79 38
0: to eja kase nle pelu amoran fawon eyan
1: to amoran mi fawon eyan ni pe mo fi gba lare dola se ri teyan ba ti ro ti to na lie leyan mo ko gbe awon kan na nbe be tan ke wa ni se corporate mo ti ja kan latara munisin olowo mi na tan na ti lo join tan pe awon ni cooperative mo ja kan yawo ni kiyan mo yetawo o fi mo tin better ati tin benu le en to lo ra ye sa o ti lo jina lojo lo ri sa o eh so a live we nji oku onu le assalamu alaikum
0: to iyoku yo tun di igba mi ti a tun mo pade lagbara lowo olohun opo yemi jo oda ona loruko temi je o ire o

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Them say monkey smart, not because of 3 near. But now monkey will jump past the Ivy quick see.
2: Don't call me auntie.
1: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
3: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge the coda. Make you not for miss anything, no. All the bass goes, they show for GoTV Channel 49. You still follow happenings with GoTV Stream if you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
4: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dọ̀ ṣe fi dùn tí o ò lè dàdé rárá?
5: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
6: Ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
4: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
7: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
4: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
8: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
4: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
8: Mamadou ni.
4: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadou ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadou wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadou lónìí.
9: Oh, no.

Iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ kan pàtàkì àdáyébá tọ́lúwọ́ bá fi jí ǹkẹ́ àwọn ọmọ adarí hun ọ̀lẹ́ ò lè ṣiṣẹ́ àgbẹ̀ ó dá mi lójú akọni ọkùnrin ló lè mẹ́gàn. Ó yá gbogbo àgbẹ̀ pátá lọ̀rọ̀ yìí kan o. Oògùn àtàtà tá a pè ní over power ló ń jẹ́ bíi dẹ́fun kòkó, obì, ọ̀gẹ̀dẹ̀, iṣu, àgbàdo, kaṣú, ewébẹ̀ àti gbogbo nǹkan ọ̀gbìn pátá. Oògùn over power ó ti wà káàkiri orílẹ̀-èdè yìí o. Táwọn àgbẹ̀ ń rà ní wìtìwìtì. Iléeṣẹ́ Futures Chemical Affairs ló jẹ́ alágbàtà káàkiri gbogbo Nàìjíríà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, orí nọ́mbà yìí ni ẹ pè sí 08171891202. Oògùn over power, ọ̀rẹ́ àwọn àgbẹ̀ ló jẹ́ o. Mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Oògùn over

0: ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba dín mẹ́wàá àwọn ológun yóò já àǹfààní bí ààrẹ ti ṣe fọwọ́ sí àfikún owó oṣù wọn. Ilé aṣòfin àgbà jẹ́jẹ́ láti jára mọ́ ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láìro àkókò ìsinmi wọn. Ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó fagilé èròǹgbà ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́ lẹ́yìn ìpàdé wọn papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀.
1: Adaba 88.9 FM ló ń gbọ́.
0: Ṣé bí gbẹ́gun ẹni bá jòrè inú a máa yọ àtẹ́kùn? Lùmọ́kàrẹ̀ Bọ́lá Tinubu kò buwọ́ lu àfikún owó oṣù fáwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè yìí pẹ̀lú bí àfikún tí kò dín ní 20% sí 70% yóò ti ṣe gun owó oṣù wọn. Kò dín ní 1,450,000 àwọn ológun ilẹ̀ yìí òní wọn ó já àǹfààní ẹ̀yọ́nú náà eléyìí tí ó bẹ̀rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí láti ipò kan sí ipò kejì. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé láti lè mú àlékún bá ìgbáyégbádùn àwọn ológun àti láti lè ṣe kóríyá fún wọn. Lábẹ́ ìlànà tuntun náà àwọn ológun tipò wọn tó bá ti jọ kọ́nẹ̀ lọ bíi Brigadier General, Major General, Lieutenant General àtàwọn General òun ni wọn yóò gba àfikún 20% lórí owó oṣù wọn. Àwọn ológun tí ipò wọn tó bá jẹ́ láti kọ́nẹ̀ wá sí Warrant Officer òun ni wọn yóò gba 50% àfikún owó oṣù. Nígbà táwọn ológun tí wọ́n wà ní Sergeant tí wọn yóò gba 80% lórí owó oṣù wọn. Àtúnṣe sí owó oṣù ọ̀hún òun ni yóò mú kí àlékún kó bá ohun tí ìjọba orílẹ̀-èdè yìí tó ń fi sínú àtò ìṣúná gẹ́gẹ́ bí owó ságbọn ológun láti 460 billion naira sí ₦1,924 billion lọ́dọọdún. Ìjọba àpapọ̀ jẹ́ kó di mímọ̀ wípé àfikún náà ń ló jẹ́ ìgbìyànjú wọn láti lè jẹ́ kí àwọn ológun lẹ̀ yìí kí wọ́n gba ayé fẹ̀la kọ́kàn tí wọ́n náà lè balẹ̀ torí ẹ̀mí tí wọ́n fi ń wewu lójú ogun. Ẹwẹ̀ mínísítà tó ń bójútó ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ọ̀gágun Christopher Musa ló ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu fún àfikún owó oṣù àwọn ológun láti 20% sí 80% láti lè jẹ́ kí àwọn ológun lẹ̀ yìí kí wọ́n gbáyé gbádùn fẹ̀la. Musa ṣàlàyé àfikún náà gẹ́gẹ́ bí ohun kan tí yóò kẹnu èròǹgbà àwọn ológun náà láti lè ṣiṣẹ́ dáadáa ju tàtẹ̀yìnwá lọ. Ìjọba àpapọ̀ ń lo ti ya 2,000,000,000 sílẹ̀ báyìí nínú àtò ìṣúná ọdún 2026 láti lè fi ṣe àtúnṣe àti láti lè fi kọ àwọn ojú ọ̀nà kanrin kan jákèjádò olè yìí láti lè mú àlékún bá ìrọ̀rùn lórí ìgbòkègbodò àti ọ̀rọ̀ káràkátà àti láti lè ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Àwọn ojú ọ̀nà tọ́rọ̀ kan náà inú wọn láti rí ojú ọ̀nà Borno lọ Kano, ojú ọ̀nà lọ kọjá lọ sí Abuja, ojú ọ̀nà Enugun lọ sí Port Harcourt, ojú ọ̀nà Kano lọ sí Katsina, ojú ọ̀nà Ọ̀tá lọ sí Èdè Ìrókò. Àwọn iṣẹ́ àkànṣe míì tí wọn yóò ná owó náà lé lórí ńlá ti rí ṣíṣe àtúnṣe sí ojú ọ̀nà Aba tó lọ sí Òwèrè lọ Bẹ́gbẹ́ wọ Ìkọ́tẹ̀pẹ̀nẹ̀, ojú ọ̀nà Ìkòròdú tó lọ wọ Sàgámù, ojú ọ̀nà Onitsha tó lọ sí ojú ọ̀nà Òwèrè àti ojú ọ̀nà tó lọ sí Second Niger Bridge pẹ̀lú kíkọ àwọn ọ̀nà kọ̀ọ̀kan eléyìí tí ó lọ fẹnusọ àwọn ìgbèríko jákèjádò olè yìí. Iṣẹ́ àkànṣe ọ̀hún ó ní ìgbàgbọ́ wà wípé yóò sun orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ wọ̀kùwọ̀kù, yóò mú àdínkù bá ìṣòro táwọn ènìyàn ń kojú lórí ìgbòkègbodò ní kálukú wọn. Olùdarí gbogbogbò fún àjọ panápaná lórílẹ̀-èdè yìí Olúmọdé Adéyẹmí ń ló ti ṣèfilọ́lẹ̀ ètò ìlera kan báyìí pẹ̀lú àfikún ètò ẹ̀yáwó aláìní èlé lórí fún àwọn òṣìṣẹ́ àjọ náà láti 300,000 tó wà tẹ́lẹ̀ lọ sí 1,500,000 owó náírà eléyìí tí ó wà fún àlékún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ àjọ náà. Adéyẹmí ló fọ̀rọ̀ náà léde lákòókò tó ń sísọ lójú pẹpẹ ìyàn Fanda Kalejo ìyàn Kota Guard eléyìí tó wà ní ilé olúléṣẹ́ ọ̀hún tó wà Lábújá. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìgbáyégbádùn àwọn ológun náà ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ àjọ panápaná ló jẹ́ nǹkan tó ṣe gbòógì jùlọ lọ́kàn tóun láti gbà tóun ti dá péré. oga agba ajo panapana ohun fi han bi pe ohun wo gba eto ikini kaabo ti won fe se loruko ohun o ohun si pase bi pe iru owo ti won fe da sori eto na o ne ki won fi ra bed pepepe fun awon osise panapana jake jado le yi adiyemi je ko di mimo bi pe eto ilera na in lo da lori ati le mu adeku ba owo goboy goboy tawon osise ajo na ti won na sori eto ilera won ati wipe eto eyawo alailele lori ohun oni yo sun awon osise na bo lopo lopo on ton dun ni bayi ni po lola eni lo mu ki ile asofin agbale yi mo dahun mo ilede Nigeria loju wipe ise nlo ti o duro lori oro eto olopa agbegbe ati wipe gbogbo igbiyanju lati le je ki won yanri e laipe oni ile asofin na ngun le ati bi pe bi won ba de enu isinmi gan igbiyanju yo si mo lo lori e latowo awon igbimo toro kan alaga fun igbimo le to nbogoto oro iroyin ati bani soro seneto Yemi Adaramodu je ko di memo wi pe awon igbimo to nbogoto atunse na eleyi ti igbakeje are ile asofin agba Barau Jubrin to dari oni won yo tesiwaju lati mo sise lori abadofin na koda bi awon asofin on ba wa lenu isinmi titi di ojo kerinla osu kesan odun yi Adaramodu lo wa fi afokantan re lede wipe gbogbo igbiyanju lori oro na lo nlo lowo lowo lodo awon asofin ohun ati wipe won ti fi sowo sawon ile asofin ni ijoba ipinle lati le so ohun ti won ri lori re ati pataki re bo si je wipe abadofin ohun nlo ti ni itewogba lopo lopo o je ko di mimo wipe won ti kan si gbogbo awon eniyan toro kan awon gomina ipinle si ipinle gbogbo won patapata ni won si ti fowo si wipe ki ise ko ma lo lori e egbe awon dokita onimo isegun yibo nile yi lo ti setan lati gbese ku lori aba iyanselodi alai lojo won leyin ipade ti won ti se papo pelu ijoba apapo nile ise are to waye Labuja ani to je are fun egbe awon dokita onimo isegun yibo ohun Muhammad Sulaiman je ko di mimo wipe ipade oni wakati meta na ti adari awon osise ni ile ise are Femi Gbajabi Amila to dari in lo yanju opolopo awon isoro ti won menuba ati wipe tori be oni ajo ohun ati joba apapo ti se fenu ko si wipe nse ni ki won tete yanju oran owo osu agbega ati oro awon ajemonu won o fi kun wipe ile ise are n lo te pase fun ile ise ijoba apapo to n bojuto oro awon osise atele to n bojuto oto oro ilera lati tete segiri lati le fori oko sodunu lori ohun tawon dokita onimo isegun yibo n fe lowo ki won le fi sinu igbese abato osuna odun 2027 o fi idunu re lede lori abajade ipade na o si ni gbigbese kuro lori aba iyanselodi alailojo ohun o ni won yo fenu ko si leyin to n ba jabo tan fun awon igbimo alase egbe ohun ajo to n bokito oro idanwo wa ikinile yi lo ti gbese le esi idanwo opolopo awon olusedanwo na eleyi ti won joko fun idanwo na ti won lo ero ayara bi asa computer fun idanwo ti won latari oro to ni se pelu magomago idanwo en to je adari fun idanwo na lorilede yi Amos Dangot je ko di mimo wipe awon olusedanwo toro na kan ni won pin bi idamejo ninu gbogbo awon eniyan to joko fun idanwo ohun o fi kun bi pe ohun kan na kere jojo si eleyi to sele lodun 2025 Dangot lo wa je ko di memo bi pe won gbese le si idanwo iru awon eniyan be latari bi pe won ka ero ibani soro mo won lowo ni yara idanwo nibi ti won tin fi ero computer se idanwo ti won opolopo awon ile eko ti won se ka bi pe won gbowa o ibobe lati le se iranlowo fun awon akeko oni won gbese le si danwo iru ile iwosan iru ile eko be o fi kun wi pe owo titi awon alabojuto tenun kun wi pe won faaye gba magomago lakoko eto idanwo na fopolopo odun ipinle ondo je ipinle kan ti won wo gege bi awos kose lekun iwo orangusu le yi bere latori oro eto eko sagbon eto ilera ipese awon yi mo gba rorun ati opolopo awon kan mi be n lo je ki opolopo awon eniyan lagbaye mo gboriyin fun ipinle ondo sugbon lakoko yi oro na ori be mo o abajade ayewo kan eleyi ti ile ise kan to n lo ero ai lati le fi yanana bi ipinle ti se nawo si in loto ipinle Ondo si ipo kandin logoji ninu awon ipinle mendi logoji to wa lorilede yi papa julo lori bi won ti se nse oro eto ilera ipinle Ondo oni won to si ipo ketale logbon lori pipese ohun amaye mugbarorun ipo keje le logbon lori oro eto eko ati ipo keje le logbon ninu awon ipinle to nseto omi to mo gara idire tamon koroyin le shada bfm shi fi se wadi ohun to le sokunfa iru awo lekeleke itesuwaju ipinle Ondo to ti wa nfawo ti ejaro bayi abo iwadi onre lapabi
2: lawon odun bi melo kan seyin bayi o ni buruji ijoba apapo to nwole si ijoba ipinle ti gbenu soke si eleyi to fun awon ijoba ipinle lori ofe lati rowo na sori awon ise akanse sugbon titi di akoko yi nlenu awon eniyan tawon lame to nkun itesuwaju ipinle Ondo onimo nipa oro awujo kan temi to pe ajaye gbagbo wipe isoro to nkoju ipinle Ondo ki se airowo na tori wipe awon isejoba to ti logba seyin bi tomowe olusegun agagun atomowe olusegun mimiko ni won se ribiri bi meje ohun yaya mefa pelu owo belenja to nwole sasun won ijoba won oni owo ti ijoba ipinle Ondo ngba latasun won ijoba apapo bayi nlo ye ko to lati se opolopo awon kan daada fa awon aralu ata isamulo aba to suna ododun daada nlo mu ki ina itesiwaju ipinle Ondo mo ju ajo reyin laarin awon ake
3: Aripe ajeju ati ajefoloju o po ni ipinle wa awon ile ise ati eka ijoba kan a ko fi won se gerewu awon ohun to ye kon fi sise ohun to ye kon fi sise ki awon eniyan fi din igbaye gbadun ijoba won fu won
2: agbon eto eko nlo ti fopolopo odun je nkan iwuri laarin awon ipinle to ku sugbon lakoko yi onimo nipa oro eto eko kan solagba isemo ore je kod memo wipe ipo eyin o ni ipinle Ondo to si bayi o benu atelu idari lagbon eto eko na ti odo dada o si je kod memo wipe awon ipinle alamulegbe o ni won se gidigidi nipa ninawo si ile eko oro awon oluko atawon oro mi to ni se pelu eto eko
4: awon ko to maye derun o fi be sitara omi ina ona to jagere kutie kato
2: onimo nipa eto isejoba kan ogbeni akinwumi to bi nlo soro ti e to bula o gbagbo wipe owo tabu atabu wa ni ipinle Ondo sugbon ipinija to nkoju re owo ni aile samulo re dada gege bo ti wi alagbara ti o ba ti mero baba ole ni
5: sugbon ki won wa awon akosemose nile ise gbogbo nile eko gbogbo awon akosemose tori won pe ko ba won sise igba yo mo le ri nkan toka si pe a npa mi wa nbe o nkan bayi ni mo se
2: wa yo ijoba ipinle Ondo nlo ti tako gbogbo awon oro wonyi commissioner foro iroyin idowo ajada ko je ko di memo wipe afilede toto ijoba ipinle Ondo seyin ni ko soto tori ko samulo ohun to wa nile gan oni isejoba gomina Lucky Ayedatiwa nlo ti pari awon ise akase kan to joguba to si ti se afilede awon mi lopolopo ona o fi ko pe isejoba na nlo ti pese agbegbe to gboro fun oro aje lati rese wale lai roti oro to nkoju eto abo
5: awon yen papa fun omo nipa bi Ondo ti ti je amo awon ko lo lati ti se gbogbo report la won se ate mo ri won ba wa soro won ba mo ralu soro Londo but every papa ji lo pe gbogbo ise ri gidi lo nlo kaakiri ni pele Ondo
2: titi di akoko yi oro kan lo mo si ntesiwaju lori ipo ti ipinle Ondo wa bayi laarin awon akegbe opolopo awon eniyan ni won ke si ijoba ipinle Ondo lati jawe so bi igbiyanju re ki gba o le ro to nile atalejo lara adegboye gala ni
0: ijoba yi ibile odigbo nipinle Ondo nlo ti nda baba yi lati le je ki imototo ko sun awon eniyan bo lagbegbe ohun ati wepe ki ijoba ibile na ko le mo toni toni labe ofin ti won se se gbogbo ojule patapata nlo gbodo ni salanga onikaluku won to nsise ati wepe ekan lososu oni gbogbo won yo mo jade sita lati se imototo agbegbe na ati wepe bayi okokan eleyi ti awon adajo ti yo won adajo fun gbogbo awon olufiran yo wa ninu e yo bere si ni kakiri adari ijoba ibile na lagbon oro ofin adewale ademeso lo je ko dimimo wipe aba ohun lo wa ni ibamu pelu ofin to de orilede yi sire todun 1999 ati ofin imototo isire todun 2020 alaga igbimole to nri soro eto ilera ati imototo awujo dare oladeyeku lo wa fi I don't know lady lori bawo eniyan ti se mo nda idoti sibi ti o ye ati bi won ti se mo nba omi je o je ko dimo bi pe imototo se pataki lati le de na gbogbo arun alaga ijoba ibile odigbo taiwo adegoroye lo wa ro awon ori ade awon adari ilu awon adari oja soja awon adari odo awon onile ise awon olokowo lati se atileyin fun ofin ti won daba ohun o mo da won aralu loju bi pe gbogbo igbianju o ni won yo se lati le je ki oro na ko duro dede ewe opolopo awon iya loja ni ore nijoba ibile odigbo ipele ondo oni won ti kede atileyin won bayi fun atundi ibo are Bola Tinubu lekeji yen saju eto idibo gogogbo to nbo ni waju afowosi ohun lo lade lakoko eto kan to waye loja sabo nibi ti awon adari iko to npero soko lese koko fun Tinubu grassroots mobilization for Tinubu ti won ti se abewo si ilu ohun labe eto elo soloja ti won gbe kakiri eto elo soloja ohun oni minister foro abenu nile yi Olubunmi Tunjojo lo sagbateru re lati le mo se ironi lagbara fa awon iyaloja jakijado ipinle Ondo awon iyaloja ohun ninu iye tatiri iyaloja ati babaloja odigbo eni ti Ajibowale Ajibowura atarabirin Esther Ezekiel ti won soju fun ni won ti jeje wipe tulutulu o lawon eni o jade nijoba ibile na lati satileyin fun Are Bola Tinubu lakoko ito odibo na bakana nlawon eniyan kan ti won janfani eto ohun ninu ijita ti ri Olamide Comfort ati Ogun ti meyin Comfort ti won ti fi idunnu won han fun iranlowo na won je ko di mimo wi pe owo ohun yo se iranlowo fun won lati le kenu oko won iyaloja ajo GMT arabirin Adeshida Olufunke ninu waro awon eniyan ti won janfani eto ohun lati se amulo re dada ninu itesiwaju oro aje won alaga egbe PBAT mandate elders forum nipele Ondo Ademola Ijabeyin lo ti kisi gomina Lucky Ayedatiwa lati furioko so duno ko mu ajosepo re le dandan pelu minister to ri soro abenu nile yi Olubunmi Tunjojo lati le fagbararo egbe oselu olosusowo satu eto idibo gogogbo to nrugbo bo Ijabeyin lo pepe onilu Akure lakoko to nba won oloroyin soro oja kodi memo wi pe iroyin awo to wa laarin awon agba oloselu mejeje ohun nlo le se akoba nlala fun itesiwaju egbe oselu ohun lakoko eto idibo to nbo ni waju ati wi pe yo kenu ijajako akata eleyi to nsele laarin awon olusugba awon mejeje Ijabeyin lo wa je kodi memo wi pe Ayedatiwa gege bi adari egbe oselu APC nipele Ondo ni ko tete fi agbara ro ipero soko lese kuku re fun itesiwaju egbe oselu ohun ko si ri wipe ajosepo to nitumo wa laarin awon megbe Ijabeyin lo wa gboriyin fun minister to ri soro abenu Olubunmi Tunjojo fun igbese bo ti se npe ro soko lese kuku ati awon iranlowo re to nse lati ilu silu nipele Ondo oro lati gbajumo itesiwaju egbe oselu APC ati atileyin re fun egbe oselu ohun saju eto idibo to nbo niwaju Ijabeyin nlo wa ra webe si gbogbo awon ọmọ egbe oselu APC Tinubu lati sera awon losusowo lairo kudiekudie eleyi to sele ati awon gbogbogbon to waye leyin abajade AC idibo abenu to waye koja ninu egbe oselu ohun to be ba se ndarapo mo wa iroyin asalele ngbo lowo lati le se adaba 88.9 FM Akure baba padade ama je ko di memo fun yin bo ti se lonle okere lagba amulodo ati tere idaraya e mo yoko nbe adaba yi wuye.
6: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Mo lè ṣaláì máa pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
9: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
10: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
8: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
11: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
8: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
12: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
8: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
12: Mamadol ni.
8: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
13: Libẹ̀, libẹ̀, má fọwọ́kọ̀.
14: ADABA
13: 89 Adaba.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Fún olè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Dem say monkey smart na because three near. But now monkey will jump past the eye, they quick see.
5: Don't call me auntie.
4: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
6: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass boats, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
7: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
8: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
9: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
7: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
10: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
7: Ké gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
11: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
7: Ọkọ̀ ṣoṣo ló lè jẹ́.
11: Mamadol ni.
7: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
12: Start your

0: wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kèyí káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀ èyí tí ìjọ St. Paul's United Church of Cherubim and Seraphim tó wà lẹ́yìn Ṣébí Òkè Méjì Community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wẹ́. Ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa Ọ̀pẹyẹmí ni Ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká fara balẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run láéláé, ẹgbà ọpẹ wa. Ẹ̀mí mímọ́, ẹgbà ọpẹ wa. Atóbi jù atúfarati, ẹgbà ọpẹ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀ dáríjì. Olúwa sọ̀kalẹ̀ wa, fi agbára rẹ hàn. Bẹ́ẹ̀ ló máa rí. Bó àdúà. Jésù Olúwa wa.
2: Ami ní orúkọ Jésù.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó tún fún wa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lórí ìkànnì yìí, irú ayọ̀ lórí afẹ́fẹ́ láti inú ìjọ Kérúbù àti Séráfù oníṣọ̀kan, United Church of Cherubim and Seraphim Organization, ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀ dúró jayé àdírẹ́tí láti inú ìjọ irú ayọ̀ nílùú Àkúrẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́, tí a sì ti ń gbọ́, tí a tún máa gbọ́ lónìí, ohun tí a ń bá lọ náà ni pé iṣẹ́ apostéli rẹ. Ohun tí a máa tún bá wa sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni àdánwò nídìí iṣẹ́ apostéli rẹ. Àdánwò nídìí iṣẹ́ apostéli rẹ. Ẹ̀sìn ọ̀rọ̀ tí a ó tún máa gbé yẹ̀wò náà nìyí. Ṣùgbọ́n kókó tí a máa mú yẹ̀wò lónìí, òun náà ló máa wí pé ǹjẹ́ ìwọ kíyèsára pé àdánwò ni?
2: Hallelujah.
1: Ǹjẹ́ o kíyèsára pé ohun tí òun là kọjá yẹn pé ìdánwò ni? Pé ṣe là ń dán ọ wò pé ìdánwò ni? Jésù sọ̀rọ̀, ó bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ nínú ìwé Mátíù bá wọn sọ̀rọ̀. Mátíù orí kẹwàá ẹsẹ̀ 20:2 wípé gbogbo ènìyàn yóò kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Gbogbo ènìyàn yóò kórira wa nítorí orúkọ Kristi. Ẹsẹ̀ ọ̀rọ̀ méjì tí a máa bá wa sọ lónìí, tí Ọlọ́run fẹ́ bá wa sọ, àwa ènìyàn Ọlọ́run àti àwa tí a tún jẹ́ ọmọ ìjọ, àwa tí a jẹ́ ènìyàn tí kìí ṣe pé ẹni ìpè a máa rí tiwa mú, àwa tí a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ǹjẹ́ a kíyèsára pé ìdánwò ni ohun tí à ń là kọjá yẹn? Ẹ jẹ́ ká wo nǹkan tí First Samuel sọ. First Samuel 1 ẹ̀ka láti ẹsẹ̀ 13. Yes, kí ló sọ bẹ́ẹ̀?
2: Yánà, ó ń sọ̀rọ̀ ní ọkàn rẹ̀.
1: Yes.
2: Ike ete rẹ̀ ni ó mì.
1: Yes.
2: Ṣùgbọ́n a kò gbọ́ ohun rẹ̀.
1: Wọ́n kò gbọ́ ohun ẹ̀.
2: Nítorí náà.
1: Yes.
2: Ni Eli fi rò pé.
1: Eli rò pé.
2: O mu ọtí yó.
1: Ó rò pé ó mu. A nà kìkì ete nìkan. A mọ ìtàn yẹn dáadáa. Ìwọ tó jẹ́ ọmọ ìjọ, ìwọ tó jẹ́ ọ̀gá akọrin, ìwọ tó à ń wá chọ́ọ̀chì déédéé, you are a Christian. Ṣùgbọ́n nísinsìnyí, ohun tó ṣẹlẹ̀ nínú ìjọ tó wà lọ́wọ́ yẹn, tàbí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ìjọ kíyèsára pé ó ṣeéṣe kó jẹ́ àdánwò. Torí pé Anna lẹ́yìn ìgbà tí gbogbo èèyàn jẹ, òun ò jẹ́. Ṣùgbọ́n kò sẹ́ni tó kíyèsí, torí pé àwọn èèyàn pọ̀. Nígbà tí wọ́n dẹ̀ parí, ó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ kíkẹ́ tẹnìkan ló mì, oníkálukú ti lọ. Ẹ̀wọ̀n tí wòlíì wa sọ kí ló ṣe ọ́ ìwọ obìnrin. Ẹ kàwé náà.
2: Eli wí fún pé. Wọ́n ti mu ọtí wáìnì pẹ̀ tó.
1: Yes.
2: Mu ọtí wáìnì rẹ kúrò lọ́dọ̀ rẹ.
1: Yes.
2: Anna sì dáhùn.
1: Anna wá dáhùn.
2: Wípé.
1: Bẹ́ẹ̀kọ́.
2: Olúwa mi. Èmi ni obìnrin onírọ̀bìnrin jẹ́ ọkàn.
1: Ẹ wá wo bí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lò láti test ẹ. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lò láti fún ní examination. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lò láti dojúkọ. Ká wo bóyá o máa yege nínú ìdánwò tó wà níwájú ẹ. Ẹ wo ohun tó sọ fún. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ ìjọ wọn sọ tó bẹ̀ sí wa lónìí nígbà tẹ́lẹ̀ ẹlòmíràn ti gbé báàgì ẹ̀, nígbà tẹ́lẹ̀ ẹlòmíràn ti chẹ́ǹjì. Kìí ṣe pé kò dáa kó lọ sí ìjọ ibòmíràn. Ọlọ́run kan náà la máa ké pè níbẹ̀. Ṣùgbọ́n o mọ ìlérí tí Ọlọ́run ń fún ọ. Ó ní abẹ́ ìpè tí ènìyàn wà tó rọni lọ́rùn. Ó ní àkókò tí Ọlọ́run dá fún ọ. Ó ní nǹkan tí Ọlọ́run ti promise ẹ. Kò yẹ kó o ṣẹ̀ṣẹ̀ tó padà sí scale 0 or scale 1. Ẹ kàwé yẹn síwájú.
2: Èmi kò mu ọtí wáìnì.
1: Tàbí ọtí líle.
2: Ṣùgbọ́n ọkàn mi ni èmi tú jáde níwájú Olúwa.
1: Yes.
2: Má ṣe ka ìránṣẹ́bìnrin rẹ.
1: Sí.
2: Sí obìnrin Bélíàlì.
1: Bélíàlì, yes.
2: Nítorí pé. Ní ọ̀pọ̀lọpọ̀ èrò àti ìbínújẹ́. Inú mi ni mi ń
1: sọ. Ohun tó wà nínú mi ni mò ń sọ nísinsìnyí fún Ọlọ́run. Ẹjọ́ bàbá, ẹ wo ọkàn tó fi bá ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀. Ìránṣẹ́ Ọlọ́run lè gẹ́gun fún lọ́jọ́ yẹn. Ìránṣẹ́ Ọlọ́run sọ pé àwé kúrò ń bí. Ṣùgbọ́n kí ni ìránṣẹ́ Ọlọ́run wá fi dá lóhùn? Yes.
2: Nígbà náà ni Eli sì dáhùn lóhùn, ó sì wípé.
1: Ó dá lóhùn wípé.
2: Máa lọ ní àlàáfíà.
1: Ọlọ́run Ìsírẹ́lì kò fi ìdáhùn ìbéèrè rẹ.
2: Ìwọ ti bèrè lọ́dọ̀ rẹ̀.
1: Ó ti dá bẹ́yẹn. ewo nkan ti iranse olorun wa so fun eyin omo ijo ti e fokan bale eyin christiani ti e fokan bale you are running from pillar to pillar you don't need it you don't need to sing why me o ye ko kiye sara pe ohun tan se si o nbe yen se ki se idanwo ni ohun to oriri to dede ri abuku to oriri to tole o se ki se idanwo ran ti pe jesus so pe nitori oruko mi a o se bayi a o se bayi a o se bayi si yin e je ka tun wo imiran na tun koju si awa iranse olorun awa iranse olorun akoko yi awa ti olorun pe awa eni ipe ti a gbo ipe awa ti a gbe agbelebu awa ti a gbelejika then kini ki je awa na ti le nkiye si pe ohun ta n doju ko yi o se se ko je idanwo e wo nkan ti exodus so exodus ori ketadinlogun eka latese ikini yes
2: gbogbo ijo awon mo israeli se rin
1: won rin
2: lati iju sini lo
1: yes
2: ni irin won
1: yes
2: gaga bi ofi oluwa
1: yes
2: won si do ni rapidimu
1: yes
2: omi ko si se fun awon eniyan na lati mu
1: yes
2: nitori na
1: yes
2: ni awon eniyan na se nba mose so
1: awon eyan wa nigbati mose n ko won lo e wo bi won ti po to the bible accounted 600,000 men ati eran ati awon omo gbogbo e po bon ba te bo lodo kekere kan won mu gbe e mo bi malu te mu omi so omi ton gbe lowo ti tan omi ko si ofun se n gbe won e kawe na siwaju
2: won si wi pe
1: won wi pe
2: fun wa ni omi ki a mu
1: fun wa ni omi ki a mu
2: mo si si wi fun won pe mo si wi fun won pe
1: mo se wi fun won pe
2: ise ti eyin fi n ba mi so
1: kilo de ta n ba mi so
2: ise ti eyin fi n dan mi wo
1: e kilo de ta n dan mi wo
2: o n gbe omi si n gbe awon eyan
1: na o e wa wo awa iran si olorun akoko yi o eni to n bo lodo e omo ijo bo se ri lara e lo se n bo yen iwo lo nilo lati mu wale oro to so sile to ye ko so si o le da olohun esi agan njo kiye sara pe idanwo ni oro ti o ye ko so si o o ti e le n so ti e eyin mama ninu se ranse e fi ara da e gba mara o ye ke kiye sara pe o se se ko je idanwo njo kiye sara be mama boda pa daddy eyin iranse olorun eyin baba mi gbogbo eyin te se nbere eyin te ti to ti pe ti aba ninu re nje kiye sara pe idanwo ni e wo bi awon eniyan ti so fun mose fun wa le omi se mose a sise ni water corporation bi gbogbo won jijo wa ni agijo won si n bere lowo re pe fun wa ni omi fun wa ni omi wo iwo na o se se ke eyan wa sodo re pe dadi latojo ti mo ti n wa si bi nje mo pe mi o lowo so wa ye ko se pe fun so wa ye ko soro buburu si o se se ke elomiran wa sodo re ko so pe dadi nje mo pe ah jeun sun lana ah o ko ye ko so fun pe ise eyin ni o to ko o ye ko mo ona o ye ko wo pe nje se ki se idanwo lo wa si waju mi e kawe na si waju alagba
2: awon eniyan na se kun si mo se
1: won wa n kun si
2: won si wi pe
1: won wi pe
2: o ti ri ti won bi won wa
1: e wa wo oro buburu ti awon eyan bere si so si so won bere ki lo de ti o mu wa goke lati egypt wa ki lo de gan why won okunrin yi nibi ti enikan ti n soro ti eni meji n soro ti eni meta n soro ti awon eranko n pariwo ti awon omode n sokun ti awon agbagba na ti won lori mose nikan ki lo de e woru oro yen enikan to da so fun enikan to ran omo e ni lewe o wa bere lowo e pe ki lo se gan to ba je won na ki lo ma se sugbon ki sara pe idanwo ijo mo wipe idanwo ni nkan to ri yen e kawe yen siwaju
2: lati fi ogbe pa wa
1: yes
2: ati awon omo wa
1: ati awon omo wa
2: ati awon eran wa
1: ati awon eran wa
2: mo se si kepe oluwa
1: mo se wa kepe oluwa wipe
2: kini emi o se fun
1: awon kini mo ma se fun awon eniyan
2: yi won fere so mi ni okuta
1: won fere so mi ni okuta pa tori na awa iranse olorun ni di ise apostle wa ti an se yi e je ka kiye sara ki a wo wipe se ki se idanwo ni awon nkan to wa siwaju wa o le de church ko mara awon eyan awon to gbokan le o ti se ki won ja okunle se ki se idanwo nigba miran o ti expect pe o ma ri nkan mu owo o le fun eyan leni ke bi pa osun idanwo kiye sara pe ohun ti mo n dojuko yi se ki se pe idanwo ni nkan ti mo n dojuko to ba ti le mo be ati bori idanwo o mo ma ronu e ka die si e ka die si
2: oluwa si mo se pe
1: oluwa fún mose pé lọ síwájú àwọn èèyàn náà
2: kí o sì mú nínú àwọn àgbà
1: wo nígbà tí o bá tó fi ọkàn rán tí o fàyàdá tí o fi sùúrù tí o fi ṣiṣẹ́ apostle yẹn ìgbà iná ọlọ́run máa wá ọ̀nà àbáyọ torí pé òun nìkan ni ọ̀nà àbáyọ wà lọ́dọ̀ rẹ̀ ibi tó fojú sí pé ọ̀nà àbáyọ wà yẹn kò sí ọ̀nà àbáyọ ńbẹ̀ ẹyin ìránṣẹ́ ọlọ́run akẹgbẹ́ mi ẹyin bàbá mi ẹyin tó jù mí lọ ọmọ kékeré ni mí ṣùgbọ́n ohun tí mò ń sọ fún ọ ni wípé ìgbà tí o bá tó ké pe ọlọ́run ọlọ́run ní solution lọ́wọ́ má wá solution má sáré tó bá ṣe búbù lórí ìṣàwí kúrónì má lọ síbikíbi torí ohun tí mò ń sọ fún ọ ni pé kíyè sára kó o lè mọ̀ wípé ohun tó ń dojúkọ tàbí tó dojúkọ pé ìdánwò ni ìdánwò ni nídìí iṣẹ́ apostoli rẹ olúwa sọ wípé èmi máa lọ síwájú máa lọ síwájú ìwọ mú ọ̀pá rẹ ní lọ́wọ́ rẹ ẹ kàwé yẹn alàgbà
2: kí o sì mú ọ̀pá rẹ
1: kí o mú ọ̀pá rẹ ní
2: tí o fi lu odò ní
1: tí o fi lu odò ní
2: ní
1: ọwọ́ rẹ
2: kí o sì máa lọ
1: kí o máa lọ
2: kíyèsí èmi ò dúró níwájú rẹ
1: èmi ò dúró níwájú rẹ níbẹ̀
2: ní orí òkúta ní orébù
1: ní orí òkúta ní orébù
2: ìwọ sì lu òkúta
1: náà ìwọ máa lu òkúta náà
2: omi yóò sì jáde nínú
1: rẹ omi yóò sì jáde nínú rẹ kí àwọn ènìyàn mi kí o lè mu ṣùgbọ́n kí mírèkù yẹn tó ṣẹlẹ̀ wọ́n ń kùn sí Mose kíkùn yẹn ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ ẹlòmíràn gan tiẹ̀ tí bàbá rádaràdá yìí ṣé ìránṣẹ́ ọlọ́run nìyí ṣé ọlọ́run dẹ̀ pé báyìí àti ẹ̀mú ìdí gan tó fi wá kó wa ṣé ló wá kó wa wọ́gbò ṣé kì í ṣe pé ó fẹ́ kó wa fún ẹkùn pajẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó bá ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run wá ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Matthew sọ ìwé Matthew 26 ẹ jẹ́ ká ka ẹsẹ̀ 40 àti 40 ó lé kan yes.
2: Ó sì tọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá.
1: Bíbélì wípé Jésù tọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá.
2: Ó sì bá wọn.
1: Ó bá wọn.
2: Wọ́n ń sùn.
1: Wọ́n ń sùn.
2: Ó sì fi pétérù pé.
1: Ó fi pétérù pé.
2: Kínla.
1: Kínla.
2: Ẹ̀yin kò lè bá mi sọ́nà.
1: Ẹ̀yin kò lè bá mi sọ́nà.
2: Fún wákàtí kan náà.
1: Fún wákàtí kan.
2: Ẹ máa sọ́nà.
1: Ẹ máa sọ́nà.
2: Kí ẹ máa gbàdúrà.
1: Kí ẹ máa gbàdúrà.
2: Bí ẹ̀yin kí wọ́n máa bọ́ sí
1: nígbà. Ohun tí a nílò ní àkókò yìí ni pé ìwọ ọmọ ìjọ òun ni wípé máa gbàdúrà àwa ìránṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ká máa gbàdúrà de ìdánwò tó ń bọ̀ torí jésù sọ fún wọn pé èṣù dọdẹ o ṣùgbọ́n ẹ máa gbàdúrà ẹ máa sọ̀nà kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹ̀wò kí ẹ má bàa bọ́ sínú ìdẹ̀wò torí náà ẹ jẹ́ ká kíyèsí ara pé ohun tá à ń experience lákòókò yìí ó ṣeé ṣe kó jẹ́ ìdẹ̀wò ó ṣeé ṣe kó jẹ́ ìdánwò tó báyìí ti jẹ́ ìdánwò kí ni bíbélì sọ fún wa kí ni paul sọ fún wa nípa ìdánwò ẹ jẹ́ ká wo 1 Corinthians 10:13 yes.
2: Kò sí ìdánwò kan tí ó dé bá yín.
1: Ó ní kò sí ìdánwò kan tó dé bá yín.
2: Kò ṣe irú èyí tó mọ níwọ̀n fún ènìyàn.
1: Eléyìí tó mọ níwọ̀n fún ènìyàn.
2: Olódodo ni Ọlọ́run.
1: Olódodo ni Ọlọ́run.
2: Ẹni tí kì yóò jẹ́ kí a dán yín
1: wò. Kò ní jẹ́ kí a dán yín wò.
2: Ju bí ẹ̀yin ti lè gbà.
1: Ju bí ẹ̀yin ti lè gbà.
2: Yóò ṣe ọ̀nà àtiyọ.
1: Ó máa ṣe ọ̀nà àtiyọ gẹ́gẹ́ bí ó ti ṣe fún Mose. Gẹ́gẹ́ bí ó ti ṣe fún Anna. Yes.
2: Nínú ìdánwò náà.
1: Yes.
2: Kí ẹ̀yin kí ó lè gbà.
1: Kí ó máa ṣe ọ̀nà àtiyọ ṣùgbọ́n àwa ni ká múra sílẹ̀ pẹ̀lú àdúrà. Kí a máa sọ́nà gẹ́gẹ́ bí Kristi wípé ẹ̀yin kò lè bá mi sọ́nà ní wákàtí kan Kristi sì yí o ẹ máa gbàdúrà kí ẹ sì máa sọ́nà kí ẹ̀yin kó má bàa bọ́ sínú ìdánwò nínú ìdẹ̀wò torí náà ìwọ tí ò ń gbọ́rọ̀ yìí lọ kíyèsí ara ohun tó ń pass through nǹkan tó ṣẹlẹ̀ lórí ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ní ìjọ tó ń lọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹbí yín ọ̀rọ̀ òdì tí àbúrò rẹ sọ sí ọ eléyìí tí ìyàwó bàbá rẹ sọ sí ọ eléyìí tí ìyàwó rẹ sọ sí ọ eléyìí tí ọkọ rẹ sọ sí ọ ṣé kì í ṣe ìdánwò ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run gbogbo ayé agbé ọ̀gá ẹgbà ọ̀pẹ wa ẹ̀mí mímọ́ ẹgbà ọ̀pẹ wa atóbi jù ẹgbà ọ̀pẹ wa ọbẹ̀ ìgbàlà ẹgbà ọ̀pẹ wa ọbẹ̀ ìyanu ẹgbà ọ̀pẹ wa gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀dáríjì agbára láti borí ìdánwò olúàgbéwọ̀ wa agbára láti tayọ olúàgbéwọ̀ wa gbogbo agbára òkùnkùn tí ń bá ẹ̀mí ọlọ́run jagun nínú wa lórúkọ Jésù oyè wa bìgbà kárí àánú gbà ìjọ ìró ayọ̀ kò tẹ̀síwájú ẹni tó sàmì ìdánwò ò ní borí ẹ̀ wà á rí àánú gbà bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa àmì lórúkọ Jésù.
0: Gbàgbọ́ wípé Ọlọ́run ti bá ayé yé pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà. Èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi. Ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community. Bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo Northwest. Ẹ béèrè ìjọ CNS Èrò Ayọ̀. Ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà, ìbéèrè tàbí ìtọ́ni. Ẹ máa pe bàbá, àlùfáà àti ajíhìnrere dàda Ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895. Ẹ̀gbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895. Àláfíà Olúwa kò ní fi wálẹ̀ wá.
3: Má fọwọ́kọ̀.
4: ADABA
3: 89 Adaba.
4: Ibi sábà máa.
3: ku dede akoye se la fi ale wa se layo layo mo de ba yin ayele o mbole wa te ti fe ma gbo ale ni eti agba o isegun bile ni to se agba tero fun ye ni alaji agba baba la nu woni kin so woni kin so mo woni kin salu barika baba ro awon to nsele kaakiri aye la npapo ta fi nso bi duniya sere fun yin lori eto gbogbo ogbon te ba se nko e ma fi pamo si apa osi ke le ba fi ko elomi sunday akoji ade lo nke yin ele nbe o number ile ise to ran wa ni se ti ani a ma so ko si ma jo yin gbo ati pe gbogbo nte ba ri de mu nbe ko se lanfani number is ilowo ile ise na eni ti o si gbe ni alaji agba baba la no 08063 970829 se ranti omo ile badagre kan to ra le si cemetery nibi ti an se ku si lori bere kan to wa ni cemetery yi opolopo oku ni ati si sori ile nu ni an ba tabe fun ni nbe se nja yepe to se fa awon mo nle lo ta fun wipe won o lobe mo awon egan se ti gbabe won o lobe mo looto sugbon won oku kan ti wa mi odun mewa odun ma ndogun ogun odun ti an ti se cemetery ta n so na iba ti won mo san be ti an wuge roko wugba wu awo wukoko baba asasun ni a ba fi tape won fun 60 by kene kan won se atale fun okunrin ta n so ye won ba le o ra cemetery lowo won won fi ropon won ponro won gbe document kan lewo re won ni ko ti wo bo ni a ba gbowo ribiribi lowo re won ra le tan won be se n ja pe yepe atoko ta se won ba fe kan o fili gbogbo le oku ti n be labe le n ko wu won o kan fe kan fili won oja kota oja grafo ko se foundation ile kankan be o ohun to se ni pe o fokuta o te gbogbo e bonu awon sare ohun ni an kuku ni an se kini ni an ba kan kere ori re en to se n se lori ibe ni pe entamoto mọ̀pọ̀rọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́ àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú èbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tọ́jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ń gbọ̀ bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn

0: ta kojo lu kodo ise owo awon ara bi tin somo ologo domo lofoni
1: o ya tete
0: to eni tolorun ko kokoro itusile
1: le lowo
0: alhaji agba baba ala no spiritual
1: okunrin dan dan
0: eyi ke iya isan ara
1: o sese bere tabi olojo pipe
0: promisan fe
1: asiri bibo
0: eyonu ebi awon agba
1: baba ala nu kaju e
0: eyonu agba
1: ko senti oye ko ni lowo
0: contractors oloselu
1: n lo fun interview
0: eyonu agba lu koja be
1: awon kan ba di alhaji agba
0: tori adi tun ti yo
1: oja re otani
0: o fe gbomojo oyun iju asiri bibo
1: atude asina
0: o ya lodo eni ti alafiran
1: e ma pade baba laanu alhaji agba
0: lojojo wednesday
1: thursday ati friday nilu akure
0: nla fe junction
1: so folo kada pe
0: ile baba laanu
1: idi mango loki ogba lo nlo
0: saturday and sunday
1: e le ri baba laanu
0: nina god plaza opposite alafia hotel
1: ojo
0: monday and tuesday
1: e ri baba laanu
0: ni bakusa street
1: opposite ile iya bakusa
0: ilu ore
1: telephone
0: 006 397 0829.
2: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀ ń gbọ́ ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì baba láàánú alhaji àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ ni tó sọ fún yín wípé alhaji àgbà baba láàánú ń bẹ ńbẹ kan ọ́ ń bẹ nígbà ń bẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ni ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákúrẹ́ olóyè mẹ̀kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji àgbà baba láàánú dódò lọ́sàn ó sọ lágbàdo lódòmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹ bèrè ilé ìyá bakusa tó wà ládùúgbò bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí baba láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo saturday àtọjọ́ sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza ní dojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti àkúrẹ́tẹ̀ dèlú ọ̀rẹ́ tó fi dèlú ọ̀wọ̀ kò síbi ti ọwọ́jà baba.

gbe o owo baba laanu funra won alaji agba owo ni o bo se fun ko yowo te ba fe bere aye o ni se wa se bala se bolo e pe alaji agba baba laanu lori number yi 08063 970829 08063 970829 won pikini kan ni iyonu agba lo mo ni awon alaye kan keke lori re iyonu agba lo ti mo n salaye npa re oni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se iyonu agba lo kan ti wa nile fun yin baba ti n ji ta ba n sun eje a ma gbadura kọlọ mọ jẹ kori olori ki won gba se wa se gbogbo ti eyan ba ni soro ko to ni iyonu agba loye lọwọ won salaye ti o gun mọ lori re tori awon aye te ri won ofe ka reru ka so afori eni aye ofe ka sise ka jere nbe aye o si fe ka kole bi pe ka sin kokoro ko ni aye o mo fe ka lomo laye leyin igbeyawo opolopo de woju omo aye o fe ki ara moto won o ti e fe ka ni promotion lenu ise bi pe ka wa ran akikan ni ẹ wà rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyà yìí gan mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú agbà ló kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọ́nú fún yín ẹni tọ́lọ́ ń bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lo ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọ́nú ayé ń lórí gbà lẹ́yìn bá sì rí ìyọ́nú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè ìdí nìyí tí alhaji agba baba laanu tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn ilé ètò ọ̀hún kí lọ́ọ́ sì dálé lórí àkọlé wo lè afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú agba ló wọ́n ní agbélu agàló agàló gàràgà kọjẹ́ ká mọ bí ayé ń rè ọ̀rọ̀ ẹ̀yọ́nú agba ló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ọ́bá àtijọ́ ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ̀, ó sì ti díù fún. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ Olúwa ọba, ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ kò pé kí wọ́n fò ń tẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀, kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí. Ọyẹ̀ká wò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí, finú hàn wọ́n, ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyé láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú àlá.

0: Aji agba lori 08063 970829 08063 970829. Mo se n salaye nipa iyonu agba lo fun yin. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹlẹ, wọ́n pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbà ló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí Alhaji àgbà tó ṣe ń bọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbà ló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọmọ wọn ó dé, wọn mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ Alhaji àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbà ló tẹ̀ nílò, nítorí pé olórí jorí làwa ẹ̀dá, ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjòyé bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ Alhaji àgbà bàbá aláàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbà ló lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì géyá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan, ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó, ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ Alhaji àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan, báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò, ẹgbẹ́ nọ́mbà Alhaji àgbà ìwọ náà tètè kàn sí wọn léni, má jẹ́ kó pẹ́ jò, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829 08063 970829. Ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹdàkùn kò lè dìdí kò lè dìṣù, ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ lófoni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dáindáin.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mọ́mí sàn fè.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú.
2: Oyún ìjọ àṣírí bíbọ̀.
3: Àtúndì àṣínà.
2: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran.
3: Ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà.
2: Lọ́jọ́jọ́ Wednesday,
3: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
2: Ńlá fẹ́ jọ
3: sọ fọlọ́kadà pé
2: ilé bàbá aláàánú.
3: Ìdí mango lókè ọgbà ló ń lọ.
2: Saturday and Sunday.
3: Ẹ lè rí bàbá aláàánú.
2: Nina God Plaza opposite Àlàáfíà Hotel.
3: Ìlú àwọ̀.
2: Ọjọ́ Monday and Tuesday.
3: Ẹ rí bàbá aláàánú.
2: Ní Bakusa Street
3: opposite ilé ìyá Bakusa.
2: Ìlú ọ̀rẹ́.
3: Telephone
2: 006 397 0829.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mò ń gbádùn àdàbà.
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Ó ń gbádùn àdàbà.
9: Gbogbo wa là ń gbádùn àdàbà.
10: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
11: It's about to go down.
12: Aww. My love, wetin happen?
13: Before I marry you, the TV where you promise, the fridge nko, where dey? Washing machine nko, will I be using my hands to wash clothes in 2026?
12: Cancel this wedding.
14: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
12: CDK?
14: Yes, so I dey pay small small. Fridge, washing machine, even solar system. Now CDK.
13: So all those things don't already dey house?
14: Abba, since last month.
13: Pastor, continue the wedding.
15: Stress yourself.
14: Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today.
16: Visit us at Danko Plaza, at Jilosun, beside Ulu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707 484 3351.
17: CDCare! Pay small, small!
5: níbíbí.
6: Ìyá wa pàtàkì kan ti lọ nílẹ̀ yóò di gbére.
7: Màmá wa Madam Esther Ọlátúnjí Wáre ní Ayoko mà ló lọ sí rin àjò mímọ́ o.
8: Ó rajà tán ó sì tajà tán ó jíṣẹ́ olódùmọ̀rẹ̀ kó tó wá padà sọ́dọ̀ ọba tó rán.
7: On the 28th of March 2026 yìí.
8: Ń lọ wá juwọ́ sí gbogbo tọmọtẹ́bí rẹ̀ kó dìgbà.
17: Jerusalem tọrùn orí mi ìlú mi.
18: Tọ́sí ọjọ́ kẹfà oṣù 6th of August
19: 4 PM
18: in the Christian Wake ní Wáre compound.
19: Òdegbèrè ìbàkà ọ̀kà àkókò.
18: Ọjọ́ Friday 7 by 9 AM
19: ní Foreigner Service ní the African Church ọ̀kà àkókò province.
18: Ìyẹ Christ Cathedral ìbàkà ọ̀kà.
19: Lẹ́yìn èyí sì ni reception yóò wá lọ balẹ̀ Kasabua.
18: Ní Christ Primary School.
19: Màmá wa Esther Ọlátúnjí Wáre.
18: Ní Ayoko.
19: Ẹni tó lo 105 years.
18: Ọmọ àbẹ̀jọyọ̀ ọmọ alágógó àjẹlù gbinigbini ní ṣọ́ọ̀ṣì. Ẹ bá mi kì í.
20: Iye mi o, ọmọ Ayoko lè rìn ṣọjà.
18: Bẹ́ẹ̀ni.
20: Ọmọ Alégúngún kan ní Kànyọ́gbà.
18: Ògáre.
20: Ọmọ Amúnkẹ́kẹ́ tábìrin rẹ̀. Iye mi o, ọ̀nà gbogbo.
18: Ọ̀dọ̀ rẹ̀ bùbú Ààrẹ ibẹ̀ lolúkayọ̀dé.
19: Olórí ká fọ́nrin rẹ̀ lórúkọ gbogbo ọmọ àtẹ̀bí pé.
18: Wọ́n ló dàárọ̀ abiyamọ àtàtà.

0: òkè ògún ọwọ
1: ọmalúgbòròkọ naisa
0: ọmalúgbòròkọ
1: adagunyọyọ
0: ọmalúgbòròkọ yẹrú mẹyú
1: agbára ògbòròkọ
0: ògbòrò ní paroko sí akínlàbí
1: akínlàbí run múche ó múche kókó chẹ
0: aya malúpẹmẹ
1: ajọdan agbòsanra
0: aya malúpẹmẹ
1: eri dúpẹmẹ naja
0: aya malúpẹmẹ
1: ọmachugbẹ chai yoro
0: aya malúpẹmẹ
1: apagbo
0: wẹrú
1: mabuhun jẹ
0: ọma èrè wà yídà
1: ọmalúrere àwòdù rara
0: ọkàn baba ti wa ọkàn baba ti wa
1: ọkàn kí baba ti wa
0: wọn mú popo má lẹ rẹbẹrẹbẹ
1: wọn kín
0: ọlọfẹ déjì ọkọ hun
1: ọma jíngbẹ dalẹ ya
0: ọma ruwo dọfẹ lásì
1: ọma máa ja dẹ gbẹlẹ sọgọdẹ gbẹ wa
0: ọma lípẹtẹ sí yọgun lè ya ewo
1: gbẹmú léere má ja ere o
0: aláwo rẹ bẹ ti yẹ
1: gbẹmú gbà tẹ
0: dagodẹ o
1: ó dìgò mú ọjà
0: iwájú ẹsan
1: lẹyìn ẹsan
0: ọma má ma sùn gbàgbẹ gẹgẹdẹ
1: ọ̀ngọ
0: ọma ẹ turi toko o
1: èmi
0: aya
1: ọma ẹ
0: mrs ọláyínká aya james ìbídàpọ̀ ojúmọ jọbẹ
1: òun fi
0: dọba òun mú òkú
1: iyọkọ òun
0: kéde o
2: padà má lọ síbẹ̀ yẹn o marketing office adabẹ fm ni wọn wá number one lawa ilé gogoro tó wà lẹgbẹẹ a division police station ọba adéṣidà road nílùú àkúrẹ ó dẹ tún lè pe marketing manager sórí 08030414344 ronke sórí 07035295755 tàbí grace sórí 08032474686 ibẹ̀ gangan ló wà yẹn.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Dem say monkey smart na because e train near. But now monkey will jump pass the eye they quick see.
6: Don't call me auntie.
5: This Big Brother Ninja season 11 go hot pass pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
7: Yes sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge the decoder. Make you not for miss anything, no. All the gas goes they show for Go TV channel 49. You still feel follow happenings with Go TV stream if you day road. Headline sponsor Bet Power. Go TV. Love it.
8: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀ wá

bákún alábẹ́là pè gbọ́dọ̀ bákún ìran ọmọ ẹ̀ láké sí ọ̀rọ̀ ìlera ẹni kì í ṣohun tá a dérí mọ́lé la fi gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó mọ̀nà bàbá ń gánà tọ́pẹ̀ èèyàn mọ̀ sí bàbá kéré wa ohun abínibí yàtọ̀ sẹ́ni tó lọ́kọ̀ nítorí iṣẹ́ ìdílé wa ni mo fi mọ ti fún tẹ̀dọ̀ ewé àtegbò láti fi ṣe ìtọ́jú ẹ̀dá àkọ́kọ́ ìbéèrè tó yẹ ká máa béèrè ni pé kí ló ń ṣe mí gan kí ló ń tó ṣokùnfà kó tó kan ọ̀nà wo la ó gbà ṣètọ́jú ẹ̀ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè máa ṣe ni ká sì máa rí àpẹẹrẹ tó jọra wọn lè ò fi gbọ́dọ̀ lo oògùn ẹ̀tẹ̀ láti fi wo làpálàpá iṣẹ́ ìwádìí wa lórí ewé àtegbò ló jẹ́ àmọ́ pàtàkì àyẹ̀wò ká ṣàyẹ̀wò fún ni ká sì mọ̀nà àátọ̀ yàtọ̀ sí pé ká lè ewé àtegbò ilẹ̀ Ghana ká lo tilẹ̀ Yorùbá ọ̀pọ̀ orílẹ̀-èdè ni mo ti ṣèwádìí kíkún lórí ewé àtegbò wọn àti ọ̀nà tá à ń gbà lò láti fi ṣe ìtọ́jú ọmọnìyàn ọ̀pọ̀ pàtàkì lára ìṣòro tẹ́dà ń dojúkọ ni là ń retí èrè ìgbéyàwó ká ṣe ìgbéyàwó ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá ọdún mẹ́jọ ká máa retí èrè ìgbéyàwó lọ́pọ̀ ìgbà wọ́n lè máa di ẹ̀bí ẹ̀ lóbìnrin lórí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò sóhun tí ò lè fà á o ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀ ná 081-64-122-777 081-64-122-777 àdójúkọ Continental Guest House nílùú Àkúrẹ́ ni mo wà ẹbẹ̀rẹ̀ bàbá ń gánà bàbá kéré wa àìsàn ìbálòpọ̀ ń ṣe àkóbá púpọ̀ fọmọkùnrin bẹ́ẹ̀ ló ń ṣe àkóbá fọmọbìnrin bí àìsàn ìbálòpọ̀ bá pẹ́ lára ọkùnrin o lè mú kó má lè ṣe déédéé pẹ̀lú olólùfẹ́ rẹ̀ o lè má ní agbára láti ṣètò ẹ̀ mọ́ o lè mú kí àtọ̀ lẹ tàbí kí àtọ̀ sàn bí ọ̀rọ̀ bá wá rí báyìí ewé àtegbò là á lò bọ́rọ̀ bá wá rí báyìí ewé àtegbò ń bẹ tí yóò mú gbogbo padà bọ̀ sípò tá ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bí àìsàn ìbálòpọ̀ yìí bá pẹ́ lára obìnrin o lè fa kí inú máa déédéé robìnrin kí nǹkan àlejò má ṣe déédéé tàbí kí àwọ̀ rẹ̀ ó máa change obìnrin bá wá ń ṣe àkíyèsí pé inú déédéé wú tó bá yá yóò sì tún lọ sílẹ̀ àbó ti di pé nǹkan yí kiri nísàlẹ̀ inú obìnrin tó lè fa ara títa àbí ara yíyún wípé o lè wọ́sápá abílẹ̀mí ó tún dọ̀la ó tún wọ́sápá bòmíì béèyàn ò bá tì débi tó lọ kì í dúró o bàbá ń gánà bàbá kéré wà wà ládojúkọ Continental Guest House Àkúrẹ́ ẹ̀pẹ́ 081-64-122-777 081-64-122-777 bó bá ti di pé àyẹ ẹni já ká máa mí lókè nílẹ̀ kí nǹkan bọ́ sílẹ̀ káyẹ ni ó déédéé já pè ọ̀rọ̀ fi àmójútó ẹni bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ kẹ́dà ó dórí ìbùsùn ká ti sùn ó dẹ́kẹ́ ẹlòmíà wà lórí ìbùsùn wákàtí méjì wákàtí mẹ́ta kò tí ì ní rórun sun bẹ́lòmíì bá sùn ó lè jí lóru ṣe ẹ̀yọ́ tó ẹ̀mẹrin ẹ̀ márùn-ún iṣan ara ló gbé ẹ̀jẹ̀ yí kara tí ò sì gbọdọ̀ ní ìṣòro kó má di pé

fẹ́ máa jágeere lẹ́nu mọ́. Bàbá ń gánà, bàbá kiri wà wà fún wa ní sẹpẹ́. Ládojúkọ Continental Guest House, Àkúrẹ́, ẹ máa pe 081-64-122-777. Ohun tí ń jẹ́ ọmọkùnrin lohun tó ń bẹ nísàlẹ̀, a kì í fọwọ́ yẹpẹrẹ mú. Ẹrù obìnrin tí wọ́n pé wọn kì í fẹ́ lé wọn kúrò nídìí ẹrù ẹ̀ ni o, ló fi jẹ́ pé bí wọn ọkùnrin bá ti ń rí i pé láì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ eré, àyà rẹ ti bẹ̀rẹ̀ sí ní já pìpìpì, ìwọ wá ṣe tán, obìnrin rẹ ń péṣó ti tán nìyẹn. Tètè mójútó ara rẹ o, ẹrù wọn ò ní dẹrù ẹlẹ́rù. Ewé àtegbò ń bẹ tí yóò fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù, tara rẹ yóò sì dá ṣáká. Tí wọn náà lè tọkùnrin wa kọ̀délẹ̀ lérí, ìtìjú ni o, kí nǹkan agbára ọmọkùnrin ó kéré jọjú orí rẹ̀ lọ, ó lọ́nà táwọn bàbá wa ń gbà mójú.

0: láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fún òtúfẹ́ tẹ̀mí kìí ṣe ti bàbá kéré wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 08164122777.
0: Bàbá kéré wà wà pé mi débẹ̀.
2: For number one radio. Adaba FM. 88.9 Akuru.

0: My fault.
1: ADABA.
2: Kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
3: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
2: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
2: Èló ni àwọn solar system yìí.
3: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn báyìí tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tá a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ aláwọ̀ ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
2: Láìṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹni tó bá ní ìdí solar freezer.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó wà lọ́dọ̀ yín.
3: Ó wà nílé iṣẹ́ wa.
2: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
3: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Ìtọ́ wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá ti kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ kàn sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọ́dá, ẹ sì máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, A-Frames Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ńkọ́.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Ẹ jẹ́ a tún múlẹ̀ kan sí.
3: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrùn.
4: Wẹ́pà!
2: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Pọ́bánbárì ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn.

0: ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá, ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí, wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń duta náà ni, bó o ti sọ léṣì náà ni, o tún ti gbé edé lónìí àbí. Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ kanra tèmi mọ́ o.
0: Jẹ́ ń tún ajá ẹ sí, bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi, ṣùgbọ́n níbo o gan lèmi gan ó ti rí ìkórè rà báyìí, kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
0: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o, jẹ́ ń dán wo, kémi náà ò gbìyànjú ẹ̀, torí dán wo báyìí, olóbì ọ̀kẹ́rẹ́.
0: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kò kọ́ ẹ̀ báyè olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
0: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lò ń tẹ̀ gbà.
2: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ìdábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ ìdábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ eré han ara ẹ̀. Ọ̀rọ̀ eré ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó, kẹ́ ẹ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè là máa jẹ́ o, àní ṣàṣedànù.
3: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó, onítòmáàtì àti ata. Àgbẹ̀ oníkòkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé, iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Ó tún lọ́ọ̀rìn, gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited, àwọn ni wọ́n ń ṣe ìkórè.
4: Wọ́n tún bẹ̀rẹ̀, n ò lè ṣe aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo. Mo ṣẹ̀ mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
7: Abba ajọ́ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
8: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń

0: àkókò yóò dùn kò lárinrin ojúlówó ni àwọn àṣà wa àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́ bẹ́ẹ̀ sì ni páálí eagle original aromatic schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀ páálí eagle schnapps majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà eagle aromatic schnapps eagle original aromatic schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà intercontinental distillers limited ló ń ṣe kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún má mu àmupara eagle original aromatic schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a

0: tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè gbọ́ àgbádùn lórí ètò ara ò lebi látàárọ̀ ẹ kú iṣẹ́ o, ọba òkè ò fún gbogbo àlérè. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣe ràn wá, ilé iṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú tí wọ́n fi tewé te gbòó táyé ṣe. Àwọn ló ní nkìn púpọ̀, wọ́n ní kí n kórí adé alákànjé, wọ́n ní kí n kíjòye. Wọ́n ní àlàáfíà wa kò ní de fi àfíà, wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọkùnrin. Ẹyin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀ wá sí méje bí kò ṣe pé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ pẹ̀ kẹ́ lò. Ọ̀nà tá a gbègbà tá a fi ní jì sófin ayé. Ayé wa ò ní dà bákan bákan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ̀kọ́ ilé ń bẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́, nọ́mbà tó wà gbala iléeṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú. Ẹ pe bàbá sórí 08063 970829. 08063 970829.

0: olókòjò olókòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológodo ọmọ olófo ni.
1: Ó yá tètè.
0: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
1: Lé lọ́wọ́.
0: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
1: Ọkùnrin dandan.
0: Èyíkéyìí àìsàn ara.
1: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
0: Promisan faith.
1: Àṣírí bíbò.
0: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
1: Bàbá aláàánú kájú ẹ̀.
0: Ẹ̀yọ́nú
1: àgbàlú. Kò
0: sẹ́ni
1: tí
0: òye
1: kó
0: oyún ìjú àṣírí bíbò
1: àtúndì àṣínà
0: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
1: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
0: lọ́jọ́jọ́ Wednesday
1: Thursday àti Friday nílùú Àkúrẹ́
0: ńlá fẹ́jọ́
1: sọ fọ́lọ́kadà pé
0: ilé bàbá aláàánú
1: ìdí mango lókè ọgbà ló ń lọ
0: Saturday and Sunday
1: ẹ lè rí bàbá aláàánú
0: nínà God Plaza opposite Àlàáfíà Hotel
1: ìlú àwọ̀jọ Monday and Tuesday
0: ẹ rí bàbá aláàánú
1: ní Bakusa Street
0: opposite ilé ìyá Bakusa
1: ìlú ọ̀rẹ́
0: telephone
1: 006 397 0829.
2: Ẹ dáwà ìwò ni a ṣe. Ọmọ ara
3: yẹ. Mo kí ẹ káàbọ̀ padà wá.

ta ba fe gboro ara wa gba nle aye gbogbo bi owo ta ba fe fese toko lohun o gba fun wa won pikini kan ni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye npa re o ni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin baba ti n ji ta ba n sun eje a ma gbadura kọlọ mọ jẹ kori olori ki won gba se wa se odigba ti eyan ba ni soro ko to ni iyonu agbalo yi lọwọ won salaye ti o gun mọ lori re tori awon aye te ri won ofe kare ru ka so afori eni aye ofe ka sise ka jere nbe aye o si fe ka kole bi pe ka sin kokoro ko ni aye omo fe ka lomo laye leyin igbeyawo opolopo ni woju omo aye ofe ki ara moto won o ti e fe ka ni promotion lenu ise bi pe ka wa ran akikan ni e wa ri gbogbo nta nla akoja nile duniya yi gan mo fe so fun yin pe nje e mo wipe eyan nilo eyonu agbalo kini won pe leyonu gan fun ara re kin kon salaye nipa iyonu fun yin eni tolorun ba yonu si ona re o giya o n gbogbo to ba si dawole yo mo lo siwaju ni ko ni wa seyin e ba n gbo wipe enikan lo enikan ta o se ta enikan lo o n kan o n sileko eyonu aye n lori gba eyan ba si ri iyonu olohun ko yato si taye okan naa ni aye ani kari ile aye kari gbe ta ba n be loke rope kari duniya yi ka ilogba re ìdí nìyí tí alhaji àgbà baba láàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn ilé ètò ọhún kìlọ sí ìdálé lórí àkọlé wọlé afẹtọ náà ni ẹyọnu agbàló wọn ní agbélo agàló agàló gàràgà kọjẹ ká mọ bí ayé ń rè ọrọ ẹyọnu agbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ àbáwọn ilé iṣẹ awakọ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bí àbá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ba lásídẹ̀nsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà àkọsọ wá sẹ́ni tí ò kọ Yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Ó wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bí tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn pè kí ní jẹ́ ìyọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ìyọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n nígbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu eréde òru àti jíjù bẹ́ẹ̀ lọ. Pé èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dá ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọyé ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ sìkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tó yẹ kọ́mọ kọ́mọ ní òye àti gòkè àgbà kó sì mọ lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run. Ayé wa ń tafà látòkòkò ọmọ wa mọ̀ èyí ti ń ṣe mọ́ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tó ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọmọ adẹni tí ń fún ọ lése. Ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ̀la bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dẹ́nìyàn. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrátì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú. Ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: Bàbá kábìlà mi àwòrán ọ̀la mi jòlólò.
0: Ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ńbẹ̀ kan ọ̀nbẹ̀ nígbà ńbẹ̀ láwò ìrọ̀lọ́bàdé ìlú àkọ́kọ́ ní ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ní ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyábàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ ẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lówó ọ̀dọ̀ Aláàjì àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn Aláàjì àgbà ọwọ́ ẹ̀ ni ó bọ́ sí fóun kó yòówù tẹ́ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Aláàjì àgbà bàbá aláàánú lórí nọ́mbà yìí 08060 6397 0829 ẹṣẹ́ púpọ̀ yìí tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀n náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jù nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ fún má bu ara ẹ̀ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wá gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fìyọ́nú àgbàló tó fi ń tó ogun ayé ẹ̀ ní sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nọ́mbà bàbá nìyí lẹ́ẹ̀kan sí 08063 970829 ẹ̀ṣẹ́ púpọ̀.
2: Òun wa náà ń ta fún kò lè di bí kò lè di ṣú ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn títí ayérayé kò lè já.
3: Otakojo Olukodo iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófo ní.
4: ó yá tètè
3: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
4: lé lọ́wọ́
3: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
4: ọkùnrin dandan
3: èyíkéyìí àìsàn ara.
4: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
3: promise and faith
4: àṣírí bíbò
3: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
4: bàbá aláàánú kájú ẹ̀.
3: ìyọnú
4: àgbàlú
3: kòsẹ́ntì òyẹ
4: ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
4: ó já lọ́dọ̀ ẹni tí àlàfinrán
3: ẹ máa pàdé bàbá aláàánú Aláàjì àgbà
4: lọ́jọ́jọ́ Wednesday
3: Thursday àti Friday nílùú Àkúrẹ́
4: ńlá fẹ́jọ́
3: sọ fọlọ́kadà pé
4: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
4: Saturday and Sunday
3: ẹ lè rí bàbá aláàánú
4: ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel
3: ìlú ọ̀wọ̀
4: ọjọ́ Monday and Tuesday
3: ẹ rí bàbá aláàánú
4: ní Bàkùsà Street
3: opposite ilé ìyá Bàkùsà
4: ìlú ọ̀rẹ́
3: telephone
4: 0063970829
5: Mo ń gbádùn àdàbà.
6: Ó ń gbádùn àdàbà.
7: Gbogbo wa là ń gbádùn àdàbà.
8: Ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú kún sí òní. Nítorí ìgbà àti ṣe ojú rere sí i. Ní tòótọ́, àkókò náà dé. Ètò àkókò àánú lógorí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
9: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
10: Hallelujah.
11: Ọjọ́ àánú ńlá.
10: Yes, sir.
11: Ọjọ́rú ọjọ́ tí Ọlọ́run máa ń pín àánú fún àwọn èèyàn rẹ̀. Níbo lẹ wà nígboro? Níbo lẹ wà tẹ ti ń gbọ́rọ̀ yìí? Ẹ̀yin tí ẹ wà nílùú Èbó.
9: Àánú la nígbà. Ìṣe pé adọ́gbọ́n sí. Ìṣe pé ṣe la ṣe àwọn kankan tó tayọ tẹlòmí. A sùn sí ọ̀run. Ayé náà la jọ sùn sí. Ọjà kan náà là ń ná. Omi kan náà là ń mú. Ohun gbogbo tí ń ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ náà ní ṣẹlẹ̀ sí wa. Ṣùgbọ́n àánú gbé wa ró. Ẹ ṣe jẹ́ àdúpẹ́ ọba tó ṣàánú wa.
11: Ẹ jẹ́ ká yín jọ yin Ọlọ́run.
12: Mo yin ológo. Mo yin ológo. Ibi tẹ́sìn mi dé, mo mọ̀ pé.

0: Olúwa láàárọ̀ yìí mo bẹ̀ ọ́ gbogbo ẹni tá a jọ pàdé lórí ìlà káàkiri àgbáyé ọlọ́run tó jẹ́ oṣùn láyọ̀ tó jẹ́ ojí níṣẹ́gun ni mo bẹ̀ sí ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù. Wọn ni fi ọ tọrọ.
1: Amen Jesu.
0: Wọn ni pin ọmọwọ.
1: Amen.
0: Wọn ni pin ọmọwọ.
1: Amen.
0: Wọn ni pin àwọn ọmọ rẹ mọwọ.
1: Amen.
0: Ojú ẹsìn òní rọ̀lẹ́ ọlọ́run.
1: Amen Jesu.
0: Ìpín rẹ ò ní bọ́ sọ́wọ́ ọlọ́wọ́.
1: Amen.
0: Ìjókòó rẹ ò ní dìtẹ́ lórí.
1: Amen.
0: Fáìlì ayọ̀ rẹ wọn ni gbé pamọ́.
1: Amen Jesu.
0: Ẹni jókòó lé ọmọlẹ́nu ayé mi iná fàtú.
1: Amen.
0: Ẹni ń fi òkùnkùn wádìí rẹ kiri kó pàdé ìbínú ọlọ́run.
1: Amen.
0: Ẹni tọ nǹkan lá tó sọ̀rọ̀ òdì sí àkọ́bí rẹ kí o náà padà.
1: Amen.
0: Mo ṣí o náà kúrò lórí rẹ.
1: Amen Jesu.
0: Ìwọ tí ara ni lọ́wọ́lọ́wọ́ ọfà yẹn jáde lára rẹ.
1: Amen.
0: Ọfà yẹn jáde lára rẹ.
1: Amen.
0: Ọfà yẹn jáde lára rẹ.
1: Amen.
0: Asọ ni mo tó sọ àìdí ọ̀rẹ́ rẹ. Ọ̀run pin yín yá.
1: Amen Jesu.
0: Ọ̀run pin yín yá.
1: Amen.
0: Gbogbo ẹni o bá lókè tó lòun ni jẹ́ o dúró ńbẹ. Lórúkọ Jésù ọ̀run ọjà bọ̀.
1: Amen.
0: Gbogbo ẹni tó wá bọ̀ lókè tó ní àbí bọ̀ bá jábọ̀ fóun. Lórúkọ Jésù kò ní rí ṣe o.
1: Amen.
0: Mo ní kò ní rí ṣe.
1: Amen.
0: Agbára tí wọ́n fi ní gba ara rẹ dá ó yá gbàgbára náà.
1: Amen.
0: Ó yá gbàgbára náà.
1: Amen.
0: Agbára tí ò ní jẹ́ kí tàn rẹ ó tán. Lórúkọ Jésù ó yá gbà o.
1: Amen.
0: Ó yá gbà o.
1: Amen.
0: Àkílọ́dé ó yá gbà o.
1: Amen.
0: Agbára tó máa sọ ọmọ rẹ di ìtàn tí kì í tán ó yá kágbára náà wọnú ọmọ rẹ. Ẹkún tó ń sun lọ́wọ́lọ́wọ́ kó padà kó dẹ̀rín.
1: Amen.
0: Wọ́n ló ń sunkún gbọ́ ẹkún yẹn dẹ̀rín.
1: Amen.
0: Gbogbo ibi tí ẹ ti ń sunkún ni mo dojúkọ báyìí ẹkún yẹn dẹ̀rín.
1: Amen.
0: Bàbá mi oníṣègùn ńlá ó yá kó tẹsẹ̀ bọ̀ ọ̀rọ̀ náà.
1: Amen.
0: Tẹsẹ̀ bọ̀ ọ̀rọ̀ náà.
1: Amen.
0: Tẹsẹ̀ bọ̀ ọ̀rọ̀ náà.
1: Amen.
0: Tẹsẹ̀ bọ̀ ọ̀rọ̀ náà.
1: Amen.
0: Tẹsẹ̀ bọ̀ ọ̀rọ̀ náà.
1: Amen.
0: O ṣe gbàdúrà ohun tí kì í rọrùn ní ìran wa.
1: Ohun tí kì í rọrùn ní ìran wa.
0: Fi rọ èmi lọ́rùn.
1: Fi rọ èmi lọ́rùn.
0: Nípa má jẹ̀mú àánú.
1: Nípa má jẹ̀mú àánú.
0: Ẹ sọ́dàdúrà.
1: Ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ohun tí ò rọrùn ní ìran wa.
0: Ohun tí kì í rọrùn àti ìṣù. Nínú ìran tí èmi ti jáde wá.
1: Nípa má jẹ̀mú àánú. Ẹ jẹ́ kó rọrùn fún èmi o. Ohun tí wọ́n fìnira ṣe ní ìran tí mo ti jáde wá.
0: Ohun tí kì í rọrùn fún
1: wọn nínú ilé wa. Jésù ẹ fi àṣẹ ìrọ̀rùn báyìí mi lo níbi tí wọ́n ti nira ibi tó ti ń fi nira ṣe ohun dodo nínú ìran tí mo ti jáde wá ní orúkọ Jésù ẹ mú mi fi ìrọ̀rùn ṣe ní orúkọ Jésù ẹ fi májẹ̀mú ìrọ̀rùn bá mi lo ní orúkọ Jésù Kristì ohun tí wọ́n fi nira ṣe nínú ìran tí mo ti ṣẹ̀ wá ní orúkọ Jésù ẹ mú mi fi ìrọ̀rùn ṣe o.
0: O ṣe sọ fún Ọlọ́run ìwọ ọfà máa kú díẹ̀ díẹ̀.
1: Ìwọ ọfà máa kú díẹ̀ díẹ̀.
0: Kí ló ń ṣe lára mi?
1: Kí ló ń ṣe lára mi?
0: Jáde.
1: Jáde.
0: Ẹ lè jáde ọfà máa kú díẹ̀ díẹ̀.
1: Lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ìwọ ọfà máa kú díẹ̀ díẹ̀. Kí ló ń ṣe lára mi?
0: Oya
1: jáde. Jáde. Jáde. Jáde.
0: Jáde. Jáde.
1: Ọfà máa kú díẹ̀ díẹ̀. Ọfà tó ń pa mí lọ díẹ̀ díẹ̀ nínú àgọ́ ara mi. Kí ló ń dúró ṣe níbẹ̀? Àjòjì sani ìwọ jẹ́. Mo pa á ní àṣẹ. Oya jáde.
0: Ọfà máa kú díẹ̀ díẹ̀.
1: Àgọ́ ara mi tẹ́ḿpìlì olúwa ni. Kí ni ìwọ
0: Ake iná gé dànù.
1: Ake iná gé dànù.
0: Adua.
1: Ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ọwọ́ tó ń fi oúnjẹ ibojì bọ́ mi. Ake iná gé dànù. Gé dànù. Gé dànù. Gé dànù.
0: Ọwọ́ òkùnkùn èyí
1: tó ń fi oúnjẹ ibojì bọ́ mi tó ń fi oúnjẹ ibojì bọ́ àwọn ọmọ mi. Ní orúkọ Jésù ake iná o ó yá gé dànù. Ní òwúrọ̀ yìí
0: ọwọ́
1: tó ń fi oúnjẹ ibojì bọ́ mi lójú oorun mo pa á ní àṣẹ. Ake iná ó yá gé dànù.
0: O ní lo children are heritage of the Lord. Ọmọ ni ìní Olúwa. Psalm 127:3. So gbogbo àgàn ó ní ọmọ ni ìní Olúwa. So children are heritage. Ọmọ ni ìní Olúwa. Ọmọ inú sì lé eré rẹ̀. Bí ọ̀fà tírí lé ọwọ́ alágbára. So kò sí ẹni tó gbọ́dọ̀ yàgàn ló ń sọhun. Tí bàbá rẹ tó bá ní ọmọ nìní Olúwa, Ọlọ́run sì jẹ́ bàbá tiẹ̀. Tí bàbá wa ní nǹkan tí ò nílé fún ọ, tó bẹ́ẹ̀ fi dá ọlágara ni. O ní for thou, O God, has heard my vow. Thou has given me the heritage of those that fear thy name. Psalm 61:5. Fún mi ní ìpín àwọn tó bẹ̀rù orúkọ rẹ̀. Nígbà tá a dé Psalm 16:6. Ó ní àwọn ti ta bọ́ sí ọwọ́ mi tó dára. Èmi ní ogún rere. Now, nǹkan kẹta tí mo fẹ́ sọ fún ọ pé àbí ọmọ ìpín yẹn ni. First Peter 2:9. The time services are be obeyed. Ipin yen bo tin bo laye lati die re ipin fun o. Si en to wa saye t'Olorun die re fun. On to lo da laye re. O di dokita ti gbogbo aye obo. O di engineer ti gbogbo aye bo. O di pastor ti gbogbo aye bo ike. O di woli ti gbogbo aye bo ike. O so fun ni Jeremiah chapter 1 verse 4 to 5. Ni lati nu ya re mo ti yan bi woli. Mo ti pe o. Won bi Jesu won ni se oba ni o ni be ni. O ni didi mo fi waye nu. Ipin ati be si olara. A da o be ni. Won be lowo Paul. Okay, any only a walk point, Mofira, or Mobi be Rome to me. Only I be me bed. One can come what I be your bed. A one wants for a sorrow, a one want to well at the lay on you, one be one bed, me only coil loom, be cacato bag by loom by. A one want to elo me to bang babble, we am up one big babble, where I be bed, natural talent, raw talent in me. I want sorrow, you told me bag barrow, mobile, I am up where I be co sorrow, I be bed, and me or a quality. Ti ko ni fi kan pe meji yomo so ni abi be ni oga sa awon kan kan wa ta bi mo idinu ogbodo waye ofo ogbodo waye asan mo de so fun o pe ohun ta ni ipin re ta so won o le so nu ari so oni ni pa onje ife onje pupo o lo so ipin en won lo wa gbadura titi o wa ask for kun wa ko de ri la ninu Hebrew 12:16-17 eleketa ko to le je ti you must claim it ewo number 27 ngba na ni awon mo bi selofadi omo Efere omo Gilead omo Makiri omo Manasseh ti idile Manasseh omo Joseph won wa won yi si le oruko awon omo birin re Mala Noa Ogla Mika ati Tisa marun ni won omo birin Selofadi won ti gbo itan won si duro niwaju Moses ati niwaju Eliasa Alfa ti niwaju awon olori ati gbogbo ijo li enu ona go ajo wi pe baba wa kuli ageju ko si ninu egbe awon ti o ko ara won jopo si Oluwa ninu egbe Kora sumo ku ninu ese ara re ko si li omokunrin e a se ti oruko baba wa yo fi pare kuro ninu idile nitori ko lomokunrin fun wa ni ile ni laarin awon arakunrin baba wa Moses si mu oran na lo so tori Olorun lo so pe ki obirin mo ni ipin pe okunrin nikan nikan ma fun ni ipin so ti eniyan ba ku to ba je pe mo obirin nikan lo bi bi Philip evangelist won lo bi omo obirin ti gbo won so tele ti o bi omo okunrin kankan gbogbo pin won gbogbo pin family yen wa lo gbe felomi tori pe ko bi omo mi so ohun to tin chele asani Olorun lo fun won lo fin yen awon obirin selofadi marun awon wa yari ni number 27 gbogbo omo Olorun lo e ko mo number yi won yari won wa lo ba Moses pe nten don we ori ti wa ni kan ti sele ah sese be si gbe placard aluta ti bere ti pe gidi ni won lo ba Moses woli wa yi ofin jawuja ku ipada ni baba ti wa ku ba ko sese kora ko dite ko gbogun ti ranse Olorun eyan dada ni e wa nitori pe ko bi omo kunrin de bi awon omo marun se ba wa la loju ta lenu ta le sore topo lo wa pe e wa nso fun wa pe eni gbogun baba fun wa ah nigba won ni Moses de wa lo ba Olorun Moses si mu oran won wa siwaju Oluwa e wa wo nto Olorun so ni verse 7 awon mo benin Selofadi so riri Olorun lo so fe Oluwa si fi fun Moses pe ni verse 6 verse 7 awon mo benin Selofadi so riri nitoto fun won ni ile ni kan laarin awon arakunrin baba won ki o si je ile ni ti baba won o tu e ki baba won ni ko koja si odo ile ni baba won ko koja sodo won ni ojo na lasiti e wa wo verse 8 oni ki won ki o si so fun awon Israel pe bi okunrin kan ba ku ti ko si le omokunrin nje ki eyin ki o se ki ile ni re ki o koja si odo awon obirin re bi ohun ba si le omobirin nje ki eyin ki o fi ile ni re fun awon arakunrin re sa Oluwa wa so di ofin latojo na lo pe gbogbo eni to ba ti ku ti o ba ti bimo ki won fun obirin won ni ile ni babe abi ti o ba bimo rara nikan to gbe ipin yen bo si na tawon omo Selofadi ninu number 27 yi ti won ba ke ti won ba wa claim to je to you must claim what rightly belong you must go and claim it, you know. Psalm 2 verse 7 and Psalm 2 verse 8. Ask of me, and I'll give to you hidden for your inheritance. Uttermost of the possession. Ask of me. Bere lowo mi. Ma fi le oba fun oni ipin. Ma fi le oba fun oni ipin. I will give hidden for your inheritance. Uttermost part of the heart. Opin le aye bi oro. Ma fun opinmo. Ohun to saju ni pe bere. So you must claim what belong to you. Wa claim we. Oluwa ipin mi lele. Ipin mi lele. Ipin mi lele. Beni. Ipin alaafia wa. Ipin oro wa. Ipin emi gigun wa. Ipin oju rere wa. Ipin ogo wa. A fe ja ija gidi o. Eto n so pe oni titi disin e o beere. E beere titi ayo yin yo fi kun. Ohun to ma beere tawon omo Selofadi o ba lo ba Mose. Bawo na se gba kamu ya nu. Pe se bi e. Se bi tan lu yi won e kuku fobirin ni nkan bi baba re o ba ti bokunrin ti wa lo ba wa. Amo ni ti baba o wa o fi bokunrin. Boya baba yen gan ronuku ni pe ohun bokunrin. awon me bossi boro won loja won de fun won ni ipin won won tun wa ri ija yen ja fun awon obirin mi ni gbogbo ile israeli pe gbogbo won ni kon ma gba ipin enikan sha mi ipin tun won fun won ni ran re ri iwo ni wa kokko gba
2: amen
0: o ni ewo iya solomoni oloja ologbe adele omo e lori o ni obirin to ja to gbe adele omo e lori ni iya solomoni e gbogbo yen na ja fun ipin awon omo re idinu irin ajo ayan mo ti de ba ni ndo eyan rondo ondo boys high school a ma lo ni september 5 o je saturday ago meje si mejila ni idimoge ni ondo ondo boys high school a ma lo ni ondo
1: eyan ara akure oluwa tun ikotas ibe lo nlo ni along liberty hospital ni off ijoka road ni ilu akure gbo saturday ago mewa si meji sunday de je ago mejo si ago mokanle
0: agbara olohun wa ri gba mu
2: amen
0: o sami wa ri gba
2: amen
0: o sami wa ri gba
2: amen
0: aye oni ri omo
2: amen
0: won ni ja o si o
2: amen
0: yo si da fun
2: amen
0: jesus oluwa
2: amen
0: now alale bai alale ni mo sure wakati kan kawo yan to sun ohun anu ni won pe o wole re ko to sun ko gba won adua kan awon tin fun won lo nje loju orun won ri pe oni nanu lala lori facebook won na fe gba won adua agba sun o fe ko le joli emi mo ja omo alale lale ni ko connect lori facebook peter deni olopoku on facebook I can't type where ni peter adeni olopoku on facebook tajuma ma gbadura wakati kan eyin to fe lo lori youtube mercy monday tv on youtube ibele ti riwa
1: mo gbadura fun ni ojoru ire oru fun
2: amen
1: o tin jade lo o ni fese
2: ko amen
1: o tin ja fun ipin re olohun mo fun
2: amen
1: awon mo won re tin ja fun ipin won yo mo ti won
2: lo amen
1: aisan se ipin re ko jade lara re
2: amen
1: iko jiji se ipin re ko jade lara
2: amen
0: lagbara olohun ti e ma sese
2: amen
0: ti e ma sese
2: amen
0: ade ri gba mu
2: amen
0: oju oni ti
2: amen
0: be lo ma ri
2: amen
0: jesus lo awon
2: amen
3: eto akoko anu ni e sese gbo ton yen lati ile ise iranse love of christ chapel international baba wa adeni olopo oku ni won fi onje mi bo wa anu olorun ko ni fi gbogbo wa sile ti e ba fe ba wa soro tabi e fe adura ati igbani nimoran counseling e pe ero ibani soro yi 0201-889-9999 0201-889-9999 ki olorun ki o bukun fun yin Jesu Loluwa.
4: Oh, number one radio.
5: Radio.
4: Adaba FM.
5: Adaba FM.
4: 88.9. Akure.
6: Akure.
7: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.

0: ó dinú akíjù. Níbi tí ìyá àgbà tọ́jú.
1: Lórúkọ Jésù.
0: Ògo rẹ pamọ́ sí.
1: Yẹ́sà.
0: Ó yẹ jáde mbẹ.
1: Jésù.
0: Edward Delica.
1: Yẹ́sà.
0: Mo wọnú jùkú-jùkú àṣẹ.
1: Lórúkọ Jésù.
0: Igbá ayé.
1: Yẹ́sà.
0: Tí wọ́n fi dí ògo rẹ mọ́lẹ̀.
1: Kábíyèsí.
0: Báyìí lọ́lú ọ̀wí.
1: Yẹ́sà.
0: Ó yẹ kó fọ́.
1: Jésù. Yẹ́sà.
0: Wọ́n rẹ̀ mi sí ọ.
1: Kábíyèsí.
0: Ṣé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀?
1: Bẹ́ẹ̀ ẹ
0: máa kígbe.
1: Yẹ́sà.
0: Àsàsí ìyá àgbà.
1: Àsàsí ìyá àgbà. Kábíyèsí. Yẹ́sà.
0: Mi rú bà.
1: Jésù.
0: Sọ pé àsàsí ìyá àgbà.
1: Àsàsí ìyá àgbà.
0: Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́.
1: Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́.
0: Ẹ fò jáde.
1: Ẹ fò jáde.
0: Ibi ẹ bá rí ẹwọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹgbẹ́ ẹsẹ̀ nílẹ̀.
1: Ẹgbẹ́ ẹsẹ̀.
0: Àsàsí ìyá àgbà.
1: Àsàsí ìyá àgbà.
0: Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́.
1: Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́.
0: Ẹ fò jáde.
1: Ẹ fò jáde.
0: Oyè oyè oyè oyè.
1: Lórúkọ Jésù.
0: Mo lẹ́kọ̀ọ́
1: rẹ̀. Àsàsí ìyá àgbà. Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́. Ẹ fò jáde. Yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. Ẹ jára. Ẹ jára. Jara. Jara.
0: Jésù. Olúwa wa. Jésù. Olúwa wa.
1: Yẹ́sà.
0: Bíbọ̀ dáyẹ ṣe ń gbàdúrà. Inú ti ń bí ìyá àgbà yẹn.
1: Kábíyèsí.
0: Ìyá àgbà yẹn náà ti ń tú iná dá. Ṣùgbọ́n.
1: Yẹ́sà.
0: Bó ti ń túná dá. Ọ̀tọ̀ lorúkọ tó ń dá létí mi.
1: Jésù. Kábíyèsí.
0: Ó ń dá orúkọ ọ̀tọ̀. Ní etí mi.
1: Yẹ́sà.
0: Mo gbóhùn Olúwa.
1: Yẹ́sà.
0: Tó ní agbára.
1: Kábíyèsí.
0: Ìwọ ń fi ìtara gbàdúrà níbí.
1: Yẹ́sà.
0: Ìyá àgbà ń bá mi jà nínú ẹ̀mí. Ó wí pé.
1: Jésù.
0: Àdùlàtífù ò ní bọ́ lọ́wọ́ òun. Ta ní jẹ́ Làtífù? Ìwọ ló tún jẹ́ Làtífù? Ìwọ ló tún jẹ́ Àtàndá?
1: Yẹ́sà.
0: Ọmọ Táíwò. Wọ́n kọ́ sínú igbá.
1: Jésù.
0: Tí wọ́n di ọmọ.
1: Yẹ́sà. Kábíyèsí.
0: Àṣẹ ẹnu mi dà.
1: Lórúkọ Jésù.
0: Orúkọ Jésù.
1: Yẹ́sà.
0: Orúkọ tó ju gbogbo orúkọ lọ.
1: Bẹ́ẹ̀ni
0: o. Ó sọ pé ó wọ.
1: Yẹ́sà.
0: Àjẹ́wọ́ ó wọlé.
1: Bẹ́ẹ̀ni.
0: A ti fún wa lórúkọ kan.
1: Yẹ́sà.
0: Tó ju gbogbo orúkọ lọ.
1: Bẹ́ẹ̀ni
0: o. Ó ní orúkọ Jésù.
1: Yẹ́sà.
0: Kí gbogbo ẹkún ọmọ wọlé. Mo kéde ní orúkọ Jésù.
1: Lórúkọ Jésù.
0: Ìwọ ìyá àgbà yìí.
1: Yẹ́sà.
0: Ó fa ọ̀run bà.
1: Níjẹ́.
0: Ẹgbẹ́ ẹsẹ̀ nílẹ̀.
1: Ó jẹ́ gbé ẹsẹ̀.
0: Ẹgbẹ́ ẹsẹ̀ nílẹ̀. Ẹ máa fò sókè.
1: Yẹ́sà.
0: Tó ti ṣe tán.
1: Mo ṣe tán.
0: Àránsí ìyá àgbà.
1: Àránsí ìyá àgbà. Kábíyèsí.
0: Bí ẹsẹ̀ sókè. Àránsí ìyá àgbà.
1: Àránsí ìyá àgbà.
0: Tó ń takò gbogbo tí mo fẹ́ jẹ́ láyé.
1: Tó ń takò gbogbo tí mo fẹ́ jẹ́ láyé.
0: Jáde.
1: Jáde.
0: Wà á ní jáde lọ pa ìyá àgbà.
1: Jáde lọ pa ìyá àgbà.
0: Ṣọgbọ́n tí mo wí.
1: Yẹ́sà.
0: Sọ pé àránsí ìyá àgbà.
1: Àránsí ìyá àgbà.
0: Tó ń takò tí mo wáyé wá jẹ́.
1: Tó ń takò tí mo wáyé wá jẹ́.
0: Jáde lọ pa ìyá àgbà.
1: Jáde lọ pa ìyá àgbà.
0: Oyè oyè oyè oyè.
1: Lórúkọ Jésù. Ẹ bẹ́ẹ̀ bá o. Àránsí ìyá àgbà. Tó ń takò tí mo wáyé wá jẹ́. Jáde lọ pa ìyá àgbà. Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Jara! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it!
0: Yes, sir. On the Losa Yagba.
1: Yes, sir.
0: Monkey, I'm going to

0: ẹsẹ̀ ògbèjì.
1: Ẹ bá ń pàṣẹ ẹsẹ̀ ògbèjì.
0: Kí ni mo pè é?
1: Ẹ̀yà gẹ́lù ìlú olúwa. Ẹ bá ń pàṣẹ ẹsẹ̀ ògbèjì.
0: Ẹ máa kígbe tẹ̀lé mi o.
1: Iyẹ sọ.
0: Sọ pé ìyá àgbà tí ò jẹ lọ.
1: Ìyá àgbà tí ò jẹ lọ.
0: Ìyá àgbà.
1: Ìyá àgbà.
0: Ẹ máa kígbe pẹ̀lú ìbínú ni o.
1: Iyẹ sọ.
0: Ìyá àgbà.
1: Ìyá àgbà.
0: Tó yọ ẹsì kí lára mi.
1: Tó yọ ẹsì kí lára mi.
0: Ágẹ́lì ìbínú o.
1: Ágẹ́lì ìbínú o.
0: Ágẹ́lì ìbínú olúwa o.
1: Ágẹ́lì ìbínú olúwa o.
0: Ìpàṣẹsẹ ògbèjì.
1: Ìpàṣẹsẹ ògbèjì.
0: Ṣé o ti ṣetán?
1: Iyẹ sọ.
0: Ó yà náwó rẹ sí pẹpẹ.
1: Ó jẹ́ náwó.
0: Ángẹ́lì mi ti ń ṣiṣẹ́.
1: Iyẹ sọ.
0: Èlé gédé rúbìà.
1: Iyẹ sọ.
0: Mo fẹ́ ṣiṣẹ́ ọ̀sán kíákíá. Ángẹ́lì yẹn wí pé. Àwọn tó ń fẹ́ tú sílẹ̀ pọ̀.
1: Iyẹ sọ.
0: Ẹ máa fọ sókè. Ṣé o ti ṣetán?
1: Mo ṣetán.
0: Àmì ni kò ṣe.
1: Iyẹ sọ.
0: Ìyá àgbà yẹn gba ìdá.
1: Jésù.
0: Irú àmì wo lo ṣe
1: yìí? Ṣé
0: o lè ṣe àmì méje?
1: Yes sir.
0: Ìyá àgbà.
1: Lórúkọ Jésù.
0: Ilé bàbá rẹ.
1: Lórúkọ Jésù.
0: Ìyá àgbà.
1: Lórúkọ Jésù.
0: Ilé ìyá rẹ.
1: Lórúkọ Jésù.
0: Ìyá àgbà.
1: Lórúkọ Jésù.
0: Ibi tó ti lọ́kọ.
1: Lórúkọ Jésù.
0: Ìyá àgbà. Ibi tó ti níyà.
1: Lórúkọ Jésù.
0: Ìwọ tó fọ sókè
1: yìí. Yes sir.
0: Báyìí ló lúwa wí.
1: Yes sir.
0: Ó yẹ gba yìí dà.
1: Ní lórúkọ Jésù.
0: Ṣé o lè ké?
1: Yes sir.
0: Ẹ máa fọ sókè. Sọ pé agbádá ìyá àgbà.
1: Agbádá ìyá àgbà. Kábíyèsí o.
0: Ẹ máa fọ sókè.
1: Yes sir.
0: Sọ pé ìró ìmùlẹ̀ ìyá àgbà.
1: Ìró ìmùlẹ̀ ìyá àgbà.
0: Tá a fi bògo mi mọ́lẹ̀.
1: Tá a fi bògo mi mọ́lẹ̀.
0: Ẹ fọ sókè kí gbé gírígírí o. Sọ pé ẹ̀yà.
1: Ẹ̀yà.
0: Sọ pé agbádá ìyá àgbà.
1: Agbádá ìyá àgbà.
0: Ìró ìmùlẹ̀ ìyá àgbà.
1: Ìró ìmùlẹ̀ ìyá àgbà.
0: Tá a fi borí mi mọ́lẹ̀.
1: Tá a fi borí mi mọ́lẹ̀.
0: Tó lórí òfin rí mi.
1: Tó lórí òfin rí mi.
0: Ẹ̀yà.
1: Ẹ̀yà.
0: Ṣé wàá dẹ̀lé gbà?
1: Má gbà débẹ̀.
0: Àǹtí ẹ̀yin lẹ làdúrà yìí.
1: Iyẹ sà.
0: Aṣọ yẹn ń yà báyìí báyìí.
1: Mi jẹ́.
0: Mo kéde tinátiná.
1: Lórúkọ Jésù.
0: Aṣọ ìbòjú ẹlẹyẹ.
1: Lórúkọ Jésù.
0: Tí wọ́n fi bù ẹ́ jọgọjọgọ.
1: Lórúkọ Jésù.
0: Ó yá kó máa yá. Kó máa yá. Kó máa yá. Kó máa yá. Kó máa yá.
2: Bàbá kí lọ́ lọ́ọ́ ṣe.
3: Orúkọ mi ni Adénìkè Áìndì. Mo bá lọ́run ṣe nínú ayé mi. Ọmọ mi àkọ́kọ́ ló fi tírápù. Ẹlẹ́ẹ̀kejì náà mo fò náà tírápù. Báyìí tó ṣe kẹta, òun náà wá ti ń múra. Ìjákulẹ̀ wá wáyé lórí ẹ̀. Mo fi ní máa tún tọ́ Ọlọ́run òkùnkùn wá síbí lónìí. Pé mo mọ̀ pé yóò ṣiṣẹ́ yìí láṣẹ pé ló jẹ́ kí n wá.
2: Òru
3: wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè mi. Ọlọ́run òkùnkùn mo dúpẹ́. Iṣẹ́ mi rẹ àti iṣẹ́ ìyanu nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, torí wọ́n ti lọ Kánádà làwọn méjèèjì wà. Ẹgbẹ́ náà wọ́n ti tòwé àbúrò.
2: Wọ́n ti tòwé àbúrò.
3: Ìjákulẹ̀ wa mo rí màá
2: jẹ́ padà
3: wa. Ìwọ́n yá ẹ̀ tí ìwà dúpẹ́ mi ni o ti jẹ́ kí tiẹ̀ náà ṣe é ṣe.
2: Torí ẹ̀ tí ìwà dúpẹ́ o.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀yin wo lẹ́wọ̀. Oh my God.
1: Yes.
2: Àánú gbé lọ Kánádà. Ọmọ kejì náà tún tún gbé lọ Kánádà. Ìkẹta. Ọwọ́ apá kẹta tó tiẹ̀. Ó wá rí ìjákulẹ̀ pàdé. Màmá. Ẹ pàtẹ́ ń fúnra yín. Ìgbà tó lọ́rùn okò tó ṣe iṣẹ́ ìyanu ńlá ìfòyín. Màmá. Ṣé ibi ìjìnà sílé ṣàlẹ̀?
3: Ó jiná o.
2: Mo láìpẹ́ lè jẹ́ pé ó yẹ kún lẹ̀. Máa yí kápá.
1: Yes.
2: Ilé púpọ̀ ló ń yà.
1: Yes.
2: My God. Ṣé fẹ́ kí kẹta ó lọ?
3: Náà ni o.
2: Ẹ fẹ́ kó lọ.
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó wà lọ́hùn yẹn? Àwọn náà fẹ́ fa ìkẹta lọ.
3: Bẹ́ẹ̀ni o.
2: Àánú dẹ̀ fọ báwọn ọmọ yìí láàrin oṣù mẹ́ta. Ẹnu wo lo ti ní ibi bí ká tóòjì ojú bẹ̀? Láàrin ọ̀sẹ̀ mẹ́ta.
1: Àdàlú ayé o.
2: Àánú fa ẹ lọ ìlú ọ̀yọ́. Màmá.
3: Ta.
2: Ẹ máa ṣe kankan fún mi.
3: Máa ṣe o.
2: Ẹ máa pe ọmọ yín. Màá ní kan pa. Ẹ sọ fún pé ìkẹta tá fẹ́ mú lọ ìlú òyìnbó yẹn. Wọ́n ti lè ná owó.
3: Bẹ́ẹ̀ ti náwó.
2: Wọ́n ti náwó.
3: Bẹ́ẹ̀ni.
2: Tí ìbá ṣe àánú láàrin oṣù mẹ́ta. Ìkíní lọ.
1: Kejì lọ.
2: Ó yá aláàánú tí ìkíní pàdé.
1: Yes sir.
2: Ló tún ní kán mú kejì rẹ̀. Aláàánú yẹn tún ní ẹ̀ lọ mú kẹta wá.
1: Bẹ́ẹ̀ ṣe.
2: Aláàánú tí ò ní

0: àwọn pé gbogbo ẹrù rẹ kà bẹ fẹ.
1: Màmá olúwa ló ti pẹ́ pẹ́ àwọn ọmọ tó lọ ìlú òyìnbó yìí tí wọ́n pàdé àánú yìí. Olúwa sọ fún mi pé òkùnkùn fì wọ́n làkàlàkà.
2: Bẹ́ẹ̀ni
1: o,
2: kò sí nǹkan kan mọ́, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òkoto. Ó gbà mí, èmi gan tí mi rẹ̀ ní ṣe mí náà àánú mọ́ gan. Àánú ti ń fọhùn torí tẹ́lẹ̀ tí n bá ń bọ̀ wá pàdé wọ́n mọ́ ń yá mi lówó ni. Mo ti ń dúpẹ́ kí n gbà láti kọ́ ní mọ́mí ẹ̀ gba 10,000. Mo ti lè jẹun lọ́wọ́ ara mi. Ìjà títa àwọn ọmọ ni mò ń jà tẹ́lẹ̀ tí mò ń sá títí sá sọ̀. Mo sá mọ̀ pa àánú òkoto fọhùn ayé wọn. Lórí ìlérò rẹ̀ tó kọ síta tí mi sì lọ rí. Ọlọ́run ó sì bó ṣe kí n rinsẹ̀ lọ màá lọ. Mo gbà pé Ọlọ́run orí ọ̀pọ̀ tó ṣiṣẹ́ ìyanu
1: máa yọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn mọ̀, kò sí ìjọba lọ́wọ́ ń sáré kiri torí ọmọ. Àánú dẹ̀ padà jáde lódidi lára òróró. My God, aláàánú tó wọ ìdílé mọ̀mọ́ yìí.
0: Orúkọ Jésù.
1: Tó bá ìyá ìgbé ẹrù yìí.
0: Ayérayé o.
1: My God.
0: Àbẹ̀ṣe.
1: Màmá, mo rí ìran o, ìyá sí kí n sọ̀rọ̀.
2: Ẹ sọ̀rọ̀ ẹ sọ́, ó mọ̀ pàṣírí ogun tó ń yà mí náà ló fẹ́ tún.
1: Olúwa wí pé. Kí ló dé tí ọmọ kẹta rí ìjákulẹ̀?
2: Mo ní báyà ìgbọràn mi.
1: Àìgbọràn yín kì í ṣòro. Sẹ́mọ̀dì.
2: Ìmọ̀ o.
1: Ìdí ni pé lóòótọ́ ó dá kí èèyàn kó sọ ẹ̀rí àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n irú màmá yìí ṣé wọ́n ní fóònù ńlá ẹ̀ dá mi lóhùn. Ìyá yóò lè ní fóònù ńlá. Ó ní gan só lè ọpírẹ́tì rẹ̀. Báwo ni ó ṣe sẹ́ndì ìkọ́dì pé mo fẹ́ sọ ẹ̀rí o? Ìyẹn jẹ́ nọmba 1. Nọmba 2, kì í ṣe torí àìwá sọ ẹ̀rí lọmọ yẹn fi rí ìjákulẹ̀. Màmá, olúwa ní ẹnu yín ò bù.
2: Báyà mà ẹ̀gbọ́n mi tí mo sọ fún náà ni o.
1: Ara tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀.
0: Ara ẹni.
1: Ìdí ìsọ̀rọ̀. Àkọ́kọ́ ni pé ẹ̀gbọ́n ọlọ́dẹ ni ìrànjẹ́lì yẹn sí ilé màmá mi o. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ẹnu màmá ti fẹ́ mìsì ángẹ́lì yẹn báyìí.
2: Olúwa darí jù mí.
1: Ọlọ́run ti darí jù ní àṣírí ṣe tú báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ká lè tètè tré síbi tí nǹkan ti wá. Olúwa wí pé. Ìkíní lọ, ìkejì lọ. Olúwa sọ fún mi pé ẹyin àti ẹ̀gbọ́n yín bíi 5-6 ni yín.
2: Bẹ́ẹ̀ni.
1: Kò sí tí ẹ kì í sọ fún.
2: Kò sí o.
1: Gbogbo kẹlẹ máa ń sọ fún ẹ̀gbọ́n yín yẹn.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìyẹn lè da. Ẹyin lẹ lọ tójú àwọn ọmọ yín pé aláàánú kan olú náà mọ̀ mí lọ lóyìnbó ìkíní ìkejì. Ó tún fẹ́ mú kẹta. Ó tún lóun máa padà wá mú mi. Ẹ sọ bí àbẹ́ ẹ sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀kọ́lọ̀ ń dárí jì kọ́ o. Ìyá ẹni tó jẹ́ ẹ̀gbọ́n yín. Ẹ jẹ́ ń bèrè béèrè lọ́wọ́ yín. Èwo lọ́sọ̀rí ìrẹ́nu gbogbo ọmọ tẹ̀gbọ́n yín bí?
2: Kò sí. Kò sí o.
1: Kò sí màmá.
2: Ní ọdún mẹ́ta mo fi máwọn gan sọ́dọ̀.
1: Ọdún mẹ́ta.
2: Mo fi mú wọn sọ́dọ̀.
1: Lẹ́fún àti yín sọ́dọ̀.
2: Àti lásìbọn rẹ̀.
1: Ẹ ń fún wọn lóúnjẹ. Àjùmọ̀ bí ọ̀kan ta àánú sẹ̀. Ẹ fọ́kẹ̀. Alájọ́bíwo ló ń ṣe mí.
0: Alájọ́bíwo ló ń ṣe mí.
1: Mo sọ kẹ̀sọ́ bí ẹ̀yáwé.
0: Ẹ̀yáwé.
1: Ẹ fọ́kẹ̀. Kí ló mú yín dọ̀kọ̀ yìí? Sọ pé alájọ́bíwo ló dè mí.
0: Alájọ́bíwo ló dè mí o.
1: Alájọ́bíwo ló dá mi bọ̀.
0: Alájọ́bíwo ló dá mi bọ̀.
1: Alájọ́bíwo ló dá àánú padà.
0: Alájọ́bíwo ló dá àánú padà.
1: Ẹ̀yáwé. Màmá.
2: Sá.
1: Ìyá yẹn ti sá eré gan o. Kódà ní ẹ̀bá sọ́ra. Ibi ẹ ti ru àwọn ọmọ yín dé. Àwọn méjèèjì tó wà ní Canada yẹn lè wálé o.
2: Àgbogbo ọ̀run ṣàánú mi. Ní májèwọ́n rìpọ́ọ̀tì wọn wá létí àṣàánú mi.
1: Wọ́n lè dìpọ́ọ̀tì
2: wọn bàbá. Àǹtí mi nìkan náà mo sọ gbogbo àṣírí mi fún.
1: Àǹtí yín nìkan lè sọ fún.
2: Òní mo sọ fún ọ pé ọmọ ìyá mi ni o.
1: Ọmọ ìyá. Ó dá màmá.
2: Ṣé
1: ṣe lè rìn ìrìn abiyamọ?
2: Màá rìn o.
1: Ẹ bá ti lè rìn ìrìn abiyamọ títọ́.
2: Màá rìn.
1: Olúwa ní kí ìyá yìí lọ sun ẹkún kó jẹ́ kí omi jẹ́ rẹ̀ kó kan sí oríta mẹ́ta kìíní. Kó lọ oríta mẹ́ta kejì. Kó jẹ́ kó omi jẹ́ rẹ̀ ó kán
0: lẹ̀mẹ́.
1: Kó lọ oríta mẹ́ta kẹta. Kó jẹ́ omi jẹ́ rẹ̀ ó kán
0: lẹ̀mẹ́.
1: Ẹbọ tó ń gbé lọ sí ọ̀nà mẹ́ta nítorí rẹ̀. Àkọ́kọ́. Wọ́n fẹ́ fi báyé ìtìkẹta tó fẹ́ tíráàbù jẹ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ìkejì.
0: Yẹ́sà.
1: Wọ́n fẹ́ fi kọ ẹ̀yìn olóore yẹn sí àwọn ọmọ méjèèjì tó wà lọ́rùn.
0: Kódà
1: olóore yẹn lè ti àwọn méjèèjì mọ́lé nílùú òyìnbó bẹ́ẹ̀ni kúrò wọn mọ́mọ́
0: ìdániwáyé
1: ṣùgbọ́n mo kéde mà
0: jésù
1: màmá mo gbúdọ̀ rí yín bí lọ́la o
2: máa wà
1: pẹ̀lú yẹ̀pẹ̀ yẹn
2: o máa wà o
1: mo fi ọlọ́run múra tí n bá lè fojú kẹ̀yìn lọ́la àti yẹ̀pẹ̀ yẹn mi ò mọ iye owó tí ẹni yẹn fi gbé ẹbọ yẹn o mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ fi pẹ̀lú ẹbọ yẹn o àdàbí tó mi jẹ yóò bá kẹ́ sórí ìta yẹn o iṣẹ́ yẹn máa bàjẹ́ ẹ jágbe mẹ́nìkan sọ pé fàyà olólù ọmọ tí bẹ́ẹ̀ lu òyìnbó
0: bẹ́ẹ̀
1: o bẹ́ẹ̀ dá wọn bọ́
0: láwọn
1: méjì àwọn tó wà lu òyìnbó tábátábá dé èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́lọ̀ tó ń jẹ́ èèyàn
0: ṣé
1: wọ́n lé fọ́mọ́ tí ẹ̀ lórí
0: fàdìdé
1: lédèrèdè kí lè jowú fún báyìí lolúwa wí
0: mo
1: gbẹ títí ń bọ̀ mi
0: kábẹ́sọ̀
1: ìlú
0: òró
1: ó máa lágbára
0: alágbára o
1: orí ìpàdé ọjọ́ àkọ́kọ́
0: kábẹ́sọ̀ lọ́rùn o
1: ẹgbẹ́ àwọn tó lọ tún sílẹ̀ sórí ọjọ́ kejì
0: yẹsọ
1: ló mi ìṣẹ̀
0: mama mi ṣe
1: wẹ́nẹ̀sì
0: wẹ́nẹ̀sì
1: àgọ́mìtì
0: méjì àárọ̀ ni o
1: ọjọ́ àlù ni
0: kábẹ́sọ̀ máa ṣe
1: gbogbo etí tí ó gbọ́ lórí afẹ́fẹ́
0: kábẹ́sọ̀ lọ́rùn
1: mo ń retí ẹ lóru
0: bẹ́ẹ̀ni sọ
1: ní ìjọ
0: ìjọ
1: mountain of solution
0: mountain of solution
1: bible assembly
0: bible assembly
1: níwájú lai muhammed
0: wájú lai muhammed ni o
1: bọ̀dẹ́dìwé
0: bọ̀dẹ́dìwé kábẹ́sọ̀ lọ́rùn
1: o bá sọ fọlọ́ kadà
0: ó yẹsọ
1: ibi tí òkòtò ti ń ṣe pàdé
0: ó máa bí ẹdẹ bẹ́ẹ̀
1: ẹnìkan ń bẹ lábẹ́ òun
0: lábẹ́sọ̀ lọ́rùn
1: ìyanu kan ń bọ̀ lọ́nà
0: jésù
1: tó ń bá jọ sàmì
0: jésù
1: ó gbólú ẹ lódidi
0: àbíjésù àbíjésù àbíjésù
1: ewu ẹ̀rí ìyá yẹn
0: kábẹ́sọ̀ lọ́rùn
1: àbá ọ̀pọ̀ ni
0: mo gbọ́ o
1: ó ní lọ́sẹ̀ ìfà wá
0: yẹsà
1: àwọn ọmọ rẹ̀
0: yẹsà
1: wọ́n máa ń fẹsẹ̀ ẹgbẹ́jọ́ láfi kiri
0: ní àná o bẹ́ẹ̀ ni bàbá mi
1: gbọ́ àdúgbò
0: bẹ́ẹ̀ ni sà
1: wọ́n ní sá
0: kábẹ́sọ̀
1: wọ́n lábọ̀
0: yẹsà
1: ṣùgbọ́n
0: lẹ́yìn
1: ẹ̀sà
0: sà
1: ọmọ kìíní pàdé aláàánú
0: kábẹ́sọ̀ lọ́rùn
1: ó mú lọ ìlú òyìnbó
0: ọlọ́run sọ́ni
1: aláàánú yẹn tún sọ pé
0: yẹsà
1: ò ń fẹ́ mú kejì ó tún mú ìkejì
0: aleluya
1: ó tún fẹ́ mú kẹta
0: bẹ́ẹ̀ ni sà
1: wípé ìwọ ìyá yìí
0: dandan ni o
1: ṣáàjẹ́ bọ́ bí ẹrù rẹ
0: kábíyèsí o
1: jẹ́ ń fa àwọn ọmọ rẹ lọ ìlú òyìnbó
0: yẹsà
1: abúlọmọ tó sàmì
0: yẹsà
1: aláàánú tí ó gbé gbogbo ọmọ ìlú òyìnbó yìí
0: orúkọ jésù
1: ó yẹ lọ pàdé wọn
0: ní jésù
1: tí ogun ìyáyọ bá ṣe
0: orúkọ jésù
1: alájọ bí ti bẹ níbi ọ̀rọ̀
0: rẹ orúkọ jésù
1: àràkọ pa
0: ní jésù
1: mi ò mọ bó ṣe máa ṣe
0: bẹ́ẹ̀ ni sà
1: bẹ́ẹ̀ ni o ìpàdé ọjọ́ kejì yìí
0: máa gbọ́dọ̀ kejì alágbára o
1: ẹ̀yin dẹ́ fún ẹ̀rí
0: ó yẹ sà
1: ó mọ̀ pé
0: bẹ́ẹ̀ ni
1: o ní ẹrù kan
0: kábíyèsí o
1: ẹrù
0: ẹrù
1: kí mo sọ
0: ẹrù
1: o ní ẹrù kan
0: tó bá lẹ́rù ká
1: tó wíwo
0: kábíyèsí ọlọ́run
1: tó nílò aláàánú
0: jésù
1: tí ó mọ̀ pé
0: ó yẹ sà
1: sọrí mo ti gbọ́ pàdé yìí
0: bẹ́ẹ̀ ni sà
1: mo gbọ́ ẹ̀rí ìyá yìí
0: kábíyèsí ọlọ́run
1: ẹ kí ìsínú ẹ̀rí yẹn
0: jésù
1: ẹ mọ tó ń pè ní
0: adániwáyé
1: o tó ń pè ní
0: yẹsà
1: àwọn tó ń rú ẹ bọ
0: káì
1: àwọn tó ń rú ẹ bọ
0: ọmọ tó mọ ẹ bọ rírù
1: o mọ
0: ajé ayé o
1: kò sí mi
0: yẹsà
1: mo lọ ìpàdé kan
0: kábíyèsí ọlọ́run
1: tá bá ti fi àdúrà kan
0: yẹsà
1: ẹni ìyá lọ fowó lẹ tá bá tún sọ tẹ́lẹ̀ kan
0: yẹsà
1: a tún fowó
0: a tún mọ́wọ́ jáde
1: tá bá tún sọ mí
0: yẹsà
1: a tún lọ fowó lẹ
0: a fowó yẹn lẹ́nu o
1: mi ò mọ tún mẹ
0: kábíyèsí o
1: ọ̀ǹtí
0: yẹsà
1: tí ìyanu kan rọ́ọ̀lù
0: káì
1: ó gba kọ́ńtíráàtì kan
0: yẹsà
1: kọ́ńtíráàtì yẹn
0: ayérayé o
1: ìbọwọ́sọ ẹ̀rí ẹ̀
0: kábíyèsí
1: ẹ̀rú bà mí
0: kábíyèsí o
1: ìlónú kọ́ńtíráàtì
0: àdániwáyé
1: $23 billion
0: kábíyèsí ọ̀rọ̀ náà
1: mo ní olúwa
0: yẹsà
1: ṣé bàbá yẹn parọ́ ni ṣé fẹ́ẹ̀kì lẹ́rí
0: ni yẹsà
1: olúwa ní rárá o
0: ayérayé
1: ó ní rárá o
0: $23 billion
1: ó ní torí pé
0: kábíyèsí o
1: òun olúwa fi onínú dídò
0: ọlọ́rẹ̀ tó sọ
1: kìí ṣẹni tó ń bọ lánàá
0: yẹsà
1: tó tún gbọ́ pé wọ́n ní ká sàn kankan tó ní
0: kábíyèsí o
1: ṣèbí mo ṣe kan lánàá
0: mo ṣe ṣe kata ni
1: ẹ wo mi ìlé ṣe mọ́ o
0: ara o
1: ọjọ́ bá ti bẹ̀rẹ̀ rẹ̀
0: kábíyèsí o
1: lọ́lọ́run á wò pé
0: tó ń ṣe rẹ̀ gan
1: ẹni yóò ṣí ara rẹ̀ má jẹ́ ń tẹ
0: yẹsà
1: má jẹ̀mú wípé
0: bẹ́ẹ̀ ni o
1: òun fẹ́ bá àwọn kan gbé ẹrù wọn ẹrù ọmọ wọn
0: ẹrù ọmọ wọn o
1: akadede sọ pé
0: kábíyèsí o
1: kọ́mọ rẹ máa bọ̀ nílùú òyìnbó òun fẹ́ ṣí ṣọ́ọ̀bù fọ́mọ
0: ẹ
1: òun fẹ́ rọmọ ẹ ní sùkú
0: jésù
1: òun fẹ́ mú wọn gẹlọ ìlú òyìnbó
0: adániwáyé o
1: aláàánú lámọ pé
0: bẹ́ẹ̀ ni
1: sọ ó yẹ lọ pàdé
0: ẹ ní jésù.
3: Toba ti gohun yi.
0: Dani o.
3: Toba ti fun yin la kan number.
0: Oh yes sir.
3: Je ko je iwo.
0: Ri pe o se o.
3: Lo koko ma se boye.
0: Deni akoko.
3: Yes sir.
0: Oh yes sir.
3: Lati 500 naira.
0: Deni sir.
3: Soke.
0: Lati 500 soke.
3: 500
0: naira.
3: 900.
0: Yes sir.
3: 1000
0: soke.
3: Deni sir.
0: Yes sir.
3: Ri pe o se o.
0: Meji o wale.
3: God bless you.
0: 500 soke.
3: Bebe, lati 500 soke.
4: E fun wa ni GTB.
5: GTB.
4: GTB.
5: GTB. 05 05 2 8 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8 1 0 05 05 2 8 7 5 7 5 1 8
3: Benny, sir.
1: 33 million.
3: Yes, sir.
1: Lance Lucy.
3: Osu Kanka.
1: Osu Kanka.
3: Benny, sir.
1: 33 million.
3: 33 million.
1: Oh, ti wonu manje mweri ya ye.
3: Adani wa yo.
1: Bipe mo fe ti radio ile ile.
3: Yes.
1: Owo ora radio ni mo gba o.
3: Benny, sir.
1: Owo radio ni mo gba o.
3: Oh, yes, sir.
1: Eyi te ba le se.
3: Ah.
1: Te bo eri ya ye.
3: Ah.
1: Ko to pejo me ti.
3: Oruko Jesu.
1: Ene kan ti ku peru omo re lo loyibo.
3: Ah, mi Jesu.
4: Fun won ni GTB.
3: GTB.
4: GTB.
3: GTB.
4: 05 25 25 28 25 18
3: GTB.
4: GTB ni o.
3: Olajide.
4: Olajide.
3: Sinayo.
4: Sinayo mi.
3: 05 25 25 28 25 18 Baba lo se ba ma se
1: aye ra ye Olorun
3: o gbudo je irorun
1: ah mi Jesu
3: ero
1: bani sa
3: ojo keji
1: ero
3: Wednesday
1: I go meet you
3: meji aro ni o
1: oju aluni
3: tabi se ma se
1: je ki fufu wa ninu aso
3: aso fufu je wa aso to wa o
1: ti blue ba le wa nbe na
3: bani sa
1: o ma da
3: o ye sa
1: o de da complete blue
3: ero
1: lori
3: yes sa
1: ma wo bo
3: wo bo
1: o su blue lawa
3: tabi se Olorun
1: o su blue
3: o ye sa
1: Osu kejo
3: fa
1: ni ete bere
3: bani sa
1: ibolowa
3: ibolowa
1: je ka so to wo
3: dide
1: koni blue
3: koni blue.

0: Car Forker.
1: Eddie ABA.
2: Eddie 9 Adapo.
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojú.

0: Orúkọ mi ni Akíndólé Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló invite wá sí program yìí láti ìlú Ìdànrè. So gba to invite mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà ilé kejì náà. Ọdún yìí náà ilé kẹta.
1: Mo láti 2016
0: mo ti ń kọ́lé mi lè parí ẹ̀. So ìgbà tí ìyàwó mi wá tọ́ wá ní mo ní mo like mo ní mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
1: Ọjọ́ yẹn náà.
0: Bàbá nígbà tí mo dé program yẹn, bàbá fún wa ní pure water oníká jókòó. Mo yẹ mu pure water yẹn, àyà mi kan clear bẹ́ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀ mi ò lè dúró. Mo bẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́ lẹ́yìn pé mi ò rí igi kan lẹ́yìn pé kò sówó. Ó kàn lọ ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáà bẹ̀ sí mi ó pọ̀
1: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
0: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So àwọn ìwà sọ pé wọ́n ní past wọ́n ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣe o kì í ṣe mi
1: o. Ó ti wá ní gbògbèrè owó báyìí.
0: Bàbá.

ẹ̀ka àlẹ́ o, mo dúpẹ́ o, ìpè yín pé mi o, èmi náà lẹ́rìí o, orúkọ mi ni Ọmọlọlá o, ìpè yín pé mi, mo dúpẹ́ o, ilẹ̀ tí mo ti fílẹ̀ láti 1984, Ọlọ́run ti bá mi kọ́ o, Ọlọ́run orí òkè ògo ti bá mi kọ́ o, mo ti kàn lónìí o, pẹ̀tẹ́sì ni mo tiẹ̀ tún fi kọ́, mo ti rò pé mi ò ní lè kọ́, torí pé mo ti lọ sí 80 years, but Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé, Ọlọ́run orí òkè ògo lòun dé, Ọlọ́run Samuel Ojo lòun dé sílé ayé mi, gbogbo nǹkan méjèèjì tí mo béèrè lọ́lọ́run ṣe fún mi. Mo ní mọ́tò tí mo ń lò látọdún 14, mo ní mo fẹ́ pààrọ̀ ẹ̀, Ọlọ́run pààrọ̀ ẹ̀ fún mi o, full option ló wà fún mi o, mo dúpẹ́ o, mo yan Ọlọ́run lógo o, mo tún ti kọ́ ilẹ̀ tí mo ti fílẹ̀ láti 1984, mo ti kọ́ o, pẹ̀tẹ́sì ni mo tún fi kọ́ o, mo ti kàn lénìí o, èmi ni mo kọ́ o, mo dúpẹ́ o, èmi náà ti lẹ́rìí o, ẹ ṣé o, ẹ ní fira yín ṣe ṣẹlòmíì o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fira yín ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fìyàwó yín ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní di wòlíì àtijọ́, ẹ ní di wòlíì àtijọ́ o, lágbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o, ẹ ṣé, mo dúpẹ́.

0: ti orúkọ mi sí wọn lọ́kàn.
1: My name is
0: Abayi. Àwọn tó fẹ́ lò
1: fún mi. Just want to use me.
0: But wọ́n tètè máa ń gbàgbé.
1: Abẹ́ ìdílé
0: kọjá bí i. Àbí sí ogun ìgbàgbé ń ja èmi.
1: Yàrá da bàtú lọ.
0: Ẹṣẹ́gun yẹn báyìí.
1: Conquer that bàtú náà.
0: Jẹ́ kí olóore rántí
1: mi. Lẹ́bẹ̀rẹ̀ bàtú rìmẹ́bà mi.
0: Àfikún gba
1: ooo. Mo ní kó bẹ́ẹ̀ tó.
0: Jẹ́ ká láàánú rántí mi.
1: Lẹ́sẹ̀ rìmẹ́bà mi.
0: Olúwa jẹ́ rírànlọ́wọ́.
1: Let me receive her
0: blood. Láti ibi gíga.
1: Láti tọ́.
0: Jẹ́ wọn rántí.
1: Láti ibi rìmẹ́bà.
0: Jẹ́
1: kán
0: rántí.
1: Jẹ́
0: fẹ́ lò fún ìyàwó
1: mi. Fọmọ wa
0: ẹ̀ rántí.
1: Rìmẹ́bà.
0: Lónìí ni o.
1: Gbogbo ẹgbẹ́.
0: Báyà dada wa sọ́dà. Bàbá mi ni mo. Àwọn tó fẹ́ lò. Olúwa jẹ́ wọn rántí. Olúwa jẹ́ wọn rántí. Ẹ rántí mo sí rere. Ẹ̀yin olóore rántí. Ẹ̀yin aláàánú rántí. Ẹ̀yin olùrànlọ́wọ́ rántí. Mo gbàdúrà.
1: I pray.
0: Olóore àtàlánú.
1: Bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ hẹ́pà.
0: Àtòlùrànlọ́wọ́ tó ní tumọ̀.
1: Dada mirifu.
0: Wọ́n rántí.
1: Ẹ jẹ́ orí mẹ́bàá
0: yìí. Ẹ gbàdúrà kẹta.
1: Tẹ́lẹ̀ nàbàtì.
0: Òmìnira tó ń lé olóore lára.
1: Tẹ́lẹ̀ tẹ̀sí náà hẹ́pà fún mi.
0: Iná gbé jáde.
1: Die by fire.
0: Lónìí ọjọ́ àná.
1: Today be the best.
0: Òmìnira ìbí.
1: Die giant.
0: Òmìnira burúkú
1: yìí. Die even giant.
0: Tó máa ń lé olóore.
1: Ṣé ti hẹ́pà ẹ̀wẹ̀?
0: Sori ogun yìí.
1: Dábàá tó sà.
0: Kò kí ń lé àwọn èèyàn lásán. Ìfìdájẹ́sọ̀nà kò dẹ̀ ní jẹ́ nkankan.
1: But nothing to show.
0: Hannibal yẹn mọ̀ṣẹ́
1: o. Bàbá ìsọ́jì
0: fún. Àwọn èèyàn lásán ló ń patronize.
1: Bàbá ìsọ́jì fún patronize.
0: Táwọn èèyàn lábá wá.
1: If they people come.
0: Wọ́n ní dúró.
1: They will not wait.
0: Òmìnira tó ń lé olóore.
1: Yàrá jẹ́ sí benefactors.
0: Jáde lára mi.
1: Yàrá tó fẹ́ bọ́ọ̀dì.
0: Wàá lọ tún lọ. Ẹ̀yin òmìnira.
1: You giant.
0: Tó ń lé aláàánú.
1: Jẹ́sí
0: benefactors. Iná lẹ jáde
1: báyà.
0: Ọjọ́ tó jáde lára mi bọ́ mọ.
1: Ìdé kí máa dọ̀bí àìlò.
0: Àní mo wọ aṣọ kan fọdún méje.
1: Àbújá lè gbé pọ̀ sẹ́mu yẹn
0: sá. Wòlíì.
1: Àṣẹ prọfẹ̀tì.
0: Tá a bá ti gbàdúrà tá a ṣe pàdé.
1: Àbọ̀ prẹ́ńdà àti
0: ìdáwìtì. Ẹ mo wà lórí òkè.
1: Àwọn ọ̀sán ni máa
0: ń tẹ̀lé. Àwọn èèyàn máa ń sọ fúnra wọn
1: kiri ni. People
0: will
1: be telling
0: each
1: other.
0: Wòlíì
1: yìí lẹ́bọ̀.
0: Ah, that
1: iṣẹ́
0: ni mo ṣe kì í jèrè.
1: Ìtọ́lí wọ̀ sí lọ́sí bẹ̀rẹ̀.
0: Ẹ gbé ara yín.
1: Lift your body.
0: Ogun tó mọ̀ ń jà wọ́n lé wa.
1: Wọ́n tún tà pa ẹ̀jẹ̀ ní my home.
0: Ó jẹ́ pé iṣẹ́ náà mo ń ṣe.
1: Ṣàlẹ́ ìjà mọ́ nílé
0: wọn. Wọn kì í jẹ́
1: yẹn. Ọ̀nà tó bẹ̀rẹ̀ bí.
0: Wà á máa kúrò wà á máa gbà.
1: Ìjọ bí ra
0: bí bẹ́ẹ̀. Iná lè jáde.
1: Àgbẹ̀ báyà.
0: Ẹ̀mí yẹn ni.
1: That's what he said.
0: Èmi lòmíràn lè yín.
1: I have the jet of the house.
0: Nígbà tó jáde tán.
1: When he came out.
0: Ó lọ fẹ́ da tí wọn kì í da.
1: He said he want to be one of the
0: dogs. Ó ní mi ò ní gbà.
1: I will not allow you.
0: Ó ní ṣùgbọ́n lónìí.
1: But today.
0: Mo fi ọ́lẹ̀.
1: I leave you alone.
0: Ó tán.
1: That was all.
0: Ọjọ́ kẹta ẹ̀.
1: By the time.
0: Lẹ́nu ìkẹ́kọ̀ọ́ fún mi 1 million.
1: Ṣé wọ́n gé mi 1 million.
0: Ní 2002.
1: 2002.
0: Ọ̀gá fòkè.
1: Yorùbá dàjọ́
0: kò mọ̀ ké.
1: You be shot.
0: Ẹ̀yin òmìnira yẹn fi mi lẹ̀.
1: You just leave me alone.
0: Ogun lé wa.
1: Household battle.
0: Tí ìjẹ́ wọn orí
1: lọ́wọ́. Lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́
0: jáde.
1: Go.
0: Jáde.
1: Go.
0: Jésù ló sọ
1: bẹ́ẹ̀.
0: Máa yá
1: dáadáa.
0: Ẹ yà ń gẹ̀ẹ́
1: ẹ̀rọ bá sà.
0: Jáde. Ogun tí ìjẹ́ wọn orí àwọn lọ́wọ́ lé wa.
1: Jáde.
0: Máa jáde o. Máa jáde o. Máa jáde o. Máa jáde o. Máa jáde o.
2: Orí orúkọ mi ni Deborah Makinwa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé ọdún yìí ni mo wọ 78 years. Àmọ́ ọmọ mi, orogún ṣe mí ọmọ mi yẹn. Mo wá àwọn mi rí wọn, obìnrin kan. Èyí tó jẹ́ àkọ́bí mi, ó kú. Ọmọ tó gbé lọ, wọn ò jẹ́ kí n rí. So eléyìí obìnrin yìí mi ò rí. Mo ṣe ń wá síbi tí mo ń gbọ́ rédíò lójoojúmọ́ ṣá. Mo ṣáà ń gbàdúrà bàbá sọnù rédíò pé ìwọ tí ọmọ ẹ ò tó rí ọmọ ẹ tó ti ń ṣa ọlọ́gbẹ́ ọkàn. Ọgbẹ́ ọkàn yẹn san lára ẹ lónìí o. Ọmọ ẹ wò bọ́mọ ẹ ṣe dé ọmọ ti ọmọ ẹ wá
3: sí ọdún rẹ. Mo ní kó tó tó ọjọ́ méje mo rántí mẹ́sẹ̀jì sá.
2: So bí ó ṣe di jẹrin bí mo ṣe rí ọmọ mi obìnrin yẹn ló bá pè mí.
3: Ọdún wo lẹ rí gbẹ̀yìn?
2: Ó ti bá tọdún mọ́kànlá.
3: Jesus. Gbogbo ń tayé gbà mẹ́ lọ́wọ́.
4: Everything is one to grab you. After 11 years.
3: Gbogbo tí.

0: you.
1: Ẹ gbọ́ mi o.
0: Yẹ di fẹ́ti sẹ́mẹ̀.
1: A dẹ́ padà fún Ọlọ́run.
0: Restore.
1: Ẹ jẹ́ ń gbọ́ ariwo kí lẹ gbà lọ́wọ́ mi gan.
0: What have you taken from me?
1: Mo gbà padà.
0: I take that back.
1: Sit down.
0: Mo gbà padà.
2: So, bó ṣe ló bá pè mí lónìí, màá mi, màá ní, ta nìyẹn, ó lò ní, níbo ló wà? Ó ní ohun ọmọ tó ń lò lòun ó dédé rí àṣẹ ọkọ ẹ̀ jáde fún ìbò mi gbọ́. Ó wọlé tí wọ́n fún ní àpọ̀nmẹ́ǹtì Lábújá ní oṣù méjì sẹ́yìn. Ló bá pè mí, ó wò dá àárọ̀ jẹta, mo bá rí káà yẹn funfun báyìí ni ẹ bá gbédé. Ta ní wà ní ọkọ̀ ló bá ní òun ló bá bọ́lẹ̀. Níbo ló ti wá? Mo kọ́kọ́ ṣubú náà yìí kọ́ mi. Àbókù ni.
1: Abiamọ.
2: Abaláyé ni.
1: Wọ́n ti pa àkọ́bí.
2: Mo ní wọ́n ti pa
1: ní lákọ̀ọ́. Wọ́n tún lé kejì lọ.
2: Lọ́wọ́ ní màá mi, ẹ má wọ̀rí, ló bá mú mi wọlé. Bó ṣe mú mi wọlé nìyẹn. Pàṣẹ sọ̀rọ̀ tó dìmọ̀ mi ti ń sunkún. Làwọn ọlọ́pàá yẹn, mo bá rí tí ń gbé lámbágbá kò ráìsì igbì. Iṣu ńláńlá.
1: Jesus. Ọlọ́pàá ló tẹ̀lé wa.
2: Mo ní ṣé ẹdọ́nà àbí ayé mo wà bí. Mo ní àbí.
1: Olúwa
2: o. Àbí Ọlọ́run authority. Ọlọ́run torí bàbá mọ bàbá dáadáa. Nígbà mi ò bí mo ọdún mẹ́ta ọ̀dọ́ wọn ni mo ti bí nígbà tí wọ́n bá wà láyé. Mo ní agbára ìsì ń bẹ lára wa ọmọ bàbá o. Ṣé ẹsẹ̀ ló tún wá kó ó tún wá bá mi? Mo lọ́ bọ́yá rọ ni mo á fọwọ́ kàn lára báyìí ó lé mi ní màámi. N ò mọ ibi tẹ́ ẹ wà ni mo ní tí mo bí ọtọ́ fi mí sílẹ̀ ọmọ bí mo wọ́n lòun ò rí mi mọ̀. Olóòrò rò pé mo ti kú.
1: Gbogbo tó gbé wù ẹ́.
0: I am the blessed in you.
1: Fi aláàánú òfin rí ọ.
0: Ṣé bẹ̀rẹ̀ bá tọ́jú tó sí yìí?
1: Iná jóná.
0: Fire consumed.
1: Ogun ni.
2: Ogun ni àsọmọ mi ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kò rí mi.
1: Ó kọjá lẹ́gbẹ̀ẹ́ yín. Olóòrò ò rí yín.
2: Wọ́n ní oró nígbà tó wá dé. Lẹ́nìkan wá fún nígbà tó wá ń bọ̀ tó tún yabẹ yẹn. Níbi ọ̀nà Buhari wa yẹn. Ló wá ní máa bọ̀. Ló wá pè lónìí ó mọ̀ pé bàbá tó wà lẹ́yìn kulé bàbá yín àti ìyàwó ẹ̀ torí ìyàwó méje ló fẹ́ lé mi. Ó láwọn làwọn ṣe oògùn tán lọ́ọ́ mú aṣọ mi tí wọ́n fi ṣe pé kí ọmọ mi ọmọ bá rí mi kí ọmọ bá.
1: Gbogbo yẹn dìde.
0: Everybody rest your feet.
1: Kí ni wọ́n lò lé mi lórí?
0: What have you used over me?
1: Tí olóore ò fi rí mi.
0: Ìdàbẹ́ ìbẹ̀rẹ̀ bá tọ́nà tó sí
1: yìí. Iná máa jó.
0: Fire consummate. Fire consummate. Iná jó.
1: Gbogbo tí wọ́n fi ṣàṣìlẹ̀.
0: Anything that you do enchant me.
1: Iná máa bàjẹ́.
0: Consume by fire.
1: Ọ̀yọ̀.
0: Ẹ mi ní bọ́ gbogbo tó fi ṣàṣẹ́ mi tó lórí òfin rí mi tálá ní òfin rí mi. Iná jó.
1: Fire.
0: Amen.
1: Sit down.
0: Ẹ jókòó.
1: Ẹ̀rí mama special ni
2: o. Ogun yẹn wà lè mọ́ mi débi pé gbogbo bí ti ń bá dé wọn máa ń kórira mi. Ẹrù burúkú ayé ò ní dì í léyìn lórí o. Ọrọ̀ ogun ò ní ba ti yín já o.
3: Ọ̀rọ̀ yìí ti dé gidi.

0: ẹ̀tọ́ padà yọ.
1: Amen. I see you rejoicing.
0: Mo dẹ̀ rí ẹ̀tọ́ rẹ́rìn.
1: And I see you laughing.
0: Báyìí lolúwa Jehovah
1: wí. God says the Lord Jehovah.
0: Gbogbo ipá tí ò jẹ́ kó yọ.
1: Every power refusing to you.
0: A ò ní rí wọn mọ́.
1: Amen. Shall be seen no more.
0: Ipá tí ò jẹ́ kó yọ.
1: Power denying you joy.
0: A ò ní rí wọn mọ́.
1: Amen. Shall be seen no
0: more. Gbogbo agbára delay.
1: Every power of delay.
0: Ó fọ́dà.
1: Amen.
0: Now àwa sinmi lójú.
1: My eyes are open.
0: Àwọn tá a fi àmì sí lára.
1: People that have evil marks.
0: Whatever called embargo.
1: Gbogbo tí a gbẹ ní ojú wọn.
0: Ale.
1: Ale.
0: Amí.
1: Yes, every mark.
0: Àwọn tó dàbò ẹ.
1: Everything used to cover you.
0: Tí ò jẹ́ kó jọ ológun.
1: The knowledge look glorious.
0: Agbára àánú lè fọdà.
1: Power of mercy can break it.
0: Ìyà ká lè mú wá bàá ẹ̀ lè mú sá.
1: Thank you, mercy.
0: Gbogbo ẹyin tẹ wà lójú kan.
1: All of you that are stagnant.
0: Láti òní lọ.
1: From today.
0: Ẹ sí lójú kan.
1: Hey, man, you are no more stagnant.
0: Ọwọ́ ayé parẹ́.
1: Evil hand is removed.
0: Ọwọ́ èèyàn parẹ́.
1: The hand of man is removed.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ẹni tó ń gbẹ́ kòtò ìyà sílẹ̀
1: fún. That person digging a pit of suffering for you.
0: Ó jì síbẹ̀.
1: Amen. They will fall in it.
0: Jesus.
1: Amen.
0: A fẹ́ pe àánú lẹ́jọ́.
1: Want to call mercy and peace.
0: A fẹ́ pe àánú níjà.
1: Want to call mercy to
0: All
1: of you that are at the junction.
0: Ti aye n bere.
1: Where you are asking.
0: Pe bolo Olorun yin
1: wa. Where is your God?
0: Ẹja lọ sílé àánú.
1: Let's go to the house of mercy.
0: Ká lọ gba àyànmọ́ padà.
1: To go and take back our destiny.
0: Ẹ̀sìn
1: sà. Sà.
0: Kò síbi tó ga dé.
1: No matter your height.
0: Ọwọ́ àánú nìkan.
1: Only the hand of mercy.
0: Ni àṣeyọrí ọjọ́ alẹ́ wa.
1: Can grant you success at the old age.
0: Kò sí level tó dé.
1: No matter your level.
0: Ọwọ́ àánú nìkan.
1: Only the hand of mercy.
0: Ìṣerere rẹ wa.
1: Can give you prosperity.
0: Bọ̀pẹ́ ń bá máa rí orere
1: ṣe. Anyone that will achieve good things.
0: Di ọjọ́ alẹ́.
1: To their old age.
0: Àfi tá àánú bá dá
1: sí. Except mercy intervene.
0: Gbogbo bí tẹ bá ti rí àánú.
1: Anywhere you see mercy.
0: Àwọn èèyàn kì í jìyà mbẹ.
1: People don suffer there.
0: Mo wá gbàdúrà.
1: I came to pray.
0: Onílọ́jọ́ àánú.
1: Today is the day of mercy.
0: Má jẹ̀mú tó jẹ́ kó máa jẹyà.
1: Covenant taking you suffer.
0: Tàbí tó ló máa fìyà jẹ́.
1: Others say to me, I'm going to suffer.
0: Kó máa bàjẹ́.
1: Men that is right.
0: Kó máa bàjẹ́.
1: Men that is right.
0: Ẹ kẹ́ ń bi tẹ
1: o. Shout this where you are.
0: Olúwa.
1: O Lord.
0: Nítorí àṣìṣe àwọn òbí mi.
1: Because of the mistake of my parents.
0: Àti àṣìṣe ìran mi.
1: And the mistake of my generation.
0: Ẹ jẹ́ rí àánú gbà.
1: Give me mercy.
0: Nítorí àṣìṣe
1: àwọn ènìyàn. Over the mistake of my parents.
0: Tí wọ́n yí mi ká.
1: That surround me.
0: Ẹ ṣàánú mi o.
1: Have mercy on me. Lórúkọ
0: Jésù.
1: Ẹ̀mí mímọ́. Olúwa. Nítorí àṣìṣe àwọn òbí àṣìṣe àwọn tó yí mi ká. Àṣìṣe ìran mi. Olúwa jẹ́rẹ́ ànúgbà. Olúwa jẹ́rẹ́ ànúgbà. Olúwa jẹ́rẹ́ ànúgbà. Olúwa jẹ́rẹ́ ànúgbà. Olúwa jẹ́rẹ́ ànúgbà.
0: Ó yà gba àánú.
1: Ẹ mẹ́rin sí mẹ́rin.
0: Ẹ̀kẹ́ lákejì.
1: Shout this the second time.
0: Má jẹ̀mú àánú.
1: Covenant of mercy.
0: Ba má jẹ̀mú àṣetìjẹ lórí.
1: The strong covenant of impossibility on me.
0: Má jẹ̀mú àánú.
2: Gbàdúrà.
3: Ilé ti sọ
2: yà. Ìyá gbàdúrà mi ní
3: máa gbàdúrà.
2: You will pray.
3: Àwọn tó ti gbàgbé.
2: Tó tẹ̀tà fọ́gọ́ sí ni.
3: Tó yẹ kí wọ́n rántí mi.
2: Na ọ̀tọ̀ ni mẹ́bà mi.
3: Ọlọ́ àwọn tó fẹ́ lò.
2: Lọ́sibọ́tọ̀jú tọ́
3: mi.
2: Tí wọ́n tètè máa ń gbàgbé. Àbí tí ogun ìgbàgbé ń ja èmi.
3: Yàrá bàtúlọ̀
2: fọ̀rẹ́ pẹ̀lú. Ẹṣẹ́gun yẹn báyìí.
3: Kọ́ńtà dábà tún náà.
2: Jẹ́ kí olóore rántí
3: mi. Lẹ́bẹ̀rẹ̀ bàtọ̀rì mẹ́bà mi.
2: Àfikún gba o.
3: Mo ní tó bẹ́ ìtọ́.
2: Jẹ́ ká láàánú rántí mi.
3: Lẹ́bẹ̀rẹ̀ mẹ́bà mi.
2: Olúwa jẹ́ ìrànlọ́wọ́.
3: Láti
2: bi gíga.
3: Láti
2: tán. Lónìí ni
3: ọjọ́
2: ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́
3: ọjọ́
2: ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́
3: ọjọ́
2: ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ Mo gbàdúrà.
3: I pray.
2: Olórí àtàlánú.
3: That a bankman help her.
2: Àtòlùrànlọ́wọ́ tó nítumọ̀.
3: That a miracle.
2: Wọ́n á rántí.
3: Ẹ jẹ́ orí mẹ́bà
2: yìí. Ẹ gbàdúrà kẹta.
3: Ten number three.
2: Òmìnira tó lé olóore lára.
3: Ten tẹ̀sí ní ọ̀ bẹ help her from me.
2: Iná gbé jáde.
3: Die by fire.
2: Lónìí ọjọ́ àná.
3: Today be the best.
2: Òmìnira ìbí.
3: That giant.
2: Òmìnira burúkú
3: yìí. That evil giant.
2: Tó máa ń lé olóore.
3: Ten help her well.
2: Sori ogun yìí.
3: That battle star.
2: Kò kí ń lé àwọn èèyàn lásán.
3: If not just ordinary people.
2: Àwọn èèyàn gidi ò sí.
3: Bọ̀dì bọ́lá gba
2: lọ́jọ́. Ìran máa kú
3: èèyàn. No, they will not
2: stay. Ìyá kan lórúkọ ńlá.
3: The ojú tó sàbẹ̀
2: kò dẹ̀ ní jẹ́ nǹkan kan.
3: But nothing to show.
2: Wọ́n á níbọ̀ yẹn mọ̀ọ́sẹ́
3: o. Bọ̀dá ìsókí
2: fẹ́. Àwọn èèyàn lásán ló ń patronize.
3: Bọ̀dá patronize.
2: Táwọn èèyàn lábá wá.
3: Ìgbẹ́
2: Yo,
3: olore le wa ti ala nu le wa ki le serere lagada bale asa Jesus oluwa wa mo duro ni mo gbadura
4: fun. I started to pray for you.
3: Ti a ba ri emi buruku
4: kan any evil spirit
3: to n ba erin
4: fighting you
3: to je pa awon eyan gidi o n pe lowo
4: re I to leave you
3: ayada bela ina le jada
4: fire
3: iná lẹ́jọ́ ọjọ́ tó jáde lára mi bọ́mọ.
4: Ìdé kí bá lọ bí àná.
3: Àní mo wọ aṣọ kan fọdún méje.
4: Àbújá lè gbé pọ̀ sẹ́fún yẹn
3: sá. Wòlíì
4: àti prophet.
3: Tábà ti gbàdúrà tá a ṣe pàdé.
4: Àbọ̀ brẹ́ńdà júdáwìtì.
3: Ẹ mo wà lórí òkè.
4: Àwọn sọ̀nì máa ń tẹ̀lé.
3: Àwọn èèyàn máa ń sọ fúnra wọn kiri
4: ni. People
3: will
4: be
3: telling
4: each
3: other.
4: Wòlíì yìí
3: lẹ́bùn.
4: Ìsẹ́ni
3: máa ń ṣe kìí jèrè.
4: Ìtọ́lí wọ́n sì tọ́jú bẹ̀rẹ̀.
3: Ẹ gbé ara yín.
4: Lift your body.
3: Ogun tó máa ń jà wọ́n lé wa.
4: Wọ́n tún tẹ pẹ́ tẹ́lu my home.
3: Ó jẹ́ pé ìsẹ́ náà máa ń ṣe.
4: Ìdàgbé jẹ́wọ́n nílé wọn.
3: Wọn kì í jẹ́
4: èèyàn. Wọ́n tó bẹ̀rẹ̀ bí.
3: Wà á máa kúrú, wà á máa
4: ga. Ìjọba ìlọ bíbẹ́.
3: Iná lè jáde.
4: Àgbẹ̀ báyà.
3: Ẹ̀mí yẹn ní.
4: That reason.
3: Èmi lo mìíràn lé yín.
4: I have the jet of the house.
3: Nígbà tó jáde tán.
4: When he came out.
3: Olùfẹ́ da tí wọn kì í da.
4: He said he want to do what they don't
3: do. Ó ní mi ò ní gbà.
4: I will not allow you.
3: Ó ní ṣùgbọ́n lónìí.
4: But today.
3: Mo fi ọ lẹ̀.
4: I leave you alone.
3: Ó tán.
4: That was all.
3: Ọjọ́ kẹta ẹ̀.
4: But Thursday.
3: Then the government mi wọ́n mi.
4: Someone gave me a million.
3: In 2002. Ọ̀gá fòkè.
4: My brother jọ kọ́.
3: O mọ̀ kẹ́.
4: You be shouting.
3: Ẹ̀yin òmìnira yẹn fi mi lẹ̀.
4: You just leave me alone.
3: Ogun lé wa.
4: Household battle.
3: Ti ìjẹ́ wọn orí
4: lọ́wọ́. Lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́.
3: Jáde.
4: Go.
3: Jáde. Olúwa ló wí bẹ́ẹ̀. Jésù ló sọ bẹ́ẹ̀. Má yà
4: dáadáa
3: gẹ́gẹ́ gẹ́gẹ́
4: bá sà. Jáde.
3: Ogun sì jẹ́ wọn orí wọn lọ́wọ́ lé wa.
4: Jáde.
3: Má jáde o. Má jáde o. Má jáde o. Má jáde o. Má jáde o. Amen.
4: Amen.